0: wòlí.
1: Agbára tó sòkúdé àlàyé.
0: Èmi àwọn wòlí.
1: Iná tó ń jó lórí pápá tí gé ó sinú.
0: Èmi àwọn wòlí.
1: Adúró togun kógun ó pòórá.
0: Èmi àwọn wòlí.
1: Ọ̀dà nìkan paná ogun paná ọ̀tẹ̀ paná ìsàn paná àrùn.
0: Èmi àwọn wòlí.
1: Máa bọ̀ wá fojú rinjú pẹ̀lú àbùbù tá agbára Ọlọ́run tí ò ṣe dá dúró. Níbi ìpàdé àjọ̀dún àsọtẹ́lẹ̀ ìjọ CNC Goshen Land District Headquarters. Àjọ̀dún ìdásílẹ̀ ọdún kẹ̀ẹ́dógún.
2: 15 years anniversary.
1: TIPC 2026. Goshen International Prophetic Congress.
2: God of all possibilities.
1: Ọlọ́run tó lè ṣe ohun gbogbo.
2: Ó ti lọ Congress ọjọ́ pẹ́.
1: Báwo.
2: Eléyìí yàtọ̀.
1: Iṣẹ́ ìránṣẹ́ wòlíì pọ́ńbélé.
2: Wá kọ mọ̀ pé àṣẹ ń bẹ.
1: Àwọn wòlíì sì wà síbẹ̀.
2: Ètò gbogbo àti bẹ̀rẹ̀ láti October 26.
1: Títí da November 4.
2: Wàgbọ́.
1: 26, 27, 28.
2: Of October.
1: Aago mẹ́fà ìdájí 6 a.m.
2: Lọ́ máa pàdé.
1: Bẹ́ẹ̀ láwọn tún pàdé nírọ̀lẹ́ láago mẹ́rin.
2: Thursday 29.
1: Aago mẹ́sàn-án òwúrọ̀.
2: Tó wá di Friday 30.
1: Aago mẹ́sàn-án alẹ́ làwọn pàdé o.
2: November 4.
1: Ọjọ́ àjọ̀dún gan làwọn fàdà gbá ohun gbogbo rọ̀.
2: Sínú ìsìn ìdúpẹ́.
1: Aago mẹ́sàn-án òwúrọ̀.
2: Ká sì máa fijọ́ lágbàre ńlá lọ́wọ́ bàbá.
1: Ministry.
2: Pastor Anu Ojo.
1: Lagos.
2: Prophet Kunle Aroniyo.
1: United States of America.
2: Bishop Tunde Bamigbóyè.
1: Bàbá Wákàtí Ìtúsílẹ̀.
2: Reverend Bọ́lájì Ọdẹ́jídé.
1: Reverend Níyí Adébáyọ̀.
2: Pastor Ṣẹ́gun Awọ

0: Cathedral.
1: Tu wa ni ano sakpati.
0: Then in Modern Hotel.
1: Ilorin Kwara State.
0: Telephone
1: 08032404977.
0: Yeah.
2: Ogo ni fun Olorun loke orun.
3: Hallelujah.
2: Mo ki gbogbo omo Olorun ni bi ti e tin gbo mi.
3: I greet all God's children wherever you can hear me.
2: Ah, mo ki yin ku opin ose yi.
3: And I'm greeting you happy weekend.
2: Bi Oluwa tin be ti emi e wa.
3: As God liveth and his spirit
2: live. Anu ma yanju oro re.
3: Ah, mi Jesu.
2: Mo gbadura fun o.
3: I pray for you.
2: Bi ose yi tin pari.
3: As this month is ending.
2: Don wonu ose tutun lo.
3: You are entering a new week.
2: Ogo tutun ma faran laye.
3: Ah, mi Jesu.
2: Pelu ase Olodumare.
3: By the authority of the Most High.
2: Owo iranlowo Olorun latoke.
3: The hand of God's help from above.
2: O ma ba mi kraye re.
3: Ah, mi Jesu.
2: Gbogbo iwo ton shaisan.
3: For every one of you under one sickness.
2: Oja imularada.
3: The girdle of healing.
2: Olorun ma ba mi gbele o.
3: Ah, mi Jesu.
2: Ah, gbogbo iwo ti aisan nse se.
3: For everyone sick.
2: Emi o moruko aisan yen.
3: I don't know the name of the sickness.
2: Sugbon mo gbo leti mi.
3: But I add to my ears.
2: Wi pe ofa aisan lara re.
3: That the arrow of sickness in your body.
2: Ofa yen gbina.
3: Ah, mi Jesu.
2: Mo gbadura fun o.
3: I pray for you.
2: Gbogbo ogun ale ni mo deyin.
3: Every battle that fails to reveal.
2: Ti ofa ye gba o.
3: That is not permitting
2: ki
3: you.
2: Ki okan re o bale.
3: To have peace of mind.
2: Ah, ogun yen gbina dan.
3: Ah, mi Jesu.
2: Ah, mo so tele si o.
3: I prophesy to
2: you. Gbogbo iwo ti ofa ye gba o ko olowo.
3: Every one of you permitted to have money.
2: Sugbon ti won ofa ye gba o ko ni fokan bale.
3: But not permitted to have peace of mind.
2: Won ofa ye gba o ko olowo.
3: They permitted you being rich.
2: Sugbon won je ko ni fokan bale lori omo.
3: But they disapprove you peace of mind over your children.
2: Ah, gbogbo iwo mama to ngbo mi.
3: All mom is listening to
2: ti
3: me.
2: Ti omo mo re o fun olayo yi.
3: That your grandchildren are not giving you joy.
2: Ti omo mo re n pa o lekun yi.
3: That your grandchildren are making you cry.
2: Ti omo re ma so fun pe omo mo re yi n pa ohun lekun yi.
3: That your child is usually tell you your grandchild is always making you cry.
2: Iwo lara mi si la aro yi.
3: You are the recipient of my
2: word. Pelu ase Olodumare.
3: By the authority of the Most High.
2: Ogun yen se wole.
3: Ah, mi Jesu.
2: Ohun ti won mo fi se o.
3: What was intentionally done against you?
2: Ofa ti o se salaye to ba o yi.
3: The unexplainable error that penetrated you.
2: Ofa sise ti o se salaye tan ta si o yi.
3: The arrow of errors that have been shot at you.
2: Mo so tele.
3: I prophesy.
2: Ofa yen gbina lara.
3: Ah, mi Jesu.
2: Mo kede re si o.
3: I declare to you.
2: Lati isisiyin lo.
3: Right from now.
2: Ara tu o.
3: Ah, mi Jesu.
2: Ofa agbara kaka jade lara e.
3: Ah, mi Jesu.
2: Ara tu o.
3: Ah, mi Jesu.
2: Ofa ko sese jade lara e.
3: Ah, mi Jesu.
2: Ara tu o.
3: Ah, mi.
2: Itura de.
3: Ah, mi Jesu.
2: Itura de.
3: Ah, mi Jesu.
2: Odidi omo ko ni ku lowo re.
3: Ah, mi Jesu.
2: Eh, omo ologo ko ni towo re ku.
3: Ah, mi Jesu.
2: Loruko baba omo ati emi mimo.
3: In the name of the God of Trinity.
2: Akole iku ti egbele olori.
3: The mark of death placed on your head.
2: Anu yidanu.
3: Ah, mi Jesu.
2: Wa serere.
3: Ah, mi Jesu.
2: Iwo to ki rorun sun.
3: You that you suffer insomnia.
2: Ada orun re pada.
3: Ah, mi Jesu.
2: Iwo to ni stroke.
3: You suffering stroke.
2: Awosan.
3: Ah, mi Jesu.
2: Gbogbo eyin ti eje ruru n ba ja yi.
3: Everyone have been high blood pressure.
2: Awo aye re san.
3: Ah, mi Jesu.
2: Gbogbo iwo mama to ni eje dudu lese yi.
3: All mummies with black blood in your leg.
2: To le rin.
3: That you cannot walk.
2: Mo so tele.
3: I prophesy.
2: Owo iwosan Oluwa.
3: The hand of God's healing.
2: Ko koja lo si ese re.
3: Ah, mi Jesu.
2: Ko koja lo si eyin re.
3: Ah, mi Jesu.
2: Gbogbo eyin ti odun dun.
3: For everyone suffering.
2: Oya egba iwosan oju.
3: Ah, mi Jesu.
2: Ara ko tu yin.
3: Ah, mi Jesu.
2: Be lo ma ri.
3: Ah, mi Jesu.
2: Okan re bale.
3: Ah, mi Jesu.
2: Ailowo lowo re dopin.
3: Ah, mi Jesu.
2: Iranlowo de.
3: Ah, mi Jesu.
2: Gbogbo eyin ti omo yin ti keyin si yin.
3: For everyone whose child have turned against them.
2: Ogiri to wa laarin iwa atomo re.
3: The wall between you and your children.
2: Eh, ti o je ke re.
3: That is not making you cordial.
2: Awo ogiri yen lule.
3: Ah, mi Jesu.
2: Oro re dayo.
3: Ah, mi.
2: Ogun se fun.
3: Ah, mi Jesu.
2: Gbogbo eyin te se gbeyawo loni.
3: For everyone getting married today.
2: Anu da po mo yin.
3: Ah, mi Jesu.
2: Gbogbo eyin te sojo ibi.
3: For everyone celebrating.
2: Ori ofe da po mo yin.
3: Ah, mi Jesu.
2: E o ni se dadu.
3: Ah, mi Jesu.
2: Olorun gbo adua.
3: Ah, mi Jesu.
2: Jesu Oluwa wa.
3: Ah, mi. Ah, mi. Ah, mi loruko Jesu.
2: Oruko mi ni Woli ati Ajirere Femi Dairo.
3: My name is Prophet and Evangelist Femi Dairo.
2: Ti gbogbo eniyan pe ni baba anuyanju e.
3: Popularly called baba anuyanju e.
2: Mo fe fi akoko yi pe o si bi ipade adua ola Sunday.
3: I want to use this medium to invite you for tomorrow's Sunday program.
2: First Sunday wa ni.
3: Our first Sunday service.
2: O ma ni agbara.
3: It is going to be powerful.
2: Olorun pe first Sunday ni special one.
3: The Lord called this Sunday a special
2: one. Ni aro Sunday.
3: On Sunday morning.
2: Ni wi pe mi ati wo pade.
3: I show you
2: an aro ola yi ni o.
3: Tomorrow morning.
2: Oro re adayo.
3: Ah,
2: ileri Olorun wa de se. Gbogbo omo Olorun to ngba mi. Ki to pari laaro yi.
3: Before I end this morning.
2: Go awon testimony alagbara
3: yi. Listen to this powerful testimony.
4: Hello, Olorun pe baba mi. Tori pe lati gba ti mo ti dara po mo ri oke yi o nse dada ninu aye mi. Mi o ti e le so iye ise ti oro yen ti se. Mo mo kan fe so eyan kan ni. Ni last year family friend wa ni. So won pe wa aguro won ti to bi osu kan. ọkọ mi ló wà ní àmà gbúrò yà lágbájá wọn wá pé ó wá lóun wà ní ọsùn state kí lẹ ń ṣe ó ní ó rẹ ọmọ òun pé ọmọ yẹn wá gbé lọ sí ọsùn ọkọ mi wá bíi pé ṣé ọsùn ló wà lọsùn tán gbé lọ ni àbí ìbò ń lè babaláwo ni àwọn gbọ ọmọ yẹn lọ sọ fún wa ní ó ká mi lára mo gbá fún lọwọ wọn ó wá ní kí ló dé tẹ gbọmọ lọ sí babaláwo ní àkókò tá a wà yìí aṣá ni ẹ pé kò lè yé wa bí àárẹ tó ń ṣe ọmọ yẹn àárẹ àgbà ni wọn dẹ sọ pé àwọn àgbà ló máa tọjú ẹ ó wá ní òkè ṣé ìmọ̀ kan ẹ máa gbọ́mọ̀ yẹn bọ̀ ń lé ó wá ní àwọn ò lè gbọ́mọ̀ yẹn wá pé kò lè yé wa nǹkan tí òun là kọjá láti bí oṣù kan bí bódà òun ò lójú oorun mo wá sọ fún pé ẹ ṣáà máa gbọ́mọ̀ yẹn bọ̀ ó ní tóun bá gbé dé níbo ló máa gbé lọ mo ní kó má wọrí bí èmi ní bàbá kan ti máa gbé lọ síbẹ̀ bí ara rẹ̀ máa yá wá ní òkè ó wá jẹ́ ọjọ́ Tuesday mo wá tún sọ fún un kó gbà mo wá sọ fún un níbi tó wà yẹn pé wọ́n ń gbá yín ni o pé ẹ̀dẹ̀ mọ̀ mo wá lókè kó lọ bá yẹn kó sọ̀bá yẹn pé ọmọ yẹn wọ́n ṣe exam ní school òun fẹ́ máa mú lọ lé ìgbà wo lẹ fẹ́ lọ àti pé èló gan iṣẹ́ wo lókù tán máa ṣe fọ́mọ yẹn ó wá ní òkè kó wá lọ bá wọn ó wá péjọ kejì pé àkọ́mì ìdámí ohun tó mà nìkan tí mo sọ pé bóun ṣe sọ fún bàbá yẹn pé tọ́mọ yìí ń lọ o ó lọ wá sọ pé àwọn ò sì lè lọ pé iṣẹ́ àwọn tó kù báyìí kó lọ wá bóyá bíi 250,000 wá náà dẹ̀ sí almost 100 plus síbi ibẹ̀ yẹn ó wá ní òkè kó máa gbọ́mọ yẹn bọ̀ kó wá gbé wá wọ́n wá dé lọ́jọ́ Tuesday yẹn dẹ̀kẹ̀rẹ́ ọkọ mi ti lọ bíṣẹ́ mo ṣe wá dé ló wá pè mí pé àwọn ti dé o ó máa gbọ́mọ yẹn wá sí ọ̀dọ̀ mi pé torí pé kò sí ohun ò lè gbọ́mọ yẹn lọ dé ó máa ń dákú ni wọ́n wò ó pé ọkọ mi ò dẹ̀ sí nílé báyìí o mo wọ́n mọ̀ rò pé ṣé mi gan ṣé nǹkan tó fẹ́ ṣe yóò jágbára mi lọ ó wá ní òkè mo ní kó máa gbé bọ̀ lọ́dọ̀ mi ó gbọ́mọ yẹn wá mo mọ̀ wé pé Tuesday láti lè bí sí kan má ráyè mo wá ní ó di Thursday ká tó lọ síbi tí à ń lọ ó bẹ̀rẹ̀ sí ní bínú mo ó sọ̀rọ̀ bọ̀ mo wò pé ara ló ń ta mo wá ní òkè pé kó má wọrí ó fọmọ yẹn kalẹ̀ sọ́dọ̀ mi àwa wà ń lé ó wá di alẹ́ mo ní kọ́ ọmọ yẹn sùn pẹ̀lú first daughter mi wọ́n lọ sùn mo ṣe wá bá mi nìyẹn mọ́ mi àwọn ò lè sun o pé ọpẹ́ òsun o ṣe ló ń ṣe báyìí ń ṣe báyìí wọ́n pé kí ni mo lè ṣe báyìí o mi ò fẹ́ pe nọ́mbà dádì pé ó ti di alẹ́ mo wá ní òkè mo wá gbé òróró mákànlẹ̀ yẹn mo lọ bù sí lẹ́nu mo ní kó wá sí bẹ́tùn mo da òróró yẹn sínú omi mo ní kó fi wẹ̀ ọmọ yẹn sá sùn ọjọ́ kejì mọ́mí ẹ̀ wá jíde láàárọ̀ ó ní báwo ni mo ní kò sí nǹkan kan pé ọmọ yẹn sùn pé wọ́n ti bí èèmọ̀s táwọn ti wà ń bẹ̀ yẹn pé ọmọ yẹn ò sun o mo lọ́mọ ti sùn pé kò sí nǹkan tó ṣe ọmọ yẹn náà sọ pé àmọ́ mi mo sùn mo tiẹ̀ sùn dáadáa ni ó ní òkè òun ò ní mọ́ ọmọ yẹn lọ lé o ó ṣì máa wà lọ́dọ̀ mi títí tí mo máa fi ṣe nǹkan tí màá ṣe fún wa ní òkè òró yẹn lọ́wọ́ bẹ̀rẹ̀ sí nílò torí èmi gan ẹ̀rú gbà mí ìgbà míì bọ́ pé bá ọmọ yẹn gan ẹ̀ máa rò pé yóò máa kú ni ó mọ máa ṣe báyìí má ṣe máa pèpè ọpẹ́ kí ló ṣe òun náà máa sọ pé mọ́mì mi fẹ́ kù má ni ò ní kú kò sí nǹkan tó máa ṣe ẹ wá lò òró yẹn láti Tuesday yẹn sí di Thursday ta fún wa rí dádì lọ́jọ́ yẹn bí dádì ṣe wá rán ọmọ yẹn dádì wa ni ọmọ yìí lẹ́gbẹ̀ẹ́ pé ṣé wọn mọ̀ ni wọ́n wá láwọn mọ̀ mọ́mì ẹ̀ náà wá gbogbo mọ́mì ẹ̀ pé kó wá lóhùn ni wá mú ni ẹ máa wá o ẹ wá fi ti ara yín gbọ́ nǹkan tí ó ń ṣẹlẹ̀ wọ́n wá sọ pé ọmọ yìí lẹ́gbẹ̀ẹ́ pé ṣé wọn sọ fún yín ni ó ní àwọn ti gbọ́ bí ọ̀nà bíi mẹ́ta àwọn tiẹ̀ ti dẹrù ẹgbẹ́ fún ọmọ yẹn bọ̀ kó lọ dádì wa ni òkè pé àwọn máa tọ́jú ẹ̀ pé bọ̀ wòlíì tó máa tọ́jú ọmọ yẹn wòlíì yẹn máa jẹ́ wòlíì tó lágbára ni o pé bọ̀ àwọn máa ṣe káwọn ò bá ní ṣe àwọn á sọ fún wa káwọn ò ní ṣe mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó láti sọ lọ́jọ́ yẹn pé ọmọ yẹn lọ́jọ́ tó bá máa kú pé kò ní fún wa lára pé á sùn ni kò ní jí mo wá wò pé látọjọ́ Monday Tuesday fọ́dọ̀ mi yẹn á jẹ́ pé ọmọ yẹn ti sùn tí kò jí wọn á sọ pé ṣèlú ọ̀rọ̀ oníkan gbé wá níbi tán gbé lọ sọ mo gbé ọlọ́run ga torí bí mo ṣe ń pẹ́ ọlọ́run òkè yìí ló dá mi lò ní gbogbo ìgbà kò sígbà tí mo pè tí kò dá mi lò ọlọ́run ṣeun.
5: Ọlọ́run bó ṣe ni.
4: Ayé praise the Lord.
5: Hallelujah.
4: Ọlọ́run bó ṣe ni.
5: Àgbẹ̀mọ́wà.
6: Èmi fúnra mi mo lálàá mo rí wípé ọmọ mi lọ sí skul pé ọmọ mi obìnrin kan lọ sí skul ó wá dí ẹsẹ̀ ẹ̀rú bí mo ṣe jí èmi ò sí nǹkan kan sí nítorí torí mo mọ̀ pé eku wúrò lè ṣubúrú mi so ìgbà tó díjọ́ kẹta bí Rebecca ṣe dé láti skul nìyẹn ẹsẹ̀ ẹsẹ̀ sí ni mo bá fi rá mo fún un mu ó díjọ́ kejì náà mo ṣe báyìí nígbà tí lè fi mọ́ ó ti gbẹ̀ dà mo kò tiẹ̀ sí nǹkan kan tó jọ́ mọ́ nọmba wà nìyẹn nọmba tù ó tó ṣe fún ọ̀rọ̀ pẹ̀ méjì lèmi ò sọ nọmba tù mo lọ́rẹ̀ẹ́ kan gbogbo àyìn ajọ́ ń kiri ọjà ni òun wá ní àtò bá ti lòróró tán bó ń ṣe ó máa ń ṣiṣẹ́ òun máa ń tà dáadáa bá wọ àwọn pẹ̀pẹ̀ ó wọ́n sọ fún ìbìnrin tó bá ṣe kó bẹ̀bí náà ṣe òróró ló dé ní àwọn iléeṣẹ́ òkè níkankínní kan mo ní filẹ̀ bí mo ṣe wà lọ́lẹ̀ mí kan ni nǹkan tó ní tó mọ̀ ló mo ní kí ni a ṣe bí ìwọ náà lóròrò mo ní ọlọ́run kó ṣe ni àtìgbà náà tẹ́mi náà sì ń lò báyìí ọlọ́run dẹ́ ń ṣe ìyanu praise the lord.
4: Mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àlàyé láti 2019 ó ní mo ti wọnú ìjọ yìí láti ìgbà tá a ti ń ṣe ìfàmọ́ olóró ni ọmọ kan lẹ̀ kò sígbà tó já mi kulẹ̀ rí ó ń ṣe ribiribi nínú ayé mi mo rántí ọdún kan tí ọmọ mi unif ó dákú òróró yìí ó bá mi jí mo rántí ìgbà tí ọmọ àbúrò mi tó wá sí ọ̀dọ̀ mi tí nǹkan gbígbóná tó dàjò òróró mọ́kànlẹ̀ yìí ó ṣiṣẹ́ ìyanu mo rántí ìgbà tí goodness náà òróró mọ́kànlẹ̀ yìí ó ṣiṣẹ́ ìyanu mo rántí ìgbà tí mo fẹ́ bí ọmọ yìí títọ́ àti 12 oru tí mo ti pe dádì tí dádì sọ ti wà lọ́sítù títí di 7 alẹ́ mi rántí pé màá lo òróró yìí bó ti di 7:30 mo rántí mo ní kọkọ mi lọ bá mi gbé wá ìgbà tó di 8 àánú yanjú ọ̀rọ̀ mi nígbà tí mo lo òróró yìí mo bí pẹ̀lú àyà àti àlàáfíà mo pe dádì mo ní ẹ̀gàn mi ti dògo àánú ti yanjú rẹ̀ nígbà tí ọdún yìí náà a tún ṣe òróró mọ́kànlẹ̀ yìí ó bá mi san gbèsè mi òróró mọ́kànlẹ̀ yìí àbúrò ọkọ mi ó sọ ẹrù nù òróró mọ́kànlẹ̀ yìí ó lọ sí àwárí rẹ̀ lẹ́nu Thursday mẹ́ta síbi ni ìwá sí church mo strong òróró mọ́kànlẹ̀ yìí ó wò mí sàn láì gba ohunkóhun tí bá ní kí n máa ka ohun tí òróró mọ́kànlẹ̀ yìí ti ṣe fún mi àní kò ń bí lónìí àmọ́ lọ́rọ̀ àánú yanjú rẹ̀ ó ń ṣe biribiri.

0: bi asu iba o
1: atani wa ye bo
0: o se ma se niye o se ma se niye o ma se rudoba o ma se rudoba o se ma se niye o o se ma se niye o o ma se rudoba
1: o ma se rudoba
0: bi baba mi ti se niye o
1: ka bi asu
0: o ma mu eru aso ni oba
1: ba na so
0: Ipala to bori ipa
1: kabiyesi olorun o
0: agbara to bori agbara
1: odani wayo
0: odani kan se joba
1: ibara o
0: ibara o
1: osojosu
0: eri to mu joko pelu awon malade
1: osojosu
0: o mu jade latori akikan wa
1: kabiyesi
0: o mu joko lari awon malade
1: ibara o
0: ibara ni olorun o
1: osojosu
0: ajuba re o
1: kabiyesi oso
0: iwo to nseru doba
1: amesa
0: iwo to nseru doba
1: ayora yo
0: gbogbo ẹni tó gbóhùn yìí
1: oh yes sir
0: láti kun ẹrú
1: kábíyèsí o
0: ayé rẹ lu àfin
1: amen jésù
0: láti kun ẹrú
1: orúkọ jésù
0: ohun olúwa ní èyí
1: oh yes sir
0: ó yẹ máa lu àfin
1: amen jésù
0: máa lu àfin
1: amen jésù
0: máa lu àfin
1: amen jésù
0: máa lu àfin
1: amen jésù
0: máa lu àfin
1: amen jésù
0: máa lu àfin
1: amen jésù
0: àṣẹ olúwa ti ẹrù mi jáde
1: oh yes sir
0: ilẹ̀kùn tó tì mọ́
1: orúkọ jésù
0: òfin ìṣẹ̀rú ayé
1: orúkọ jésù
0: ilẹ̀kùn yẹn já
1: amen jésù
0: mi ìfẹ́ kó sí Tori ilẹ̀kùn tó bá kàn tí ò sí bọ̀rọ̀.
1: Oh yes sir.
0: Jíjà la ó jà.
1: Ó jà ni o.
0: Ìpa la ó fi jà o.
1: Bẹ́ẹ̀ni sàn.
0: Mo ní ilẹ̀kùn tó tì mọ́.
1: Orúkọ Jésù.
0: Tó fi ṣerú ẹgbẹ́.
1: Adániwáyé o.
0: Tó fi ṣerú ayé.
1: Bẹ́ẹ̀ni o.
0: Báyìí lolúwa wí.
1: Jésù.
0: Ajá ilẹ̀kùn yẹn.
1: Amen Jésù.
0: Ajá ilẹ̀kùn yẹn.
1: Amen Jésù.
0: Ajá ilẹ̀kùn yẹn.
1: Amen Jésù.
0: Ilẹ̀kùn tó tì mọ́ mọ̀ rẹ.
1: Orúkọ Jésù.
0: Sọ́mọ rẹ fi ṣerú ẹgbẹ́ rẹ.
1: Ayẹ́rẹ́yẹ́ o.
0: Ilẹ̀kùn yẹn já.
1: Amen.
0: Ilẹ̀kùn yẹn já.
1: Amen.
0: Ìpè tó tilẹ̀kùn mọ́.
1: Orúkọ Jésù.
0: Ìpè yẹn la mẹ́ o.
1: Amen.
0: Ìpè tó tilẹ̀kùn mọ́.
1: Jésù.
0: Ìpè yẹn gbiná o.
1: Amen.
0: Ó gbiná o.
1: Amen.
0: Gbiná o.
1: Amen.
0: Gbiná o.
1: Amen.
0: Gbiná o.
1: Amen.
0: Gbiná o.
1: Amen.
0: Gbiná o.
1: Amen.
0: Ìpè mọ́ ṣerú ayé.
1: Ayẹ́rẹ́yẹ́ ọlọ́run o.
0: Ìpè mọ́ ṣerú ẹgbẹ́.
1: Ọlọ́run alájídé o.
0: Ká ló sàmì mẹ́ta o.
1: Ó yẹ sọ.
0: Ìpè yẹn jábọ́ lẹ̀.
1: Amen. Amen.
0: Amen.
1: Lórúkọ
0: Jésù. Ìpè
1: Jésù.
0: Ìpè tó ní kó máa ṣerú ẹgbẹ́ rẹ láyé.
1: Jésù.
0: Ìpè tó ní o máa ságbe.
1: Jésù.
0: Ìpè yẹn gbiná o.
1: Amen Jésù.
0: Ó gbiná o.
1: Amen.
0: Ó gbiná o.
1: Amen.
0: Ó gbiná o.
1: Amen.
0: Ẹ̀wọ̀n ayé lára rẹ.
1: Orúkọ Jésù.
0: Ó yẹ kó máa já.
1: Amen Jésù.
0: Kó máa já.
1: Amen Jésù.
0: Kó máa já.
1: Amen Jésù.
0: Àmọ́ gbé wọn olúwa o.
1: Kábí ẹ̀ṣẹ́ lọ́rùn o.
0: Ibi tó ti fi ọ̀tẹ̀ tilẹ̀kùn mọ́.
1: Olórú
0: Ibi wọn ìsọgbẹ́ ìbọ̀láyé ti fi ọ̀tẹ̀ tilẹ̀kùn mọ́ mi.
1: Ìbọ̀láyé ti fi ọ̀tẹ̀ tilẹ̀kùn mọ́ mi.
0: Ìbọ̀láyé ti fi ọ̀tẹ̀ tilẹ̀kùn mọ́ mi.
1: Ìbọ̀láyé ti fi ọ̀tẹ̀ tilẹ̀kùn mọ́ mi.
0: Ara tún wọn ká.
1: Ara máa tún wọn ká o.
0: Ara tún wọn ká o.
1: Ara tún wọn ká o.
0: Níbọ̀láyé ti fọ̀tẹ̀ tilẹ̀kùn mọ́ mi o.
1: Ìbọ̀láyé ti fi

0: ìdùnnú ń bọ̀ o mọ̀mọ́ tí ń gbọ́ mi ire ń bọ̀ o ọlọ́run ọba ń gbọ́ múra o ẹ̀yin ò fa àtakò ẹgbọ́ olúwa báyìí ni olúwa wí jáde lára mi fi ayé mi lẹ̀ fi iṣẹ́ mi lẹ̀ fi ayé àwọn ọmọ mi lẹ̀ in the name of Jesus Christ. Bàbá rí ọ̀fà kọ́fà tí wọ́n ń pè ní ọ̀fà àtakò iná gbàdànù nínú ayé àwọn ọmọ ọlọ́mọ in the name of Jesus Christ. Ẹ gbàdúrà ẹlẹ́ẹ̀kẹta Jeremiah 33 verse 3 lẹ́ ń dáhùn ó ní ké pè mí èmi ó sì gbọ́ èmi ó sì fún ńlá àti alágbára màá fi hàn ọ́ bó o bá lè kígbe ó di dandan kí ìyípadà ó wà bó tiẹ̀ jẹ́ pé láàárọ̀ kùtùkùtù òní màá padà bọ́ sórí Facebook a ti wà nínú ìpàdé agbára ṣé ẹ rí gbogbo time 1-7 ìṣera ni àwẹ̀ ni ìpèsè tí ó ṣẹlẹ̀ tó ọmọ tó sọ testimony sí nínú oṣù ẹlẹ́ẹ̀kẹwàá ni wà ní bàbá dìde sọ̀rọ̀ mi ọlọ́run yára láti ràn mí lọ́wọ́ dìde sọ̀rọ̀ mi wá yára láti ràn mí lọ́wọ́ ọlọ́run dìde sọ̀rọ̀ mi yára láti ràn àwọn ọmọ mi lọ́wọ́ lórúkọ Jésù ọyọyọyẹ sọ́dàdúà bẹ́ẹ̀ in the name of Jesus ọlọ́run dìde sọ̀rọ̀ mi yára lórúkọ Jésù láti ràn mí lọ́wọ́ in the name of Jesus Christ. Gbogbo ẹni tó ń gbọ́ mi láàárọ̀ yìí mo fi májẹ̀mú ìpè sọ tẹ́lẹ̀ ọwọ́ ìtúsílẹ̀ ọwọ́ agbára ọlọ́run kọ́kan ayé yín ìyípadà tó lámì láka mo ní kò ṣẹlẹ̀ nínú ayé rẹ̀ in the name of Jesus Christ. Ẹ wá gbàdúrà number 4 yìí ẹ ka ẹsẹ̀ mẹ́rin síwájú wá nawọ́ sókè bàbá jẹ́ kí oṣù ẹlẹ́ẹ̀kẹwàá yìí ó pè mí jẹ́ kí oṣù yìí ó pè mí oṣù yìí wàá pè mí ju gbogbo oṣù tí mo ti ń lò lọ oṣù yìí ọlọ́run tí ó pè mí oṣù ẹlẹ́ẹ̀kẹwàá gbọ́rọ̀ olúwa wàá pè Epaphras dákọ tiẹ̀ náà wàá pè Epaphras wàá pè mí lórúkọ Jésù in the name of Jesus. Gbogbo ẹni tí ń fẹnu sọ tẹ́lẹ̀ tí ń gbàdúrà lórúkọ bàbá tó máa ti tẹ̀mí mímọ́ oṣù eléyà pé ọ in Jesus name. Ẹ gbé ẹsẹ̀ kàrún síwájú wá nawọ́ yẹn sókè wá ní bàbá gbogbo ẹ̀yin aláàánú mi nínú oṣù yìí ẹ rí mi gbogbo ẹ̀yin aláàánú mi nínú oṣù yìí ẹ wà mí wá gbogbo ẹ̀yin aláàánú mi nínú oṣù yìí ẹ pàdé mi lójú ọ̀nà èmi àti yín ọ̀jọ̀ fojú kojú ẹrù mi tó ń bẹ lọ́wọ́ yín ẹ jùúlẹ̀ fún mi in Jesus name. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run bó ṣe fẹnu wí mo fi àṣẹ àti májẹ̀mú ọlọ́run sọ tẹ́lẹ̀ sí ayé rẹ pé aláàánú àtolóore rẹ ti ń bẹ nínú oṣù kẹwàá kí wọ́n bẹ̀rẹ̀ sí wá lórúkọ Jésù aláàánú rẹ ó wà nínú oṣù ẹlẹ́ẹ̀kẹwàá ẹ kígbe mo ti wọ oṣù kẹwàá olóore mi á wá in Jesus name. Thank you Father for in Jesus name we have prayed. Aago mẹ́fà àbọ̀ ni màá bọ́ sórí Facebook aago mẹ́fà àbọ̀ ni màá bọ́ sórí TikTok aago mẹ́fà àbọ̀ yìí náà ni màá bọ́ sórí YouTube gbogbo bí tẹ́ ẹ bá ti ń láǹfààní àti gbọ́ mi ẹ̀yin àyànfẹ́ ẹ jẹ́ ń ṣíde báyìí ẹ bá ń pè bàbá yìí kí wọ́n wá bá wa kí wọ́n kọ́kọ́ gba mic.
1: Hello bàbá mi ẹ káàárọ̀ orúkọ mi ni Oyèrèdè Adeleke oyin Ọlọ́run lógo fún ìyanu tó ṣẹlẹ̀ nínú ayé mi ògbé Ọlọ́run ga fún ẹ̀kọ́ tó yè kooro ètò ń yí ayé ènìyàn padà nínú ètò yín olúwa yóò máa sọ agbára yín di ọ̀tún olúwa yóò máa tẹ̀yìn síwájú mo ní ẹ̀rí tó pọ̀ rẹpẹtẹ àkọ́kọ́ ẹni ká lọ ra ilẹ̀ òdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run pèsè ilẹ̀ tó pọ̀ rẹpẹtẹ fún ìdílé mi ohun kejì òní pé àwọn ọmọ mi méjì wọn kẹ́kọ̀ọ́ jáde àwọn méjèèjì sì ríṣẹ́ ọlọ́run sì ń wá pẹ̀lú wọn lẹ́nu iṣẹ́ náà ẹ̀rí kẹta òní pé ọlọ́run ra ọkọ̀ tuntun fún ìdílé mi àgbé ọlọ́run ga fún ìyanu ètí ọlọ́run ṣe nínú ayé wa láti pàṣẹ ẹ̀kọ́ ìtàrí láti ọ̀dọ̀ yín ọlọ́run yóò máa tẹ̀yìn síwájú mo kí mámà ọlọ́run yóò máa sọ agbára yín di ọ̀tún a ó jọ jogún ìjọba ọlọ́run ni lórúkọ Jésù Olúwa wa ó dàbọ̀ ná bye bye.

balẹ̀. Bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún. Ti gbọ́ ti jù á mí titi. Àtúpalẹ̀ dé. Ẹ̀kọ́ ń bọ̀ kì. Ẹ̀dọ̀ kí ìròyìn. Níbi tá ti mọ fọ́ngbà yẹn gan. Àwọn ìròyìn lẹ̀ wá kálékáko káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bó ti ń gbóná. Yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn lẹ̀ wá. Bí ẹ̀kọ́ àjímúlòórọ̀. Níkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tandí gidigba. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín. Bó bá wá di ọjọ́ Saturday tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ. Níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀. Ohun tó ń lọ láwùjọ wa, wọ́n ti mọ bá wa fojú sunukun. Wo àwọn kókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn. Àtúpalẹ̀ ọ̀bọ̀bálà bókè kókó là bókúta. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé ojú àtólé ojú àtokò. Àtúpalẹ̀ ọba ló la dé orí èjìgbàrá ilẹ̀kẹ̀ níta àwọn ìjòyè.

ṣe àgbà lẹ́ni ẹjẹ́ mú kíní àwọn láti bí ọ̀rọ̀ eléyìí tí igbákejì ààrẹ ilẹ̀ Nàìjíríà eléyìí tó fi léde ó jẹ́ kó di mímọ̀ ó ní yíyọwọ́ ìkópa orí epo ó ti mú kí nǹkan ṣe rẹ́gí láàrin ilẹ̀ Nàìjíríà àti àwọn ilẹ̀ òkèrè ìyẹn lẹ́ka ètò ọrọ̀ ajé ìyẹn tá a mọ̀ sí foreign exchange market nígbà tí ààrẹ ń tẹ̀ tí igbákejì ààrẹ tó ń tẹ̀wájú nínú ọ̀rọ̀ tó fi léde ó jẹ́ kó di mímọ̀ ó ní ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní àwọn ti ṣe àwọn ìgbésẹ̀ eléyìí tí ó ti ń ṣèrànwọ́ nípa bí àwọn olókoòwò bí wọ́n ti ṣe nígbàgbọ́ lórí ilẹ̀ Nàìjíríà tí wọ́n sì ti ń ṣe bẹ́ẹ̀ wá dókoòwò sórílẹ̀-èdè yìí lẹ́ka ààrẹ epo rọ̀bì ohun afẹ́fẹ́ gáàsì ṣètìmá ó jẹ́ kó di mímọ̀ ó ní ìdúró ètò ọrọ̀ ajé ó ti mú kí ètò okòwò kó túbọ̀ máa gòkè sí ó sì ti mú kí ìgbàgbọ́ kí ó túbọ̀ máa gòkè sí ìyẹn lórí ilẹ̀ Nàìjíríà nígbà tó tún tẹ̀wájú o ó wá fi dánilójú ó ní ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà yóò tẹ̀wájú láti máa rí sí ìpèsè àyíká eléyìí tí yóò ṣèrànwọ́ fún ẹ̀ka ètò okòwò ìmọ̀ ẹ̀rọ àti ètò ọrọ̀ ajé igbákejì ààrẹ ló sọ̀rọ̀ yìí ìyẹn ní victoria highland tó ń bẹ ní ìpínlẹ̀ èkó lásìkò tó ń ṣíde níbi ṣíṣí ẹ̀ka ọ́fíìsì kan eléyìí tó ní tí wọ́n pè ní northwest petroleum and gas company limited ẹ̀ka iléeṣẹ́ wọn eléyìí tí wọ́n ṣí sí vi ní ìpínlẹ̀ èkó ṣẹ́rí iléeṣẹ́ yìí ló jẹ́ ti ilẹ̀ nàìjíríà tí ń ṣe iléeṣẹ́ tí wọ́n ti ń rí sí ọ̀rọ̀ epo àti afẹ́fẹ́ gáàsì eléyìí tí wọ́n dá sílẹ̀ lọ́dún 1998 leadership ni wẹ́ ìròyìn tó ṣẹ̀rí ẹ̀.

ṣe bẹ́ẹ̀ kí n tún mú nínú ìwé ìròyìn the punch kí n bá tètè lórí ètò láàárọ̀ tòní ìjọba àpapọ̀ ilẹ̀ nàìjíríà ó ti ṣe bẹ́ẹ̀ ké sí àwọn ọ̀dọ́ ó ní ẹkọ̀ yẹn máa ṣe tọ́tọ́tọ́ lórí àwọn ìṣòro tó ń dojúkọ yín tàbí dojúkọ orílẹ̀-èdè nàìjíríà ó ní ẹ wá ọ̀nà eléyìí tẹ́ fi ṣe àgbékalẹ̀ àwọn ọ̀nà àbáyọ ìyún work on a practical solution sí àwọn challenges eléyìí tó ń dojú kọ yín kí a rí mínísítà àfọ́dàgbàsókè àwọn àdọ́ ìyẹn minister of youth development ayọ̀dẹ́lẹ̀ ọlọ́wọ́ndé ló sọ̀rọ̀ àmọ̀ràn yẹn lọ́jọ́ etí lásìkò tó ń ṣídìí ọ̀rọ̀ níbi àpérò àwọn ọ̀dọ́ tí wọ́n pè ní national youth confab tọdún 2026 yìí ètò ọ̀hún ló wáyé ní ojúkò tamọ̀ sí national counter terrorism center auditorium tó ń bẹ nílùú àbújá ṣẹwárí nínú àtẹ̀jáde eléyìí tí alūkkóró rẹ̀ ọmọlára ẹ̀sán tó fi léde lọ́jọ́ etí ọláwọ́ adéwájẹ́ kò dìbò pé confab yìí kò kàn ń ṣe ìpàdé ní ìpàdé kan sá bí kò ṣe ìpàdé níbi tí àwọn ọ̀dọ́ tí wọ́n ti ń fi ọgbọ́n orí

ọgbọ́n orí ìyẹn exchange ideas tí wọ́n ti ń ṣe àgbékalẹ̀ àwọn àǹfààní tí wọ́n ti ń tọpa tí wọ́n ti ń ṣe àgbékalẹ̀ àwọn ìpèníjà tí wọ́n sì ń wá àwọn ọ̀nà àbáyọ láti fi mú kí ìgbé ayé àwọn ọ̀dọ́ kó túbọ̀ rọrùn sí lórílẹ̀-èdè Nàìjíríà. Nínú ìwé ìròyìn The Punch ni ìròyìn ọ̀hún wà lọ́rọ̀ tòní.

ojú ẹni tún fọ̀ kú ọ̀nbẹ́ gómìnà ìpínlẹ̀ kwara abdulrahman abdulrazak ti buwọ́lu ọlídé lẹ́nu iṣẹ́ ní ojú ajé ó ti ní kí ojú ajé kí àwọn olùkọ́ kí wọ́n fi máa sinmi sílé láti lè fi sàmì àyájọ́ àwọn olùkọ́ lágbàáyé eléyìí tí a mọ̀ sí world teachers day ṣẹ́rí ọlídé yìí ni gómìnà ìpínlẹ̀ kwara ni yóò wáyé ní ọjọ́ karùn oṣù kẹwàá ọdún yìí tá a mọ̀ sí world teachers day èyí ni wọ́n fi léde nínú àtẹ̀jáde kan gba ti ọwọ́ alukoro ìyẹn ti igbákejì alukoro fún ilé ìjọba ìyẹn moshood abdulrafiq agboola gómìnà abdulrahman abdulrazak wá kí àwọn olùkọ́ ìpè wọn kú ìfọmọnìyàn ṣe lórí ìdàgbàsókè ìpínlẹ̀ kwara ẹ wo yàrá ìròyìn wa ni wọ́n taari ìròyìn ọ̀hún sí láàárọ̀ tòní

ẹni tí ó jẹ́ ọlọ́gá fún àjọ amúnimọ́dà efcc ọlá olúkọyede ó ti fọ̀rọ̀ lédè lójúmọ́ òní ó ní ṣe rí ìdá àádọ́rin ìdá ọgọ́rin ẹnu mi àgọ́ 60% nínú àwọn owó eléyìí ti tí àwọn kan jíko òun ni àwọn lè rí gbà padà nígbà tí ó jẹ́ kó di mímọ̀ ní ọjọ́ etí ní ilé iṣẹ́ àjọ efcc tó ń bẹ nílùú ọká nípínlẹ̀ anambra ṣẹ́rí alága àjọ efcc ó jẹ́ kó di mímọ̀ òun ni ṣẹ́rí kádènà ìwà ìbàjẹ́ àti ìwà jìbìtì òun gangan òun ni ọ̀nà tí ó gbòòrò jùlọ láti lè fi gbógun ti ìwà ìbàjẹ́ àti àjẹbánu lórílẹ̀‐èdè yìí wípé ká má jẹ́ ó ṣẹlẹ̀ rárá òun ni àwọn ọ̀nà tí èèyàn fi lè gbógun tì í ó jẹ́ kó di mímọ̀ pé ojúṣe gbogbo aráàlú ni láti rí wípé gbogbo ohun tó bá ní ṣe pẹ̀lú ìwà jìbìtì ìwà àjẹbánu àti ìṣowó mọ́kùmọ̀kù wípé kí wọ́n ṣe bẹ́ẹ̀ má jẹ́ kí etí àjọ efcc ó di sí ọ̀rọ̀ ọ̀hún láì bẹ̀rù tàbí láì fòyà wípé wọ́n mẹ́ni tí ó ta àwọn lólobó inú ìwé ìròyìn daily post ni ìròyìn wà láàárọ̀ tòní

Ẹtún jẹ́ tún mú onítúnwẹ́ ìròyìn The Punch tó jáde lójúmọ́ tòní. Àjọ elétò ìdìbò ilẹ̀ Nàìjíríà INEC ti kéde wípé ojú ọ̀pọ̀ ìtàkùn ayélujára wọn tá a mọ̀ sí online portal ó ti ṣí sílẹ̀ fún àwọn òṣìṣẹ́ onígbà díẹ̀ tí wọn yóò nífẹ̀ẹ́ láti bá àjọ ọ̀hún ṣiṣẹ́ lásìkò ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Àjọ elétò ìdìbò ilẹ̀ wa ni wọ́n fi èyí léde lórí ìtàkùn abẹ́yẹfò X wọn. Ìyún lọ́jọ́ Ẹtì wọ́n jẹ́ kó di mímọ̀ pé àwọn tí wọ́n bá nífẹ̀ẹ́ láti ṣiṣẹ́ lásìkò ètò ìdìbò ọdún 2027 lè máa lọ forúkọ sílẹ̀. Wọ́n ní ìtàkùn yìí ló ti wà ní ṣíṣe láti ọjọ́ Ẹtì tí ń ṣe ọjọ́ kejìdínlógún oṣù kẹsàn-án ọdún tá a wà nínú ẹ̀ yìí.

tún jẹ́ mú nínú ìwé ìròyìn the Vanguard tó jáde lójúmọ́ tòní ṣe rí ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Kánò ti jẹ́ kó di mímọ̀ yìí pé àwọn ti tẹ́wọ́ gba ìwé àbá eléyìí tó ń pè fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ táwọn sì ti ń ṣe àyẹ̀wò lé lórí lọ́wọ́ àtẹ̀jáde yìí ni wọ́n fi léde láti pàṣẹ ẹni tó jẹ́ alūkkóró ilé ìyẹn Kamaldeen Sani Shawai lọ́jọ́ Ẹtì ṣe rí Shawai ó jẹ́ kó di mímọ̀ yìí pé àwọn ti gba ẹ̀dẹ́ ìwé àbá tó ń pè fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ tí gbogbo ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin tí àwọn sì ti ń bójú wò lọ́wọ́ láti lè sọ àríwísí tàwọn lórí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún ìwé àbá ọ̀hún ni ìrètí wà wípé wọn yóò gbéyẹ̀wò fún ìgbà kejì ní ọjọ́ kejìlá oṣù kẹwàá lẹ́yìn tí àwọn aṣòfin yóò sọ ìhà tí wọ́n kọ sí ìwé àbá ọ̀hún kì í dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ omidan ní gbogbo ọjọ́ sátidé nínú ìròyìn àtópalẹ̀ ẹ ti mọ̀ pé bí ibà ṣe ń kúrò lórí ètò ní precious yóò máa wá ka àwọn ìròyìn wọ̀nyí fún yín lédè fitifiti ìyún lédè gẹ̀ẹ́sì omidan ọ̀làyínká ajani ajibade lèmi ń jẹ́ láti ìkànnì dayà monday ti 8.7 fm lórin láti ń kíyìn wípé ẹ máa tún káàárọ̀ o.

0: Masi ìwọ́de fún ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà yìí Mothers of All Rally. Ẹ̀yin èèyàn wa nínú ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà yìí ta ló yẹ ká dìbò fún Peter Obi àti Kwan Kwaso. Ẹ má tún jẹ́ ká dìbò wa fáwọn afárani ni. Ẹ má gbàgbé pé kò sí bá a ti fún ẹ̀bà mọ́wọ́ tó tómi tá a fi tẹ̀bà ó jáde kúrò lára rẹ̀. Ìwà ò ní foni wà sílẹ̀ ohun ta fojú wa rí lọ́dún mẹ́rin àkọ́kọ́. Tara ni tara lé tara oko ká má tún kọnu bọ wàhálà ọdún mẹ́rin mìíràn. Ẹ já dìbò wa tẹ́ni Ọlọ́run yàn ọ̀rọ̀ ẹlẹ́yàmẹyà kọ́ ẹlẹ́sìnmẹ̀sìn kọ́. Ètò ìwọ́de yóò máa wáyé ní ọjọ́ Sátidé ọjọ́ kẹta nínú oṣù kọkànlá October 3, 2026 ní dédé agogo mẹ́sàn-án òwúrọ̀ láwọn máa pàdé ibi ìpàdé ni ilé epo Bovas tó wà ní Ọfà Garage ní ìlú Ìlọrin. Ẹtúyáyá àyájáde dìbò rẹ fún Peter Obi dìbò rẹ fún Kwan Kwaso olùkéde ẹgbẹ́ ọmọlúàbí of Kwara State tó ń sa látìlẹyìn fún Peter Obi. NDC service to the people.
1: For the best of national, local, international news and sport, tune in to NewsPunch and Diamond 88.7 FM. NewsPunch, all about the news.
2: Credible and reliable news on your shining supreme station. Diamond 88.7 FM, Ilorin.

bọjúmọ bá ti mọ báyọ yẹn máa ń la àpẹẹrẹ gẹdẹ ni ojúmọ kan kò ní mọ kájíkọ dídùn kó mọ rorin kan bẹẹ lojúmọ kan ò ní mọ kátàn kó mọ gbọrọ tiẹ ojúmọ ti mọ lónìí ojúmọ ayọ ojúmọ owó òun ló mọ wa àìkó baálé ọrọ òní yóò jẹ títí wa o ètò ayọkàre bóò lọdẹ ọdẹ ọdún bí ọdẹ wa yóò mọ dùnni láṣì ọlọrun ìfẹ olúwa adébáyọ olórúkọ mi èmi là máa kí àrò ọmọ àwòkọ gbìnrin bíi eré fún ìkò yí ẹ̀ṣọ́ ni mí ọmọ àgbọ̀n yìnyín èmi lọmọ òṣèjú apọ̀ pèrè dàgbà ọfà sọ́kun pọ̀ fún yọyọ dàgbà ọfà sílẹ̀ mo kí wa pinpin àkúù kalẹ̀ àsìkò papọ̀ sísìn òpin ọ̀sẹ̀ yìí bàbá tunde azeez ọlọ́yẹ̀wà olólòótú ètò yìí tí daniel afọlábí nels d sì jẹ lọ bọ́tìnì tí ń bá mi tó gbogbo ẹ̀ papọ̀ kí gbọgbọ́n kó lè bá a kan sí ètò ayọ́kàrẹ́ o tẹ́bítà tí ń ka ìwé mọ́rẹ̀mí àjàsòrò lọ́wọ́ bàbá wa làgbàdébọ̀ awẹ́ àwọn ni òǹkọ̀wé ìwé mọ́rẹ̀mí àjàsòrò eléyìí tí à ń kà lọ́wọ́ bẹ́ẹ̀ bá gbàgbé níbi tá a bá ìwé ọ̀hún dé ní ìjẹ́jọ àwọn ará odò wọ́n mọ̀ ti lọ sílẹ̀ fẹ́ wọ́n ti mú mọ́rẹ̀mí wọ́n ti mú dé ìlú wọn àmọ́ gbogbo àwọn èèyàn ló ń gba ẹwà mọ́rẹ̀mí wò lọ́tún lọ́sì àwa ni wọ́n fẹ́ fún ọba o gẹ́gẹ́ bí ẹ̀bùn ni wọ́n fẹ́ fún mọ́rẹ̀mí wọ́n fẹ́ fi fún ọba ilẹ̀ ògbò gẹ́gẹ́ bí ẹ̀bùn ẹnìkan bá tiẹ̀ sọ̀rọ̀ wípé àwọn jagunjagun tó lọ mú mọ́rẹ̀mí wá láti ilẹ̀ ẹ̀fẹ̀ pé ó gbìyànjú pé tí wọ́n máa padà lọ báyìí ọ̀rọ̀ míyàn ló ní wọ́n máa fokùn sí lọ́rùn bí ẹ̀ràn ibi tá a bá dẹ̀rẹ̀ ní ìjẹ́jọ ibẹ̀ náà láti tún mọ dé lónìí ká mọ̀ ṣe ní pápá bí àwo bàbá àṣọ̀nà ìyẹn bí wọ́n bá rí láàyè síbẹ̀ kí ló dé tó fi sọ bẹ́ẹ̀ kò sọ́kùnrin tó lè sọ irú arẹwà bí èyí nù tí ò ní pokùnso àfàìmọ̀ kélé yìí gan-an má yọrí sí ogun báyìí ta ni wọ́n fẹ́ẹ́ bá jagun ṣé wọ́n mọ̀nà ìlú yìí ni wò ó bàbá làwọn ò lè kojú àwọn eégún ìgbò kó má tètè sọ pé wọn yóò sí ogun wá sí wa ṣé bí ẹni bá mọ ọ̀nà irè ní ń pabì nídìí ogun nínú ààfin lọ́hùn-ún kábíyèsí ọba wìrìn kẹta ó ti jókòó àwọn mẹ́ta mìíràn jókòó pẹ̀lú rẹ̀ àwọn méjì jẹ́ ìjòyè ẹnì kẹta jẹ́ babaláwo fégún ti ṣe olórí àwọn ìjòyè agbésùmọ̀mí wọlé ó sì fa ọmọ rẹ̀ mi wọlé pẹ̀lú oyíká ọ̀tún ó jí tòsí ó forí balẹ̀ ó ní ààbò àwọn rèé o àwọn lọ àwọn bọ̀ àwọn ò bọmọjẹ́ o pé ẹ̀bùn kan ṣoṣo tó ju ẹgbẹ̀rún ẹ̀bùn lọ tí àwọn mú bọ̀ rèé o òun fọrere àbí òun ò wíire kíá mọ̀rẹ̀mí ti kúnlẹ̀ níwájú ọba wìrìn ó forí balẹ̀ ó ń wo olúùgbò lójú roro tóun náà ń wò ó wọn jọ ń wo ara wọn fún bí ìṣẹ́jú méjì orú ẹwà ara mọ̀rẹ̀mí ti mú kábíyèsí díẹ̀díẹ̀ kò lè mú mọ́ra mọ́ ló bá bèrè lọ́wọ́ rẹ̀ kí ló pe orúkọ rẹ arẹwà mọ̀rẹ̀mí náà bá dáhùn mọ̀rẹ̀mí àjàsòrò ni kábíyèsí ni kábíyèsí bá ń pè é lápè kó lòlò mọ̀rẹ̀mí àjàsòrò orúkọ ńlá orúkọ tó dùn ún pè tó dùn ún gbọ́ kí lorúkọ àwọn òbí rẹ tó bí ọ sọmọ mọ̀rẹ̀mí bá dáhùn bẹ́ẹ̀ lè rántí mọ̀ kábíyèsí àbí àmọ́ ìyan wí làjà àbí nǹkan ni àti kékeré nìyá àti bàbá mi ti kú sínú làásìgbò wọn ògbò fògido àti mọ̀kúrò lọ́tọ́ mi dàgbà ọ̀rọ̀ míyàn mà lójú ọ̀nà tó fi rí ọmú láwùjọ àwọn arẹwà obìnrin ilẹ̀ ẹ̀fẹ̀ ibi tí ọba sọ̀rọ̀ dé rèé tí wọ́n fi gbọ́dì nílẹ̀ ìgbà tí wọ́n sì wọ apá ibẹ̀ babaláwo ọba ló sí yakata kíá òní wọn gbé dìgbàdìgbà jáde tí wọn fẹ lójú nímú mọ̀rẹ̀mí àti ọba nìkan ló kù níjókòó kábíyèsí ní ogbó ló ń da babaláwo òun láàmú ó ní ọba wìrìn kẹta tí yóò bá ṣiṣẹ́ lọ́hùn kò tilẹ̀ kọ́ ibi ara sí rárá wò ó ti lẹ́wà jù
won fi o se olori kekere ni afin mi o si ma moru mo mi la ko otutu ara mi yo si ma ya gaga kini ero re ni mo re mi na ba dahun oni tani ohun lati ko ebe oba oni orire lo je fohun pe ohun ri oju rere oba ule ugbo ti ko fi pa ohun to fi ni ko ndi ayaba olohun se tan won si te lorun dobale oni yo gbadun bi awon ife se gbadu emu oguro olohun o je iyawo atata ohun si fi ife ohun

tíra rẹ̀ ti balẹ̀ báyìí láti bóun béèrè lọ́wọ́ Ifá bí ọ̀rọ̀ gbogbo náà ṣe rí, bóyá òun ṣe bó ti tọ́, bóyá òun sì béèrè kí Ifá tọ̀hún sọ́nà. Babawo gbé ọ̀pẹ̀lẹ̀ rẹ̀ jọlẹ̀, ó sun ìyẹ̀rẹ́ lọ bí ilẹ̀ bí ẹni, ó kí Ifá lọ bí ẹni kí orí Ifá dìde wùyà. Àbálọ àbábọ̀, ó ní kò séwu légbèrín ẹ̀kọ́ fún kábíyèsí rárá. Ó ní ìyàwó rẹ̀ ní Mọ́remí láti ọ̀run wá. Ó ní àṣìṣe ńlá gbáà ni pé ó bọ́ sọ́wọ́ ọ̀ràn míyàn. Ó ní àmọ́ báyìí o, àgùntàn tó jẹ kó lọ ló ti padà wá sílé. Adìẹ orí àbá ti padà sórí ẹyin rẹ̀, òròmọ adìẹ sì ti padà sábẹ́ ìyá rẹ̀, kí ìyá rẹ̀ dàyàbò ó lókù. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ atótónu, lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àpọ́npò, àsọ rébọ́ọ̀nù àti àsọ bó epo ọ̀rọ̀ tó ní kálukú wọn sọdà sílẹ̀. Kábíyèsí dìde bí ẹni ń pidán, ó kọjú sí baba Ifá pé kó mú ọyàbá tuntun sọ́dọ̀ rẹ̀, kó bá òun ṣe tutù ìwẹ̀nù mọ́ fún ìyá rẹ̀ fi dáṣáká, kó bá òun ṣoògùn apàrọ̀ fún kí gbogbo oró ara rẹ̀ kú tefétefé. Kó kú tefétefé, ó ní kó bóun tọ́jú rẹ̀ bí ọmọ rẹ̀ gan-an ni o. Nítorí ẹyin ijú òun ni o, ojú kan ẹ̀pà ojú kan ère ni fún òun, era gbọ́dọ̀ rín lára o. Òun ó ṣètò bí oúnjẹ àtàtà, oúnjẹ rùrùn tó ṣe ara lóore yóò ṣe máa dé iwájú Mọ́remí. Ó ní baba Ifá ò gbọ́dọ̀ ṣe ìṣe ànìkànjọpọ́n tó ń fún oúnjẹ ọmọ jẹ o. Gbangba dẹkùn kedere bẹ̀ẹ́ wò nígbà tí baba Ifá mú Mọ́remí dénú ìyẹ̀wù rẹ̀. Wọ́n ní bí ojú bá rinjú àlàá máa tọ́. Babawo nawọ́ sí àpèrè kan, ó ní kí àlejò ń jókòó. Mọ́remí ṣe bẹ́ẹ̀, wò ó, baba Ifá bá sọ̀rọ̀. Ó bá Mọ́remí sọ̀rọ̀, ó ní wò ó, a ti yára wa nípa tara láti bí ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. Mọ́remí bá ní yára nípa, àbí kí lẹ pè bàbá? Bẹ́ẹ̀ ni Mọ́remí bá tún dáhùn lọ́nà wo bàbá, mọ̀ yín rí. Wọ́n sọ fún ọ ní kíá nítorí pé kò sí àyè Fẹ́mi rẹ rárá. Èmi pẹ̀lú yín bíi ti báwo ló fi jẹ́ èmi yín? Ẹ là kó yé mi, ẹ mọ́ sọ̀rọ̀ ìdóògbé ìdágìrì bíi ti bàbá tó já lórí igi ata tó kú o. Nígbà tí babawo tó kí ẹnu bọ̀rọ̀, Mọ́remí rò pé òun ṣìrànràn ni. Babawo ní orúkọ òun gan-an ni làjà, bàbá Ifá. Fogido ni bàbá òun, dìwúrà sì ni ìyá òun jẹ́. Ó ní ọjọ́ pẹ́ tóun ti dé yìí, tóun ò sì mọ ọ̀nà àbáyọ mọ́. Mọ́remí bá dìde fù, ó lanu kò lè pàdé. Ó ké, ó ta wàìwàì síwájú, ó ta gbọ̀ngbọ̀n sẹ́yìn, ó sáré geere, ó di bàbá rẹ̀ mú gbàgì. Ẹnu kọ ìròyìn lọ́jọ́ náà sọ́ọ̀sì gbọ̀ngàn. Ni Mọ́remí bá bó sẹ́kún, ó sì sun ẹkún àsunrẹ̀yà sí bàbá rẹ̀ lọ́rùn. Bàbá àtọmọ wọ́n mọ̀ pàdé ara wọn ní ilẹ̀ odò. Ojú òwe 43 ibẹ̀ ládé ibí náà ni orí 21 ibẹ̀ ló parí sí. Ẹjẹ́ máa tẹ̀síwájú ní orí 22. Wọ́n pe àkọlé rẹ̀ ní èèyàn lásán-làsàn. Ta ni àkọlé yìí bá wí? Ta ni wọ́n pè ní èèyàn lásán-làsàn? Ẹjẹ́ ká máa bá ìwé yìí bọ̀.

lẹ́wu gbòdò. Ọ̀pọ̀lọpọ̀ ìpàdé ló ti ṣe pẹ̀lú àwọn ìjòyè ní ààfin lẹ́yìn tí wọ́n ti ṣe ìgbéyàwó pàjáwìrì pẹ̀lú ọba Wirin fún. Ọ̀pọ̀lọpọ̀ òjé ló ti yọ fún ọba ilẹ̀ Ugbo. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló ti gbọ́ nípa àwọn tó fọṣábà bí ìkonilẹ́rú tí àwọn Ugbo ń ṣe sí ilẹ̀ Ẹfẹ̀. Ó gbọ́ nípa ti Oòdùà Àtẹ̀wọ̀rọ̀ nígbà tó dé sí ilẹ̀ Ẹfẹ̀. Ó bá àwọn èèyàn kan níbẹ̀ nígbà náà, àwọn bí ọba Tálá, ọba Wirin, Ẹrẹ̀lú Eré àti Sàràkí Sàràkí èèyàn. Ó gbọ́ pé agbára tí Oòdùà ní àti ìfẹ́ tí wọ́n ní sí i, ó ní wọ́n fi gbà pé kó jẹ olórí àti aṣáájú wọn, kó sì máa dé adé ọlọ́fin tí ọba wọn dé nígbà náà. Ó gbọ́ pé àwọn abala kan ò faramọ́, pé abala tí ò faramọ́ ni wọ́n fi bínú kúrò ní ilẹ̀ Ẹfẹ̀ nígbà náà, tí wọ́n sì lọ dágbólu sínú aginjù kan tí kò jìnnà sí ilẹ̀ Ẹfẹ̀. Inú erékùsù kan ó ní wọ́n kó ara wọn jọ sí, wọ́n sì pinnu láti fi ẹ̀hónú hàn. Àmọ́ Oòdùà kápá wọn nígbà tí Ogbó wá dá ìkokò lára, tí Oòdùà ò lágbára tó bẹ́ẹ̀ mọ́, ó sì fa èkú dàlí ọ̀kàn bí lọ́wọ́, tí onítàn ò sì lápọn bíi ti bàbá rẹ̀, ló mú kí àwọn ará ilẹ̀ Ugbo dá wo egungun sílẹ̀. Èyí ni wọ́n fi ń yọ àwọn èèyàn ilẹ̀ Ẹfẹ̀ lẹ́nu. Ìjẹ́ báwo làwọn èèyàn ilẹ̀ Ẹfẹ̀ ó ṣe jàjàgbara? Làjá ṣàlàyé fún ọmọ rẹ̀ pé iná ògùnṣọ̀ ni ó lè ṣòro fún àwọn Ugbo, pé Èkó ti ṣe koríko ara wọn ní àgọ̀ tí wọ́n ń gbé wọ̀ bí iná bá sì ti bọ́ sí i, kó máa jọ lọ ní rabidu ni, ṣe iná ní gbaṣọ ní kó. Ìyàlẹ́nu ló jẹ́ fún ọmọ rẹ̀ mi pé èèyàn lásán-lásán náà ló ń dà wọ́n láàmú láti gbà yí wá. Àṣé lóòótọ́ ni pé èèyàn níbẹ̀ lábẹ́ Èkó Égún tí wọ́n ń pè lálùjọ̀nù, tí wọ́n ń pè ní ará ọ̀run, tí wọ́n ń yí àwọn ohun padà di ohun kọ̀ọ̀kọ̀, ohun ìmàdó, àṣírí akàn, omi túwà yìí, afẹ́fẹ́ ti fẹ́ àti rí fúra àwọn Ugbo lóde koroboto. Àmọ́ ọ̀rọ̀ yìí gba ọgbọ́n o, bẹ́ẹ̀ ló sì gba làákàyè, ó sì gba kóhùn má jáfara. Ó rántí pé ọgbọ́n la fi ń ṣígun, ṣùgbọ́n èrò la fi ń jà á. Nígbà tó di lọ́sàn ọjọ́ kan wà yìí, Mọ̀rẹ̀mí àti Ọbáwìrì ti ṣe olú Ugbo kẹta ń jọ takùrọ̀sọ. Ní Mọ̀rẹ̀mí bá fi èdè fẹ̀ sọ̀rọ̀, ẹni kábíyèsí kó bá jẹ́ wí bọ́rọ̀ ṣe rí rèé lóòótọ́. Aláìdọ́ ènìyàn ni Oòdùà àbí kílẹ̀ ti pè járe. Ọba yín nílé, ó tún ti ilẹ̀kùn mọ̀ nílé, ó kù díẹ̀ káàtó. Ìjà kẹmí jà ẹ ṣe jaja ẹbí o. Ọbáwìrì náà bá dáhùn, ó ní ìmọ̀ pé ìwọ náà máa sọ bẹ́ẹ̀ jàre olólùfẹ́ mi, pé o tiẹ̀ sọ gbólóhùn yìí tí ìwọ náà pa á sì jẹ́ olórí ọba wọn. Olóòótọ́ obìnrin ni ọ́. Mọ̀rẹ̀mí bá sọ̀rọ̀, ó ní ìmọ̀ràn mi rèé o, kẹ̀bà ni wí ọ̀rọ̀ obìnrin ni. Ọbáwìrì ní sọ bẹ́ẹ̀ kẹ̀, kì í ṣe ìmọ̀ràn tiẹ̀ o, obìnrin bí ọkùnrin ni ọ́, obìnrin tó lọ́pọlọ, obìnrin tó mẹ̀tọ́, obìnrin tó lọ́gbọ́n lórí, obìnrin tí làákàyè rẹ̀ pé dáadáa, tó lọ́rọ̀ rere lẹ́nu, obìnrin tó sì fi gbogbo ara ṣe kìkì kìkì ẹwà bó ti dá lójú náà ló dá lẹ́nu. Ibi tí kábíyèsí sọ̀rọ̀ dé rèé tó fi rẹ́rìn-ín ọ̀wẹ́ kẹ́lu aya tuntun. Ó yá mò ń gbọ́ ìmọ̀ràn rẹ jàre olólùfẹ́ mi, ọ̀sìngín mi tòótọ́. Mọ̀rẹ̀mí bá tún fèdè fẹ sọ̀rọ̀, èwo ni tí ogun sẹ́kúsẹ́kú kẹmí bá ìran ènìyàn rí ájà? Ìdí ojo lèmi kà sí o, kí ló dé kẹ̀rí kú sígun lọ lẹ́ẹ̀kan náà? Kẹ gba ilẹ̀ rin padà, kẹ lé ẹni kẹ wúlò, kẹ lé kúrò lórí òye, kẹmi pẹ̀lú rin gba ààfin, ká sì mọ débẹ̀ kẹ̀yìn ìjọba láàfin àdìmúlà, kẹmi náà sì jẹ olórí. Ọbáwìrì bá sọ̀rọ̀, ọ̀rọ̀ kàǹkà ló mú wá yìí o, ò ní sì sọ, ó sì ní sọ mọ́nù, ó finú soyún fún mi, obìnrin àbíró, ọkùnrin àbíyè, ó nìyẹn o. Bá àbájẹ́ kọ́mọdé ó wí tẹnu rẹ̀ fádà, àgbà ò lè mọ̀ yí pé ọmọdé ó ní nǹkan tó dáa nínú. Ọbáwìrì sọ fún ọmọ rẹ̀ mi lọ́jọ́ náà pé
ìṣòro tó wà níbẹ̀ ni báwo ṣe mọ kọ̀rọ̀ kọ́ndú lẹ́fẹ̀. Ó ní bí ò bá lọ́wọ́ onílé nínú, ó ní àlejò kò lè mọ irú ìyí ara adìyẹ inú ìsasùn. Ó ní bójú àlejò tó bí bíi tàgbáàrín, kò lè firínà tó tọmọ onílé. Ó ní ilẹ̀ tí kò bá tojú ẹni ṣú, òkun rẹ̀ ṣòro rí o. Ó ní bí kún ilé ò pani, ọwọ́ sòde ò lè ran èèyàn rárá. Ó ní àwọn gbọ́dọ̀ wá ikú ilé tí yóò rán ni sítòde. Àwọn gbọ́dọ̀ rí alamí tí yóò sọ fún wọn ibi tí agbára ilẹ̀ ẹ̀fẹ́ wà, tí ó sì ṣe àtọ́nà wọn dé ààfin Oòdùà. Mọ̀rẹ̀mí ní kò fi ìyẹn dá òun. Ó ní kó pe bàbá Ifá, kó tiẹ̀ bá kábíyèsí béèrè ohun tí Ifá wí gan. Inú kábíyèsí dùn fún ìmọ̀ràn yìí, ó yíjú padà sí Mọ̀rẹ̀mí. Ló bá bí léèrè, níbo lo wà níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé? Níbo lèmi náà wà tí wọn ò rí ọ he? Kí n ti gbé ọ níyàwó? Ìgbésí ayé mi ìbá ti dùn ju báyìí lọ, àmọ́ ó bà ní, kò tí ì bàjẹ́. Ó ránṣẹ́ pé bàbá Ifá, ìyẹn náà gbé ọpẹlẹ̀ sánlẹ̀ wàyí. Ó lẹ inú kó tó, ó ń dahùn sílẹ̀ wàràwà. Kábíyèsí, àgbàrá ẹ̀jẹ̀ mo mọ̀ ń wò yìí, bàbá Ifá ní sọ̀rọ̀. Tó sì ń sàn gbàgbàgbà, tó ń ṣe sàlàsolò. Ẹ̀rú tiẹ̀ fẹ́ ba ọba pé nílẹ̀ yìí kẹ̀, àgbàrá ẹ̀jẹ̀ nínú èyí tá ń wí yìí. Bàbá Ifá bá sọ̀rọ̀, ó ní ẹ fara àtọkàn yín balẹ̀ kábíyèsí. Àgbàrá ẹ̀jẹ̀ àwọn ọ̀tá ni, àgbàrá ẹ̀jẹ̀ tó ń pàroko ìṣubú àwọn ọ̀tá yín ni. Ha! Ogun lọ́rẹ̀ o! Bẹ́ ẹ bá lọ sójú ogun yìí, kò sí tàbí ṣùgbọ́n kò sí wá kátẹ̀ kankan. Ìṣẹ́gun ti ń dúró dè yín. Mo sì ń wò yín kérékété lórí àpèrè ọba tó ga jù èyí tẹ wà yí lọ. Ẹ wo bí àwọn alágbára ti ṣubú bẹ́ẹ̀rẹ̀bẹ nílẹ̀. Ọwọ́ yín yóò tẹ rugbọ̀n àwọn aṣebí o. Kábíyèsí o! Ìmọ̀bàfá bá kó ọ̀rọ̀ rẹ̀ ńlẹ̀. Nǹkan mẹ́rin ni Mọ̀rẹ̀mí ní kábíyèsí pèsè fún òun fún ìgbáradì ogun náà. Ó ní kí ọba Wìnrín kó àwọn ọmọ ogun bíi 500 jọ, kí wọ́n wà ní ọrọ̀ọ̀rún pẹ̀lú olórí kọ̀ọ̀kan. Ó ní ọba gan fúnra rẹ̀ ni yóò jẹ olórí àti aṣáájú àwọn ọmọ ogun 5 tí yóò sì ṣáájú ogun. Ìgbà tí olúùgbò fẹ́ jiyàn kíá, ó ní Mọ̀rẹ̀mí ní ohun tí àwọn míyàn máa ń ṣe nìyẹn tó fi ń ja àdàṣẹ́gun. Lọ́nà kejì ẹ̀wẹ̀, ó ní kó bó òun àti bàbá Ifá wá ìbòjú 5 táwọn yóò ṣe ètùtù sí lára ní ojúbo òrìṣà wọn. Ó ní òun àti bàbá Ifá yóò sì wà nílé òrìṣà láì jẹ, láì mu, láì wẹ̀, láì sùn, láì wo àti láì sọ̀rọ̀ fún èdè ọjọ́ mẹ́ta. Ó ní kí ọba ké sí àwọn aworo, kí wọ́n gbé orò jáde, kí orò máa ké tantan. Ó ní ẹnikẹ́ni gbọ́dọ̀ jáde síta, ẹnikẹ́ni ò gbọ́dọ̀ wá sílé òrìṣà. Ó ní kí wọ́n ta mariwo pẹ́ tuntun sẹ́nu ọ̀nà ilé òrìṣà, èyí tó ń fi hàn pé ó ti di bí àìwò fẹ́nikẹ́ni. Ó ní ẹni bá dẹ̀jà tí gbóró òbòrò bá gbé, yóò lọ gbé kúrújẹ lọ́wọ́ ẹbọra ni o. Ó ní tó bá di ọjọ́ kẹfà, káwọn ọmọ ogun múra ogun pẹ̀lú aago aṣọ ikọ̀ wọn, kí wọ́n mú idà ṣékélé lọ́wọ́ tí wọn yóò fi máa dúnbú àwọn tọ́ wọn bá ti tẹ̀. Ó ní ọ̀nà mẹ́rin ló wọ ìlú Ifẹ̀. Ọwọ́ ogun kọ̀ọ̀kan ni kó gba ọ̀kọ̀ọ̀kan ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin náà, kí wọ́n sì bẹ̀rẹ̀ sí pitú burúkú ọwọ́ wọn sáwọn èèyàn lẹ́fẹ̀ lára. Ó ní ọwọ́ èyí tí ọba ń darí ni kó wọlé sínú ìlú gbẹ̀yìn. Ó ní kó sì forílé ààfin tààrà kó lọ ṣe wọ́n sẹ́músọ̀hún. Ó ní ẹ̀bẹ̀ kan lòún bẹ́ẹ̀, kí wọ́n má fọwọ́ kan Adélé ọba o, bàbá òun ni o. Lóòótọ́ ná, gbogbo rẹ̀ ni ọba mu ṣe pátá. Òru ọjọ́ kẹta ni Mọ̀rẹ̀mí àti bàbá Ifá gun ẹṣin funfun kan tí wọ́n ṣe lọ́ṣọ̀ọ́, tí wọ́n sì gun àkàsù àbáwọnú ìlú jáde síta. Tí wọ́n dé bẹ́, wọ́n sá lọ tèfètèfè. Níbo tí wọ́n ti ń ṣe ìrànmú nínú igbó ni Èkó lọ́gọ̀dọ̀gbà ti jáde síbi ẹsẹ̀ wọn, tó sì bẹ́ná yẹ́rí yẹ́rí lára.
kerekete náà ni ọ̀pá àṣẹ ọwọ́ ọmọ rẹ̀ mi tó ti pòórá nígbà tó jù sí àwọn onísùnmọ̀ mi lọ́jọ́ kìíní jáde sí lọ́wọ́ tó sì lè ti pọ́n ń lé lọ́wọ́ ó jọ bàbá ifá lójú ó sì yà lẹ́nu àmọ́ ó ti yé mọ rẹ̀ mi tilẹ̀ ń dáwàdà pé ìyàn nìyàn yín mọ̀ gọ̀ ọ́ àsìyàn gọ̀ ìyàn fẹnu ọra ìyàn lè mọ́ gẹ̀dẹ̀ nínú ọ̀sọ̀ pàápàá wo ọmọ mi èyí kìí sí àgọ́ ìṣe olódùmọ̀rè ni ó mi rántí orin àdàmọ́ ifẹ̀ tó sọ pé bàbá ifá kọ orin àdàmọ́ ifẹ̀ náà ó kọ sí mọ rẹ̀ mi létí ta ló lè mú ta lọ́lọ́run ò lè mú wọn ò tí ì dà ọlọ́run ló mú wọn ká má ìtì yọ ọjọ́ ayọ̀ ń bọ̀ ọ̀nà tí èkó lókòrògbà mú wọn gbà ó ju ìrìn ọgbọ̀n ìṣẹ́jú lọ ọ̀nà ìdẹ́ta oko lójúgbó ni àṣé ọ̀nà ibẹ̀ gan ni wọ́n ń gbà dé ilẹ̀ ugbò níbi tí olú ìgbò ti ń ṣe ọba wọn àwọn ogun ìgbò kan mọ̀ọ́mọ̀ máa ń gba ìta àgbọn wọlé ní lásìkò tí wọ́n bá fẹ́ ṣòro bí àgbọn mọ̀rẹ̀mí àti babafá wọn ti sá kúrò ní ilẹ̀ ugbò wọn ti lọ sí ilẹ̀ ẹ̀fẹ́ o kí wa ni ó tẹ̀yìn rẹ̀ jáde ẹ mọ̀ bàwẹ́ pé ọba wìnrìn ti ṣe ọba ilẹ̀ ugbò ó ti múra sílẹ̀ bí mọ̀rẹ̀mí ṣe là á sílẹ̀ fún kí wa ní nǹkan tó ṣẹlẹ̀ ìyókù tó dọjọ́ mẹ́jọ tí a mọ̀ tẹ̀síwájú nítorí pé ibi tá a bá dé yìí ibẹ̀ ni orí kejìlélógún tó parí sí ti ṣe ojú ewé kọkàndín ní ọgọ́jọ ìyókù tó dọjọ́ mẹ́jọ la ṣe lédùá ìfẹ́ olúwa adébáyọ̀ olórúkọ mi káfíńrẹ́ àti ayọ̀ pàdé lọ́jọ́ mẹ́jọ.

0: kò tó tàn kárí ayé.
1: Gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń ààbùn.
2: Àpọ̀pọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì, ìgbà tí gbangba tó wà dẹ̀bùn gedere.
0: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
3: Bí àbí ní fún mi bí IAPP wa.
0: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
4: After working kílógún, ìgbádùn lókù ká wá jẹ.
0: Àní nínú ohun gbogbo ayé ọpẹ tó yọ.
5: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
0: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.
5: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́? Obìnrin mi sọ̀tà lẹ́nu.
0: Àtúrin tó jẹ tí ń gbèsè tó túrin lẹ̀ dòdò.

kúwa pé a kú ojúmọ́ òní òní ni ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹta nínú oṣù kẹwàá ọdún tá a wà yìí mo kí wa káàbọ̀ sórí akọtún ètò yín ètò wa ètò gbàgede àjọrò ní ìkẹyìndá mọ́dé 3.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ kwara ètò yìí gbàgede àjọrò ó ní a ti máa ń ṣe àjọrò ní gbàgede yìí lórí àwọn ìròyìn tó léde ní àárín ọ̀sẹ̀ àti àwọn ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ ní àkókò yìí tó Taiwo Adeyemi ni orúkọ mi ó ní nǹkan tá a wò á wo ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ tí wọ́n ti kéde báyìí pé àwọn ti bẹ̀rẹ̀ ìwúṣẹ́ níran láti já ìwọ́wọ́ ọlọ́jọ́ mẹ́ta bẹ̀rẹ̀ láti àná ọjọ́ kejì ọjọ́ ẹtì oṣù kẹwàá wọ́n ní ìṣàkóso ààrẹ tinubu wípé ó ti dágunlá sí iṣẹ́ àtòṣe àtinira tó dé bá àwọn ọmọlẹ̀ka pàjùlọ lórí ìkópa epo pẹntiró wọ́n wá ń pè wípé kí ìṣàkóso ààrẹ tinubu kó gbé ìgbésẹ̀ pàápàá jùlọ epo pẹntiró kan tajala epo ní 500 naira 500 naira ó ní wọ́n ń pè fún àgbẹ̀ ẹlẹ́ẹ̀kejì kí wọ́n tún fún àwọn òṣìṣẹ́ yìí ní owó àjẹmọ́nú tí wọ́n pè ní wages award bákan náà wọ́n tún ní kíjọba àpapọ̀ kó bẹ̀rẹ̀ ìjókòó báyìí òṣìṣẹ́ kéré jùlọ minimum wage owó tó tó 1,500 naira 500 naira ó ní àwọn òṣìṣẹ́ yìí ń béèrè báyìí bẹ́ẹ̀ wọ́n ti pàṣẹ fún àwọn òṣìṣẹ́ ìjọba ní ìjọba àpapọ̀ ní ìjọba ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ wípé kí wọ́n tẹ̀lé àṣẹ yìí á wo ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ yìí lónìí ó ní náà a lọ sínú ètò ìdìbò ọdún tó ń bọ̀ igbákejì díje fún ipò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú àwọn tó ń bọwọ́ ìyẹn ẹgbẹ́ òṣèlú adc rotimi amaechi ó ní tí wọ́n fìdí ẹ̀ múlẹ̀ báyìí pé wọ́n ń ta jálá epo ní 600 naira yẹn 600 naira dẹ́lẹ̀pọ̀ kan wípé òun ó jáwọ́ láti jẹ igbákejì

0: wọ́n fẹ́ iṣẹ́ àkànṣe àbá ètò ìṣúná yìí látọjọ́dún méjì bí látọjọ́dún 25 wọ́n fẹ́ lójú sí àwo eléyìí lónìí alẹ́ jọmi lónìí àwọn ni ọmọwé adésínà adégbìtẹ́ tán wá láti ẹ̀ka tán ti kọ́ nípa eré orí ìtàgé sinimá alágbèrú fásitì lọ ní ìpínlẹ̀ kwara dr mo kí n pé ẹ kojúmọ́.
1: Atọ́kùn mo kì í pé ó tún tó ọjọ́ méjì àti ọjọ́ mẹ́ta ẹ kojúmọ́ ẹ sì káàbọ̀ sórí ètò mo kí àwọn aráalé ní ibi gbogbo tá ẹ ti ń gbọ́ diamond káàkiri àgbáyé wípé àkójúmọ́ tó bá jẹ́ pé nàìjíríà lẹ́wà àbí apá kan nílẹ̀ áfíríkà náà kódà bó ṣe uk náà ni àárọ̀ làwà báyìí ẹ kojúmọ́.
0: kínkín báyìí pé ẹ kú oríire ìgbà tẹ wá sí bí kẹyìn alàgbà mo pè yín ṣùgbọ́n lónìí mo fi ọ̀mọ̀wé sí yẹn dọ́kítọ̀ sí ẹ kú oríire.
1: Ẹ mọ̀ sí.
0: Ẹ kú àlùyọ.
1: Mo tẹ̀ jẹ́ pé a ti wẹ̀.
0: Àwẹ̀ tó bá ti di àníṣọ.
1: Kọ́mọ́ di pé ẹnì kí yun ni lọ́rí wá sanwó. Ṣùgbọ́n gbogbo ayé ti mọ tí ń lọ gbọ́.
0: Kò sí wàhálà. Ẹ kú oríire ṣàlágbá Ọlọ́run. Ìpele tẹ wà yìí Ọlọ́run àgbìn lọ sí ìpele mìíràn.
1: Ami, thank you so much.
0: Ọmọwé Adégbìtẹ́, kákan lọ́gbà mi ètò, kì í ṣèròyìn mọ́ wípé àwọn ìṣèjọba papọ̀ báyìí. Àwọn kan lára wọn ti kéde pé àwọn ti bẹ̀rẹ̀ owó iṣẹ́ níran. Pàápàá jùlọ lórí ìnira tó ń bá àwọn ọmọlẹ̀ yìí, wọ́n á bèrè pé epo bẹntiró dọ́là rẹ̀ kán máa tà ní 500 náírà 500 náírà per litre làwọn bèrè fún báyìí. Wọ́n tún ní kí ìjọba kó jáde sóbì sí lórí owó àjẹmọ́nú wọn ìyẹn owó ìjà allowance kó máa fún wọn. Wọ́n tún wá ní báyìí kán bẹ̀rẹ̀ jókòó kò sì tó kéré jùlọ kán máa fún wọn ní 1,500 náírà láti owó tó ń gbà báyìí tó jẹ́ 180 náírà. Ọmọwé ojú ilẹ̀ fi wọ̀ tó wà lẹ́yìn.
1: Gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ojú tí màá fi wo ṣe máa pé nǹkan tó bá kàyàn wọ́n ní nǹkan yìí nǹkan mi ó yàtọ̀ sí nǹkan yìí nǹkan ti gbogbo wa ni eléyìí nǹkan tó kan èmi ni torí pé mo wà lára àwọn òṣìṣẹ́ ìjọba lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn tó bá sì kàn ló mọ̀ torí pé ẹni tí ọ̀rọ̀ kàn ló máa ń dúndún èkúté tẹ bá gbọ́ tí ẹlòmíì bá sọ̀rọ̀ tí wọ́n bá ń bú àwọn òṣìṣẹ́ wọn èèyàn ní ro délẹ̀ kí ó tó di pé àwọn èèyàn mọ̀ bú wọn torí bẹ́ẹ̀ bá ló ṣiṣẹ́ nílé bóyá ẹ̀yin náà ti ṣòṣìṣẹ́ ó kàn jẹ́ pé àwọn míì torí pé wọ́n ṣiṣẹ́ lábẹ́ ìjọba láti gbà tá a ti bí wọn so kò jẹ́ kí wọ́n mọ irú ìnira tí àwọn òṣìṣẹ́ máa ń dojú kọ torí tí nǹkan bá wọ́n lọ́jà nísìn òṣìṣẹ́ ló ń forí fa bí nǹkan kan bí pọ́lísì ìjọba bá ti dé pẹ́rẹ́ báyìí òṣìṣẹ́ ní kọ́kọ́ forí fa owó oṣù sì ni kì í ṣe nǹkan téèyàn máa ń yọwọ́ yí bí aago nítorí aago ńgbà míì tó bá takú ẹlẹ́jì làárọ̀ ẹ wà ẹ̀ tún mọ́wọ́ ẹ̀ tún yí sókè owó oṣù òṣìṣẹ́ ò rí báyẹn toró máa ń ní ìpele ìpele dé ìpele ni àti níta ń pè ní ìgbìmọ̀ àjòkó àṣẹ báyìí torí wọ́n gbọ́dọ̀ plan rẹ̀ ìjọba tó bá fẹ́ fọwọ́ kówó òṣìṣẹ́ fún àpẹẹrẹ yóò rò wípé ibo lòwò ti máa rí owó àlékún tó dé báyìí ṣé àwọn ò lè sustain rẹ à ń pè nǹkan ní sustainability wọn ó tún wá wù ló fi jẹ pé ìjọba níbi ọdún bíi mẹta sẹyìn ìgbà tí wọn fi owó kún owó oṣù àwọn òṣìṣẹ bóyá méjì àbọ sẹyìn ni ẹ rí i pé wọn fa torí pé ìjọba náà máa ronú wípé he tí n bá débi tí n bá lè lọ mọ sáwọn èèyàn ò ní máa bú mi so eléyìí o màá lè san fún ọdún mẹta lẹyìn ọdún mẹta a tún wá jókòó mi ṣùgbọ́n ó ṣe ní láàánú pé ìjọba tó ṣe lè lórí tí àwọn òṣìṣẹ́ fi fọwọ́ sí owó tó jẹ́ 80,000 yìí tó kéré jùlọ òun ni wípé kò ní sí wípé wọ́n tún fọwọ́ kún owó epo mọ́.
0: nígbà náà
1: ẹlẹ́ẹ̀kejì sì ni wípé rìfáírì wa ṣé báwa náà ni wọ́n ló dẹnu kọlẹ̀ ní ṣé a lè jí dìde ni so eléyìí wọ́n tún gbé lórí pé ok o rìfáírì wa náà wọ́n tún tún ṣe wọ́n sì ti ń ṣe láàrin kan wọ́n ti ṣàjọyọrí tẹ sọ wípé wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ o kó tó di pé president wa tẹ́lẹ̀ ààrẹ wa olùṣègùn abasanjọ ó lóun lọ́bẹ̀ irọ́ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní bú bàbá ìyàbọ̀ ń gbà yẹn tán kí wá ló dẹ̀yẹn ló tẹ̀yẹn bọ̀ báyìí o ṣé lè pò wọ̀nyẹn wá ti ń ṣiṣẹ́ so torí náà nǹkan òṣìṣẹ́ ẹ mọ̀jà bú wọn tí a bá ti ń ké torí pé ẹni tó ń lọ ibiṣẹ́ tẹ́yìn bá ń lọ ibiṣẹ́ lẹ́mọ̀ bó ṣe rí ẹ rí i pé ẹlòmíì báyìí yóò ti jíjáde yóò lọ́ mọ dúró de pé ẹ dákun àìbẹ́ gìṣà yóò mọ tọrọ ọkọ̀ yóò mọ ṣe yẹsà fẹ́ni tó yẹ pé kò tó bó bá wọnú ọkọ̀ míì kọ̀ǹdíṣàn tẹ bá gbé sí ni omi inú oru ni ó wà tẹ́niyẹn lòun ò fẹ́ yí gíláàsì kalẹ̀ se bi won toro ko.

0: Samsung phone for any of our M-Copper shop within near you. You still fit locate any of our sales agent for your hood or WhatsApp us on 0904-997-2275. M-Copper. Own now, now. Pay small, small.
1: So, e ka bo pada sori eto yin eto wa eto gbagede ajoro loni pelu Taiwo Adeyemi alejo mi loni ana ni omowe additional adegbite ton wa lati eka to tin ko nipa erori tage se ma lagbele hashtag ni loni ni ipinle kwara won lajo wo loni ara le ida si bayi ojopo tan lo lati pe wole ni 0913656952 WhatsApp number wa ni 0913656864 e ko jumo boya ki eba wa tumu ekojumo oruko yin sa
2: diamond oni baje Abdul Fatai Alaro lato gidi iwe mimo mejeji ko so pe feran o meni keje re ju ara re lo o ni feran o meni keje re gege bi ara re in town ti se nja fun emi o da won lebi o eyan wo aladani ni se boye eyan ba nda oja ta ni po ba ra oja ni muri marun yo fokoko yo ti nkan mi ohun no gbe siro lele do fi ta ni e to wu ijoba gboro awon ise gboro bere ekun owo fun gbogbo nkan eyin na wo ye ti won ta rice ye wo ye ti won ta gbogbo nkan odun marun marun won ni ki won ma se eto ti se lati gbe ton ma fowo kun ǹjẹ́ wọ́n ṣe èèlò làwọn ń gbà ẹ̀wọ̀ ìgbà àwọn sínétọ̀ ń gbà iṣẹ́ kí ni wọ́n ń ṣe ibi tí wọ́n wà òun òun ohun mineral wọn ó ṣe gbogbo ẹ̀wọ̀n gbádùn kí ẹ rí kí ó pò tẹ́sì rí pé tọ̀ owó àwọn ohun ọ̀tá lóṣù tó ṣe pọ̀ tó náà tó ni ẹ wá ń sọ pé káwọn òṣìṣẹ́ ọmọ béèrè owó ẹ̀kún nígbà tí wọ́n ìbò ṣe ní tí wọ́n ní kí wọ́n fi ipò wálẹ̀ kí ló dé tí wọ́n ò lè fà wálẹ̀ èmi ò bá wọn jà sí ẹ̀tọ́ wọn ni wọ́n ń béèrè diamond oní bàjẹ́ Abdul Fatai Alaro láti ògiri.
1: Ẹ ṣe gan fún ètí yín sá ní WhatsApp wa Amos owó yọ mí àbí owó yọ mí táfi ọ̀rọ̀ ránṣẹ́ ibi láfi ránṣẹ́ ẹ máa fi léde ká lè mọ àdúgbò tí ẹ ti fọ̀rọ̀ ránṣẹ́ àwọn ní Tinubu òrìṣì nǹkan tó ṣe àwọn Nàìjíríà mọ́ wọn ni ó dé lóòótọ́ ó sì rí ìṣòro tó ń wọ náà àbáyọ sí ṣùgbọ́n ìṣòro yìí ó ń pọ̀ sí ni ó wá ń fún àwọn èèyàn ní nǹkan tí ò nítumọ̀ gẹ́gẹ́ bí nǹkan ìrọ̀rùn ẹ kojúmọ̀.
3: Ẹ̀lọ́ ẹ̀ka rẹ̀
1: kojúmọ̀ orúkọ yín sá.
3: Precious
1: Treasure láti Ogbondoroko. Ọkọ̀ yín lẹ̀kan sí.
3: Precious Treasure láti Ogbondoroko.
1: Ok, à ń gbọ́ yín sá.
3: Ẹ̀rẹ́ rí lórí ọ̀rọ̀ ti fọ́fọ́fọ́kún owó òṣìṣẹ́ gbogbo ala mọ̀ pé ẹ̀tọ́ àwọn òṣìṣẹ́ ni. Gẹ̀ẹ́dẹ́gbẹ́ aráhùn táwọn business àbáhùn tó ń ṣe private wọn. Tẹ̀rẹ́ ó ìzì fún wọn láti tètè nǹkan kan fi owó kún ọjà tán bá ń tà tó yẹ kó bá wọn. Nísìn báyìí bọ́ ti wà yẹn tẹ́ kó bá wọn pé kó bá di 2,000 naira nísìn báyìí. Àwọn òṣìṣẹ́ àwọn private yẹn ó ìzì fún wọn láti tètè sọ pé epo tí wọ́n ó yá jẹ́ fi kún. Bọ́tẹ́ àwọn òṣìṣẹ́ yìí owó wọn ti fix. Wọ́n rí tètè fowó kún wọn tó kíní ẹ̀ mọ́ báǹsì lórí òṣìṣẹ́ gidi gan ju àwọn tó jẹ́ private yẹn lọ. Ìwọ̀n private ẹ̀ sọ̀rọ̀ yẹn nísìn báyìí. Ó ìzì fún wọn láti ṣe increment kan gbogbo nǹkan tó bá ń ṣe láti rí gain yẹn padà. Ọlọ́run ni bẹ́ẹ̀ tó jẹ́ Precious Treasure láti Ogbondoroko.
1: Ẹ ṣe gan fún òye ti yín. Onímọ̀ àlùbáríkà láti Ọfà Gáràjì àwọn béèrè ni wọ́n ní ìgbé ayé òṣìṣẹ́ wọ́n ní àwọn òṣìṣẹ́ ó yẹ kán máa béèrè gbígbà yóò ṣe rọrùn fún gbogbo àwọn ọmọlẹ̀ yìí ni wọ́n látọjọ́ tíjọba ti ń ṣe àfikún owó oṣù wọn wọ́n ní sí ìgbé ayé àwọn òṣìṣẹ́ wọ́n ní ṣe ó ti yí padà láti ọ̀dọ̀ onímọ̀ àlùbáríkà láti Ọfà Gáràjì. Ẹ kojúmọ̀ ẹ ti wà ń bẹ̀.
4: Hello.
1: Ẹ kojúmọ̀ sà.
4: Ẹ pé tò.
1: À ń gbọ́ yín sà.
4: Orúkọ mi ni Karim láti Yale Ara. Hello.
1: À ń gbọ́ yín sà, à ń gbọ́ yín sà.
4: Ṣé rí ọ̀rọ̀ owó òṣìṣẹ́ ẹ̀tọ́ wọn náà béèrè fún? But ó yẹ ká understand nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ká dẹ̀ understand nǹkan tó ń ṣẹlẹ̀ lágbàáyé náà. Ok now owó epo lọ sókè agreed. Ṣé gọ́ọ̀mẹ̀ntì ló gbówó epo lọ sókè ni? Gọ́ọ̀mẹ̀ntì lágbára láti lè sọ pé àwọn fẹ́ máa fowó kówó epo mọ́. Wọ́n ti filẹ̀ fún open market. Nǹkan tó bá ń ṣẹlẹ̀ lágbàáyé ló máa determine tí wọ́n máa ti po. Ok gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lágbàáyé tó bá padà wá settle tí owó epo wá wálẹ̀. Ṣé wọ́n máa tún wá ní kan yọwọ́ owó òṣìṣẹ́ àwọn òṣìṣẹ́ wọn máa ní kan yọ kalẹ̀ ni? Ṣùgbọ́n tá a bá wò nǹkan tó yẹ ká máa béèrè fún ni pé bó ni ìjọba ṣe fẹ́ rule out àwọn nǹkan amáyédẹrùn tó jẹ́ pé tí àwọn òṣìṣẹ́ bá tẹ̀ ń náwó wọn ní mọ̀ pé àwọn ná nínú owó àwọn ìyẹn lèmi fẹ́ kí ìjọba gbé yẹ̀ wò. Bíkọ́ tá a bá ní ká máa fi owó kówó epo ká máa fowó kówó sálárì mo pe economy wo ni wa stabilize but kan runu bo lawon osise bo se bi government se fe rule out awon agbigbadun fun won moto bi wo ni jenira bo se fe get nkan ni jenira je le mi ro ko ye ka gbe yewo Nigeria ni baje
1: asega fun oye ti yin sa ni WhatsApp wa alagba dare kaojo ati kulende ni lu lorin ah awon ni looto ipo osu osekere tun gba bayi 100,000 naira ti won gba bayi won ni lakota pe ku fe ni tun mo won ni ah subsidy won ni jibiti wa nbe sugbon won ni ni bayi amo e Nigeria ani awan jiya bon se yo fun ese ta se won ni kejoba won ni ko wa ona bayo bayi ko ko diwo ko ma ta ni ko ma ta ni ah 400 naira per liter won ni abi kejoba kan satun se sowo naira te gba won wo ile okere won ni abi ijoba kan je ki eto eko eto lera onje ko diwo lati odo alagba kawo lati kulende
5: ekojumo
1: oruko yin sa
5: eko to mi sa deleke lati ajigunle
1: abon yin sa
5: ati awon alejo yin ejo gege bi amona lori okan te so e ri ke opo awon ni tin gbo yin ni won ni oye kan to pe ni economy elomi o ni ejo owo epo ti loke ni agbaye lobololo se ijo awon osise Nigeria si won le so won gbowo ti agbaye ngba ni o gbowo ta agbaye ngba ti won ba gba epo ni agbaye ti won ta lagbaye awon na gbono mo gbowo ti won gba lagbaye kini percentage owo ti won gba compare si yi ti won ti po lagbaye bo se ri agbaye to je pe minimum wage so won ilu ti minimum ba je 1 million naira lo Nigeria atentibulo je 70,000 Nigeria tijoba so awon olusise Nigeria minimum wage ke se salary ni won pe ni allowance owo gba mo bi ni ke se salary so ko awon ile mo osise won ja fun gan wo meto won e se le mo ja fun 70,000 inju akoko le po ti so pe ah fe 70,500 wo si do so dire ekeji lori subsidy subsidy da wo se yo sugbon bo se manage owo subsidy ohun ni ko ni ra bo mo Nigeria so ni reto e da kun bo e gba geni to mo nipa ro economy la gba ye to le so fa won ye yoba ko mo tun mo re ngba mi na lo fi ye tori iya ti ko o ti change bi omo Nigeria tin ronu a ronu gege bi eni to mo eto imo eniyan mo olohun na olohun
1: e se gan fun iwoye ti a odo ti ha kaka tegese ni yi ka wa de pe abo sori oro mi oki wa won ni kilo burunbe te ba nta dala eko kan fun awon mo ile yi ni igba naira le ni 50 naira lati odo leader agbarere ni iwoye ti odo ti won to
6: atoko seri e ri pa won bi meta kan pe oro ti won si so oro to mogbon dani na ni enikan bere oni pe lati jo to sise ti tin fowo kowo osu won se aye ti da fun won ri so aje yi pe awon na wa lara won ti boya le so yi pe won ti fe ki o sise na kan rowo hori itori pe kini enikan soro kan le kan yi pe private ten so yi pe se awon na wa mo fowo gun bye ani won yi so fun wa ti oja ba ti le won odo won le ti mo e kan ri pe e kan de e be raja won e gbo ni iye tara kini lana won ati pe won leko bayi won mo ni iye bayi ni won fowo kun lai je pe won be ni keni to owo osu osise ori bayen owo osu kana ne wa won le wa nbe fodun meta ti jobo oni yi pada tori o ni awon process ki si yaboro so tori na de enikan ta wa soro nipa economy teri ko si be se fe salaye fun awon omo Nigeria e ti o nte wa fi pari eyan gan ni to nsele tori pe ti iya ba ti muyan ni omi nigba mi ko ni mo eto re mo idi ni ate awon kan ba npe feto won mo bu wi pe kini e mo Nigeria le farada anything e wo enikan lo ra oko kekere kan oko to ye pe o le wo inu studio te wa me wa re gan le e le park e si bi mo wa bere to ya ha mo gbo ye re mo nitori ke won ni ki jepo okay so o mi pe ati condition aye wa si wi pe e gbo bi won ba wa dere o e mo okay eyan melo lo ni ra ru oko pelu owo owo nla yin so enemy ti o wa le ra money sin o ti so ready isin lawon eyan to wa mo pe keyan mo rin ese lore kore in to da lara ni e ti won mo te se won mo tele ni iya ni
1: leyin polowo oja yi a ni kin ka ti eni yi owo eye abidemi lati ilu lorin awon so yi pe owo to n gba bayi sona naira ti won gba bayi won ni ko ti e to mo rara awon sise papa julo pelu oro seri bayi won awon se n jiya ni iwe itodo ti won lẹyin ko lowo ja yi a wa si oro agba mi oselu a pada gbe mo oro agita won narale lekan simo ki pe eku ikale

0: to e ka bo pada sori eto yin eto wa eto gbagede ajoro ni ikanda mode 3.7 to wa ni lorin ni ipinle kwara lo ni pelu taiwo adeyemi alejo mi loni awon asin ni omowe additional degbete ton wa lati eka to tin ko nipa cinema lagbelewe ritage fast to wa ni lorin ni ipinle kwara ni bayin kan ta wo oni pe amechi pe ki epo to ba di season ni era paleta won o satileyin fun are tinubu atle to se fa awon mole yin e ko jumo
1: Hello,
0: Eko jumo ruko yin sir.
1: Kola Alasu kile ko tin ni ta kon
0: bo. Angbo yin sir.
1: E da post up yan ko be da si na.
0: Ni
1: awon TV servant. Te ri won fe won ko o wa ninu UA regulation constitution awon jo se ejoba ni pe odun marun marun awon mo fo kun salary mo. Adehun ni. Ta ba wo se ko lo this meeting pelu oga odin e labor yin ma so emi kun baba yen fo na kan. Ki la to be ko si. Eyan duro baba duro gogo federal government ni oda civil sa won joko ran tebi pe 2000 awon mo fun civil sa ma te yo kan awon ta ba increase owo yen civil sa ba di civil sa 2000 awon increase fuel ti 1012 awon adai se to bi ri ba awon eje fo mo wa ni 2300 naira per liter won ijoba lo bi te civil sa ba ti na alebo won wa gbe owo yen si 70000 naira per month 70000 e ka wa wo te ko wa tele ni awa re ko ni 1004 le ni ta lo bi ti ara won ijoba
0: e se gan fun
1: won
0: ni ti odo ti e se gan fun oye ti odo ti ah ka lo si aha ojopo whatsapp wa ka wo awon eyan ti o wa nibe na ah onimero abulekim e ka gbe pe yi e ko jumo
2: e
0: ko jumo sir
2: lai tai o do ko
0: ti
2: ya tere are ntara wa jeni nigeria ni ti mo ngba da pe tara wa da ya ti won yo so ti pe ni ka ba so fun ibo da so si pata in sa wa da ni ba don de da so yo so si bi o de gbe owo yo to po si e won ti ale do yin so ni ti ba igba ti won go fun ti fun ni mo money e go to transportation e ti carry awon ko ti jobo ra jo mo compete pe la won aladani e ba lo so nta le ni e ni ri go to pe o le lo private one then how see o wo lu ki won awon ton ni le 100 le ni how o bi to bi go to call body abi o mo already 2027 lo wa lo kan won ta ba ko ba o bi tan so yi a le mo e pe ni subsidy yi o wa ti no bo se sa go e wo all this social intervention so e wo le fun ko da se se yi ba ti to na awon pastor so mi allegedly to won mu e da ni mo fa o ma no le e wo awon social camera to go na competition e wo ti pe tan to se so you see and because of me lana only to nipa ti jopa yin ti ko only dollar was 1500 that only for this thing dollar ti to 1300 something only body ta ara lati gba yin na ye ka lati ran nisin pe yi ta wa ga tun si ra wa ga o po bi ti jopa tun se wa lo ha lo to ni nigeria ta pa lo to ko ni nipa
0: e se gan lo to nigeria o da oye ti yin sa e se gan sa onimero ablekim uzin akeoke lati agbaji awon ni awon osise pe won tin so to bayi pe o ba ninu je pe awon asofin wa ati ijoba ipinle pe won ase kan lori oro yi oni boya ka fi awon na so the minimum wage pe won mo lara na yote odo onimero akeoke lati agbaji e ko jumo
2: hello e karo
0: e ko jumo ruko yin sir
2: mo din lati duma seri oro sise to ba na won fe fowo kun won tele tele mi na mo kini won to fe fowo kun won si ama ngba ti mo pada a wo ye si emi mo ni bi to won ti ma ba yan fo so e ma ba won sise fo so dada seri bi mo ti mala awon osise ohun o wa gba so wa mo
3: ah for where
2: e si mo ro won bi se nkan dada yin wa lo n ba mi kokan pe
3: eh
2: bi ni ro wa yin mo won ni eh nkan ti baje a je pe n to baje fun won ti wi ti owo to owo won mo o ti affect I mean na ti mo jara be na lo affect ti type carpenter o ye ke gbogbo atawon tin ta tin ta n je tin ta gbogbo e o ye ki gbogbo a kun sise lowo ni to sise ba ti gbadun ara lu o gbadun ki lo fa ni tin ta ara lu ni o fi gbadun o si o gbadun ni
0: e lo
2: ba gbowo o ni da sile eni ti o si gba ti o sa wo ti o se gbogbo baba so awa na won na fun
0: awa na won gbogbo ti won fun weye ti odo ti yin sa ah sulaiman baba oyo ti ba mo pe lati apalara àwọn ni àwọn rí pé àwọn èèyàn kan ti gba owó cash transfer yìí wọn ni 75,000 naira wọn ni wọn ń fún wọn pé wọn wá fún wọn ní atm káàdì wọn ni ṣùgbọ́n àwọn tó gba owó yìí lé ẹkan jáde síta wọn sọ pé àwọn gba owó yìí láti fi di ọ̀rọ̀ yìí kan fi dẹ́ múlẹ̀ ẹ kojúmọ́
4: Bọ́lá Aláṣòkè nílẹ̀ kan.
0: Oya kọ́mọ kọ́mọ ẹ mú.
4: Ọ̀nà táwọn gómìnà lè fi ràn wá lọ́wọ́ àwọn gómìnà alájàbá àdàzà sílẹ̀ Kwara. College of Education Mọ̀lété ọ̀ndà àwọn lọ́wọ́ àkọ́rá poli. Ọ̀nà méjèèjì yìí ó kéré parí kò sí bíbẹ́ bíbẹ́ 100,000 ní Suvis. Ẹ lọ Mọ̀lété fún so 500,000. Ẹ lọ College of Education ọgbà ọ̀rọ̀ 10,000 plus. The same thing Kwara poli. Kì í jẹ́ pé palliative bẹ̀yẹn yóò kárí fún àwọn tí ń jẹ́. Òṣìṣẹ́ ìjọyọ̀ àwọn tó jẹ́ aládàáni torí nǹkan kò sí ẹni tí ò ní ọmọ níbi tá à ń sọ ìdè bẹ́ẹ̀ palliative ni ẹ̀ ó yẹn ń dọ́dọ̀ gómìnà ń dọ́dọ̀ sẹ́nitọ́ ń dọ́dọ̀ chairman council torí because consular ló ní kí bàbá bu àgbàbá tinubu ọmọ kó lé wọn lọ́wọ́ àwọn ni wọ́n lè tè yẹn fún wa tí federal government ní ogidi to school visit àwọn bàbá wa ìfẹ́sọ̀bì lọ ó ti pọ̀ ju 500,000 níbo lòbí ti fẹ́ rówó yẹn ó ti pọ̀ ju ọlọ́run níjọba jẹ́ ó
0: dàbọ̀. Ẹ ṣe wọ́n ní sọ́bsìdì yìí páwọn fara wọn kádà padà wọ́n ní ṣùgbọ́n lórí owó oṣù òṣìṣẹ́ wípé ọ̀nà àbáyọ kọ́rè pé tí wọ́n bá ti fowó kún kó ọjà yóò wọ́n wọ́n ní kí ìjọba kó dá sí nǹkan tó ní í ṣe lórí ẹ̀ka ètò ẹ̀kọ́ ẹ̀ka ọ̀rọ̀ agbára ìrìnà ọkọ̀ ọ̀rọ̀ légbèé ọ̀rọ̀ omi oúnjẹ àti ètò ọ̀gbìn nǹkan tí àwọn sọ nìyí ká mú ọ̀rọ̀ yìí ṣojú kan péré ká fòwò ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ààrẹ ti mú lànà ni wọ́n ti buwọ́ lu pé kán fẹ̀ lógún sí báyìí àwọn abala iṣẹ́ àkànṣe 2025 pé kán fẹ̀ lórí pé kó parí ní ọjọ́ kọkànléní ọgbọ̀n oṣù kejìlá àwọn kan sọ pé ìgbésẹ̀ yìí dàbí pé àwọn iṣẹ́ àkànṣe yìí kò ní jẹ́ àṣepatì ọ̀tá àjọ ìfẹ́ tó wà lẹ́yìn alágbádé gbìtẹ̀.
5: Ẹ sẹ́mọ̀ ọ̀rọ̀ eléyìí ti bọ́ sí capital project nǹkan tí a sì ti kọ sílẹ̀ ni pé lásìkò báyìí a ṣe ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé bóyá ọlọ́run ló máa ń ṣèlérí tó máa ń musẹ̀ ó ti wá fihàn yìí pé ènìyàn ò ṣe é mọ bọ́n bá ti sọ̀rọ̀ kákànsá gbà pé tọ́ wọ́n ti sọ kọ́lọ́run ràn wọ́n lọ́wọ́ láti musẹ̀ torí nígbà tí ààrẹ wọn gbé bọ́jẹ̀tì kalẹ̀ ní òpin ọdún tó kọjá lọ wọ́n ti ẹ̀tún sọ ńbẹ̀ yìí pé sẹ́rí ká máa ná bọ́jẹ̀tì mẹ́ta papọ̀ lẹ́ẹ̀kan náà ká máa rán rẹ̀ papọ̀ yẹn ó ti dópin kódà ẹni tó wà ní ẹ̀ka tètò ìṣúná gan-an wálé ẹ̀dọ̀ àwọn náà sọ lọ́dún tó lọ lọ́hùn so kí wá ní ta wọn fẹ́ rí báyìí ni wípé ká tún máa gbúrò wípé bọ́jẹ̀tì 2025 wọ́n ti extend ẹ̀ tẹ́lẹ̀ march ni wọ́n
0: pè
5: ìgbà kẹrin ni wọ́n ní march ọdún yìí níparí ànígbọ́mọ́ ó ti lọ nu ìgbà tó tún já ó tún doṣù kẹfà ó tún kú ọ̀nbẹ́ wọ́n níparí oṣù kẹsàn-án mọ̀ lọ ó ní pé nígbà tí wọ́n bá ń dájọ́ ńgbà míì bóyá wọ́n máa ń rò pé kò ní dé ni kódà gbé sí 2030 ó pè so ohun tẹ́mi ò rọ ìjọba ni wípé kán tún bọ̀ múra sẹ́rin tí wọ́n ṣe iná iṣẹ́ tó ti wà nínú bọ́jẹ̀tì ni ó sì di dandan kan parí ẹ̀ so ẹ jẹ́ ká kún wọn níbí yìí ṣùgbọ́n ká wá tún rọ ìjọba kán pa kinní rẹ ó ń dojú ti
0: orílẹ̀-èdè
5: ká máa rán bọ́jẹ̀tì yẹn tàbá so wọn ti ń confuse ọmọ ọpọlọ ọmọ orílẹ̀-èdè yìí ẹ kàn sí nǹkan kó simple tó jẹ́ pé táwọn èèyàn bá wò báyìí kódà o lọ kàwé economy o lọ kàwé o
0: ó yẹ kó lè yéèyàn àwọn kan ní ìtàn fi extend budget yìí wípé iṣẹ́ àkànṣe tí wọ́n bá ṣe lọ tí wọ́n bá parí kí wọ́n budget ọdún mi wọ́n lè gbé sílẹ̀ pé a continue project yìí ká ní owó tán pinya mọ fún bóyá ká ní owó ni ò tó ni wọ́n á lè continue kí bá ṣe ń rán ọmọ tí bọ̀gẹ̀tì yìí pé
5: ó náà gan nìkan tí à ń sọ fún ìjọba báyìí
0: kán sì lè kọtínú project yẹn gan nínú bọ̀gẹ̀tì
5: ó dàbí pé they have their own way ó ní pé ànígbò ti jẹ́ pé léyìí o ẹ fẹ́ kọ́lé owó sì ti wà ń bẹ̀ pé owó yìí o n ta fẹ́ fi ṣe ni ilé yẹn wọn ti wà parí ẹ̀ so budget yẹn ó sì ń ràn àwọn rí pé kó máa ràn lọ ni wọn fẹ́ máa gbé àmúlù mọ́lá èmi ò gbẹnu sọ fún wọn o káwọn ara lè gbọ́ mi dáadáa o ṣùgbọ́n n tó ń ṣẹlẹ̀ yìí ò dáa ṣe 2025 nígbà tá a tún múra àti wọ 2027 that is the problem so that means 2026 ìwà ń kọ báyìí tá a ti fẹ́ parí tó di oṣù mẹ́ta yìí then kí ni ó wá ṣẹlẹ̀ ní ọdún 2027 ó ṣàdì dandan bọ́jẹ̀tì 2027 gbọ́dọ̀ wà.
0: Ẹ kojúmọ̀.
6: Àlàáfíà.
0: Orúkọ yìí sà.
6: Gómìnà Lajì Orin. Comrade, you can never eat your cake and have it. Akatabiki, no. Transparency, no. fidelity, which is truth. No, in this country, any NPC, will be talking about today. This year, I will get what you said, they won't go. I will declare it on here, no? When I want to get 7 trillion, near NPC for that matter. So, but yeah, they want to read, they produce 1 liter. If not, why don't it? No, truth!
0: I should go phone with it. Ah, ogbeni taye taiwo la fo ona se e ma fi adugbo yin si ke ale mon tele phone lede ah woni o je nkan tiju bi pe awon akeko ra pe iye n se fun ke se fun wa e ko jumo e ti wa nbe o
7: hello e ka ro
0: e ko jumo
7: bi sa abun ni kini
0: lati bo sa
7: loloje
0: an gbo yin sa
7: lati no pade loloje seri ora to oro ti ejo wa olodun gamara kai oro ti kola da kola de alasoso talika ati at education ati poli ati university taliko se a bi omo ran lo be ma ti ba gba admission ni malete wa ni si abi yuru lori yo ma ni go o gere to 500,000 ti o si pe provision mo be o lo wo su o ma ni yo san owo kirikan 500,000 kini assistant ti joba ti fu wa Se yin.
0: Eso kan fun kan yi bi amowe adegbete won e koko se kan PFA 234 eni kan ni akeko kan pe e file to bi ko rawe bi pe net fund so pe o wa je nkan ti o to
5: 234 emi o ma course to so e so ru ko mo yen na
0: a o ya mi lenu pe e ra so pe soro yi se o je fun wa ni
5: ori e boyo un gba net fund ko se ni to ni o da an so yi pe loan ko mo etu mo tan pe ni loan o ya ni e mo kankan opolopo won gba loan yen won gba bi wi pe awon ni san pada mo so won si mo wi pe loan is a loan o san pada so won ta wa ro ijoba ni wi pe instead kilo de ti o je bi support
0: kan wa fo abi kan ko secretary eko
5: kan si ko secretary eto eko de bi wi pe obi o te need omo to ba wa fe se nkankan to ba mo pe yes mo to fe se nkan buy si then let me go ahead
0: second degree
5: o le log
0: why mo lo loni lori eto gbagede ajoro ni kainda amore 3.7 ni lulu lorin ni ipinle kwara region loni ni omowe additional adegbete tan wa lati eka ton ti ko ni kwara itage pastor lorin ni ipinle kwara region wo ni onito taiwo adeyemi ni oruko mi o dabo

0: 97 FM.
1: Radio made for you.
2: Ìkànnì tó jalè jako tó tàn kárí ayé.
3: Gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń ààbùn.
4: Àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì. Ìgbà tí gbangba tó wà dẹ́gun gedere.
2: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
5: Bí àbí fún mi mẹ́tù àbí. Bí AAPP wa.
2: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
6: After working kí ló kù, ìgbádùn ló kù táwa jẹ.
2: Àní nínú ohun gbogbo ayé ọpẹ tún yọ.
7: Ṣé ọlọ́run òwò tún mi jẹ́?
2: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.
7: Ṣé ọlọ́run.

ago. Ìlú tí a ó ti ṣe àgọ́lá àfin lónìí, kò jìnà sí àrán ọ̀rin, kò jìnà sí àrán dùn, bẹ́ẹ̀ ni kò jìnà sí ìlú ìlálẹ̀. Lápá ìlà oòrùn àríwá rẹ̀ ní ìpínlẹ̀ Kwara, ní ìhà ìpínlẹ̀ Èkìtì lọ́hùn, kò jìnà sí ọ̀sán Èkìtì, odò ọwọ́ Èkìtì, òkè láti ìlà ọ̀ràn gùnú ní ìpínlẹ̀ Tọ̀sùn. Ilé ìfẹ́ ni ìlú yìí sì ti ṣẹ̀wá. Báwo ni wọ́n ṣe dé ibi tí wọ́n wà lónìí? Báwo ni wọ́n ṣe dìde nílùú Ilé-Ifẹ̀? Báwo ni wọ́n ṣe rìn tí wọ́n fi wá dé ibi tí wọ́n wà lónìí? Gbogbo rẹ̀ ni kábíyèsí wa lónìí yóò tan ìmọ́lẹ̀ sí tí ó sì gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ fún gbogbo wa. Ẹ kú kalẹ̀. Ìlú ọ̀rá ìgbómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun náà ni à ń lọ lónìí. Kábíyèsí wa asáò ni ti ọ̀rá ìgbómìnà ni bàbá wa His Royal Majesty Ọba Johnson Adékànmí Àlàní Abíkóyè. Òrò ló ti mọ́yè wá àríwá joyè kínní. Táwa ni kábíyèsí wa yìí, orúkọ bàbá rẹ̀ a máa jẹ́ Olóyè James Adéwọlé Abíkóyè, tí orúkọ ìyá rẹ̀ sì ń jẹ́ Olórí Juliana Ọláwùmí Abíkóyè, láti ìdílé oyè ọba Òrò ló ti mọ́yè wá nílùú ọ̀rá ìgbómìnà. Ìlú ọ̀rá ìgbómìnà ló ti bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní St. Stephen Anglican Primary School ọ̀rá ìgbómìnà. Ó tún lọ sí

0: ọdún 2006 ló di ààrẹ àpapọ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ ọmọ bíbí ìlú ọ̀rá ìgbómìnà 2008 ló tún di ààrẹ àpapọ̀ fún gbogbo akẹ́kọ̀ọ́ tó jẹ́ ọmọ ìjọba ìbílẹ̀ ìfẹ́dayọ̀ ní ìpínlẹ̀ ọ̀ṣun ó ṣe iṣẹ́ olùkọ́ lẹ́yìn tí ó kúrò ní ilé ẹ̀kọ́ gíga nílùú ìbàdàn lọ́dún 2010 ó kàwé ní ultimate power gospel college nílùú ìbàdàn láti fìdí iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ múlẹ̀ 2011 sí 2016 ló fi ṣe olùrànlọ́wọ́ pàtàkì sí alága ìjọba ìbílẹ̀ ìfẹ́dayọ̀ 2019 sí 2020 ló fi ṣe senior legislative assistant sí honourable mrs adenike abioye tí ó jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ ọ̀ṣun láàkó ọ̀hún lọ́dún 2020 ni wọ́n yàn án bí ọmọ ìgbìmọ̀ tí ó ń bójútó ètò ẹ̀kọ́ níjọba ìbílẹ̀ ìfẹ́dayọ̀ ní ìpínlẹ̀ ọ̀ṣun níbẹ̀ ló ti di alága àgbáríjọpọ̀ ìgbìmọ̀ tó ń bójútó ètò ilé ẹ̀kọ́ láwọn ìjọba ìbílẹ̀ ní gbogbo ìpínlẹ̀ ọ̀ṣun 2022 ló di akọ̀wé ìjọba ìbílẹ̀ ìfẹ́dayọ̀ bàbá wa tòní jẹ́ ẹni tí ó kára mọ́ iṣẹ́ okoòwò lọ́pọ̀lọpọ̀ ọdún 2018 ló ti jùmọ̀dá ilé iṣẹ́ global heritage resources sílẹ̀ níbi tí ó ti jẹ́ ọ̀gá àgbà pátápátá lọ́dún 2012 ni ọmọọba abikoye nígbà náà di ọkọ̀ olórí lónìí olúwaṣọlápé jùmọ̀kẹ́ abikoye ọmọ fadípẹ̀ tí ọlọ́run sì fi ọmọ rere tó bẹ̀rù olúwa jíǹkí wọn ṣáájú kó tó di ọba ló ti jẹ́ alága ìdàgbàsókè fún agbègbè òkè ayan àjùlọ òpin nílùú ọ̀kínì ọjọ́ kẹjọ oṣù kẹwàá ọdún 2024 láwọn afọbajẹ ìlú ọ̀rá ìgbómìnà panupọ̀ tí wọ́n sì yàn án èyí ò ní ọmọọba johnson adékànmí abikoye bí asáò ní ti ọ̀rá ìgbómìnà ti gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun ọlọ́lá jùlọ jackson nurudeen adémọlá adeleke sì jàn lóǹtẹ̀ ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún 2024 tí ó sì di asáò ní tí wọ́n jáwé òyìnlẹ̀ lórí tí wọ́n sì fi sí orí àpèrè àwọn baba ńlá rẹ̀ bí asáò ní kọkànlélọ́gbọ̀n ní ọgbọ̀njọ́ oṣù kejìlá ọdún 2024 lọ́jọ́ karùn-ún oṣù kínní ọdún 2025 ló gba ìwé ẹ̀rí àti ọ̀pá àṣẹ láti ọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun níbi tí kọmíṣánná fún ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ àti ọ̀rọ̀ òye ní ìpínlẹ̀ ọ̀ṣun ti ṣojú gómìnà èyí ò ní honourable amòfin dosù babátúndé tí ìgbà ọ̀tún sì wọ ìlú ọ̀rá gómìnà níbi tí ìrẹ́pọ̀ ìṣọ̀kan ìtẹ̀síwájú àti àṣà tí ó ti ń jọba kábíyèsí ẹ mọ̀ kú kalẹ̀ o àgò láàfin o.
1: Orúkọ yín kábíyèsí.
2: Ọkọ mi ni Aláyélúà Ọba Johnson Adékànmí Abikoye òru ló ti múyè wá àríwájú ìkíní asáò ní ti ìlú ọ̀rá ìgbómìnà.
0: Níbo ni ilé yín ní ìlú ọ̀rá ìgbómìnà?
2: Agboolé Òkè Àfin ilé mi.
0: Orúkọ bàbá àti màmá yín sà.
2: Bàbá mi late chief Adéwọlé James Abikoye tí màmá mi náà jẹ́ late Mrs. Juliana Ọláwùmí Abikoye.
0: Ẹ ṣe kábíyèsí. Báwo ni ipò ọba ṣe dé?
2: Wọ́n bá wọn ṣe ipò tí wọ́n máa ń wá káàkiri. Gbogbo ọmọkùnrin tí wọ́n bá ti bí sídìlẹ̀ ọba òun náà ni ó ní ẹ̀tọ́ láti jẹ ọba ṣùgbọ́n gbogbo èèyàn ò lè jẹ ọba lẹ́ẹ̀kan náà. Ìdílé mẹ́rin náà ni ó ń jẹ ọba asáò ní tìlú ọ̀rá yìí. Ìdílé àkọ́kọ́ ní Àbàtà Kúmọ̀sìn ruling house. Ìdílé Òró ló ti múyè tèmi ti wá. Ìdílé Amẹ́sọ̀ múyè àti ìdílé Odúmírin kanlẹ̀. So ìdílé mẹ́rin yẹn ni ó ń jẹ ọba asáò ní ti ìlú ọ̀rá ìgbómìnà.
0: Báwo wá ni ẹ ṣe di asáò ní ti ọ̀rá ìgbómìnà?
2: Tọ́ pé n tí Ọlọ́run bá ti kọ́ bí ó ní adélé ayé ní gbogbo ẹ̀ ń ṣẹlẹ̀ àti ọ̀run láti yan ìpín èmi náà ó mọ̀ Ọlọ́run ló ní ìrìn àjò gbogbo àti ní koríta kọ̀ọ̀kan gbogbo àwọn tó máa jẹ́ olùrànlọ́wọ́ tí ìpín.

0: ni Ọlọ́run máa fi wá sí ìmúṣẹ ni Ọlọ́run lò láti jẹ́ kó wá sí ìmúṣẹ.
1: Báwo ni wọ́n ṣe yan yín bí àṣà òní?
0: To God be the glory. Nígbà tí bàbá mi tí ó wà ní orí àpèrè yìí ìyẹn àṣà òní ti tàná yìí tí wọ́n rí bí àgbà ń rí ní inú oṣù kọkànlá ọdún 2023 ni wọ́n rí ibi àgbà ń rí. Ẹ̀dẹ̀ mọ̀ pé gẹ́gẹ́ bí ilẹ̀ Yorùbá ṣe wà orí àpèrè ò gbọ́dọ̀ wà ní òfìfo. So ní ilé pẹ̀lú arrangement tó wà nílé nígbà yẹn kódà kò tiẹ̀ kan ruling house títí wá gan. So ruling house mí ni ó kàn ṣùgbọ́n torí pé bọ́lọ́run ṣe máa ń ṣe nǹkan wọ́n nìkan gbé lọ sí ruling house wa. Ìgbà tó gbẹ́dẹ̀ gbé débẹ̀ initially níbẹ̀rẹ̀ mi ò show interest. Ìgbà tó dẹ̀ ní kan máa kọrúkọ àwọn eligible candidate from the ruling house. So wọ́n kọrúkọ mi láti family wa my ẹ̀ka pé ruling house kọ̀ọ̀kan náà tún lè ní ẹ̀ka méjì ẹ̀ka mẹ́ta. So àwọn tó jẹ́ ẹ̀ka ti tọ̀dọ̀ mi ti ṣe ayélujára dynasty royal dynasty wọ́n kọrúkọ gbogbo àwa tá a wá láti bẹ̀yẹn. So gẹ́gẹ́ bọ́n ṣe sọ fún wa wọ́n kọ orúkọ bíi márùn-ún. So wọ́n pe gẹ́gẹ́ bí ìlànà Yorùbá wọ́n pe babaláwo tó máa wá defiant. So fortunately orúkọ mi ni wọ́n kọ́kọ́ dá. So pàtẹ́ni ẹ ti wá dá ó sọ fún wọn pé òun ò lè dá mi mọ̀ pé ifá tó ń dá yẹn àwọn ò tún gbọ́dọ̀ dá mi mọ̀ pé lẹ́yìn ẹyọ kan tó ń ti dá yẹn náà ni òun lè dá pé gbogbo àwọn tó kù kan filẹ̀ pẹ̀ni yìí ni kan mú. Orúkọ tèmi nìkan ni my own branch of the ruling house na present. So gbà tí committee ti ìlú náà yàn lóríṣiríṣi láti lọ ṣèwádìí àwọn ibi tán lọ náà wọn ni èmi náà ni ìfámú. So ẹmọ another stage náà ni gbogbo wa ti ara bọ pé tó bá jẹ ìfẹ ọlọrun náà ni kí ìfẹ ọlọrun kó ṣe bí a ṣe bára wa ní orí ìtẹ náà ni.
1: Ṣé nígbà tí ifá wa sọ wípé ẹ̀yin ni ó kan sà tí àwọn mìíràn náà wà tí wọ́n so interest ṣé kò sí ìfàǹfà kankan?
0: Ìfàǹfà wà o. Ìfàǹfà pọ̀ ó pọ̀ gan ọjọ́ tí mo jẹ oyè tí mo jọba gangan. Ìgbà tí mo fẹ́ sọ̀rọ̀ gan orin tí Ọlọ́run fi sí mi lọ́kàn tó jáde lẹ́nu mi náà nìyẹn pé ẹ̀rù Ọlọ́run bá mi ohun tí Ọlọ́run bá ti pinnu lọ́kàn rẹ̀ láti ṣe kò sí ẹ̀dá kankan tó lè dá dúró. Ìfàǹfà pọ̀ kò ń ṣe gbogbo èèyàn ló máa gbàgbọ́ pé àbí nǹkan tí ifá sọ àwọn míì díẹ̀ sọ pé kò sí nǹkan tó kà wọ́n pẹ̀lú ifá. Wọ́n tún pastor gan ẹlòmíì ẹni tó bá jẹ́ muslim lè ní kò sí nǹkan tó kà wọ́n pẹ̀lú nǹkan tí pastor sọ. Olúkálùkù náà ń ṣe tiẹ̀ oríṣiríṣiríṣiríṣiri ìfàǹfà yẹn le kódà ṣùgbọ́n nǹkan tí kókó tó wà ńbẹ náà ni pé nǹkan tí Ọlọ́run tó bá ti lóun fẹ́ ṣe kò sí ẹ̀dá kankan tó lè dá dúró. Nígbà yẹn ara àwọn tá a jọ ń dù àwọn tó ní owó lọ́wọ́ àwa báyà ní kò sí owó ṣùgbọ́n Ọlọ́run ò jẹ́ káṣírí tú àṣírí ń bò. Àwọn tó lówó lọ́wọ́ gbogbo àwọn afọbajẹ gbowó fáwọn afọbajẹ. Mo sọ lọ́jọ́ tí mò ń gbọ́ pàṣẹ pé mi gbọ́ rí nínú tàn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá pé kan gbowó kan fún afọbajẹ lówó ajẹmọ́nú wọn ni wọ́n lè gbowó lọ́wọ́ èèyàn méjì wọ́n lè gbowó lọ́wọ́ èèyàn mẹ́ta ṣùgbọ́n gbogbo wọn náà dáwó padà wọ́n send owó yẹn sákàǹtì wọn gbogbo wọn náà rìtọ́nù owó yẹn pé àwọn ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kì í sọ̀rọ̀ owó pé ọ̀rọ̀ pé àwọn fẹ́ mú the right person. Gbogbo àwọn tó jólóye náà tí ò ń ṣe àfọbajẹ gan gbogbo wọn náà dúró gbagbagba pé èyí tí ojú ọ̀nà táwọn ti rí òun náà làwọn máa tọ̀. So kò wọ́pọ̀ kí irú nǹkan bẹ́ẹ̀ yẹn kò ṣẹlẹ̀ especially in this contemporary era kò wọ́pọ̀. Àṣà tí àwọn ọ̀pọ̀lọpọ̀ máa ìlú máa ń dá ni pé ifá tó bá lọ mú ẹni tí ò lówó láti jọba pé ẹnu fágan ó gbẹ o but àwọn ò wò pé ẹni yóò lówó lọ́wọ́ àbí kò ṣe.
1: Nígbà tí àwọn afọbajẹ wa fi hàn gbogbo ìlú wípé kábíyèsí wa titun rẹ o báwo ni ìlú ṣe rí lọ́jọ́ yẹn?
0: Inú gbogbo ìlú dùn popo tori bi ati bi mi o te nse olowo e pe eyan je melonia opolopo nilu na ni won mo pe olorun fi ori ofe kaje omo luabi ti olorun ti je ki mo nife lu popo popo lati kekere so o je ki awon ilu na ki won ni ife si emi na so inu awon eyan dun popo
1: ojo wo le gba opa ase
0: ojo karun osu kini odun 2025
1: kini afojusun yin fun ilu ora igbomina
0: afojusun mi ni wepe gege bi ilu ora awon itan ti atika nipa ilu ora ko te to dipa joba ati awon kan ti a tun mo again ilu yi ni agbegbe igbona yi igbomina ta wa yi o je ilu ti o tete ni modern education primary school ti wa ni ilu lati 1912 the first church o ma pe 130 years ni odun yi that was since 1896 to si je pe ati lani o ati omo aran ni o ati gbogbo awon ilu to ku ni igbomina awa la je akoko ninu iru awon kan be sugbon mo ri wi pe ko reflect ko ifarahan o si ninu ilu so de je nkan to dun wa lokan pupo so afojusun mi ni wi pe mo fe ki ilu yi ki olorun ba wa so di lasiko temi ko olorun ba wa so ilu ora di ilu ti a le pe ni ilu igbalode ti a ba so pe ilu igbalode ko tumo si wi pe boya all the tradition and cultures pa fe scrap o sugbon awon soro ilu igbalode nipa awon nkan amaye derun ti o le wa nilu awon nkan ti o le je ki igbaye gbadun ko ba ilu ora igbomina awon nkan ti o le je ki o reflect ninu ora pe ora kawe pe ora na nse ilu ti a le fowo ro seyin ni awujo so I want to see a kind of development ti o ma within the next 20 years to ma surpass nkan ti a ti n ribo in the past 100 years so afojusun mi niyan in terms of infrastructure in terms of social amenities in terms of educational and advancements so awon kan ti mo fe ri ni yen
1: kini imoran yin fun awon omo bibi ilu ora igbomina
0: imoran mi fun omo ora igbomina akoko oni wi pe yoruba so pe omo to ba so lenu o so o so apo iyako mo fe ki gbogbo omo ora karantile ka nife ilu wa that spirit of patriotism o ye ko high so that ki commitment wa si ilu na ko le high opopo meka to mo roro awon eyan na lo nse o ti awa funra wa o ba de se ilu wa o ba difficult fun awon ara ta lati wa ba wa se eleru lo ma ngberu e na ma ba ko fe so mo challenge mo pe gbogbo omo ora nija pe ki gbogbo wa ka ni ife ilu yi ni o kan aya wa ka ready ka setan ka gbaradi lati tun ilu ora se ka ma 30 nipa bi ilu ora se ma tesi waju tori pe ko si eni to fe ba wa se awa na lolorun ma lu lati tun ilu ora se
1: kini ipo ba gba lowo yin
0: adupe lowo olorun adupe lowo olorun ti eyan ba je eni to ni arojinle awon kan ti po ba ma gba lowo eyan o po gege bi olorun se yan David to jabi keyin Jesse ti olorun ba yan mi mo gbodo mo wi pe responsibility ti olorun gbele mi lowo pe responsibility to wa enormous ni and power is responsibility so mo gbodo koko mo lokan mi wipe in to ba mu mi ti o fa idojuti pe nkan ti awon ara lu awon to kowo ti mi leyin nigba ti mi o je nkankan ti mi o ni nkankan ti o ma fi ni ah won de wa so ngba yen na o pe yo ba ori ipo yen je ni o mo gbodo mo funra mi pe mo gbodo sa fun so gbogbo awon in ti ko ba se ti abale iwa ti o ti abale ba lowo olori abi adari ipo yi ti gboro kokko gba kuro lowo mi na ti gboro kokko gba kuro lowo mi ati wi pe awon kankan na wa to ni se pelu asa ati ise wa nile yoruba so tele mo le ma lo loju titi kin ragbado tan sun to wu mi je mo le ri boli atepa to wu mi je mo le park moto mi kin bole kin lo ra sugbon mi o le se be mo bayi mi o le se be mo bayi tori ipo ti mo wa so tele tin ba nlo mo le ri omo obirin to wu mi ti ma park ti ma park ti ma fine girl 1b sugbon tori agbodo fi aye yi wole agbodo fi ori ipo yi wole tori awon baba wa won o fi wole ara nkan ti mo ro pe ma ti e bere lowo mi gan ni pe oruko wa gege bi asao ni oni la nba joruko anybody to ba je asao ni bi you qualify only the same bloodline pelu oni o fife so it is an exalted position ti a de gbodo fi wole so gbo awon nkan to ma je ka le gbe igbe aye ti ori ite demand fun ti a ba nse tele a gbodo pati
1: ni akutan bawo ni lui se nje ora igbomina
0: itanra ki ma je ki oyinbo popo
1: very short
0: yes itanra o ni se pelu irin ajo lati ibikan si ibikan ta fi debi a ora tan ni awon baba nla wa so di ora a ora tan sugbon ni bi ti ogun okun ni gungun ko ma ni bi to tin gunbo ati ile owodo ni okiriwe quarters ni ile ife ni awon baba nla wa ti okese oloja to je olori won gba yen na ti kuro so on ti settle down si kisagbe ta won baba bi mewa ti je nbe je asawo ni won kuro nbe won settle down si okewu ton name after agbole ton ti kuro ni ife which is okiriwe so ta won ba na tun ti je nbe lori sirisi ko to di pe ogun ni sisen tele nigba yen mo pe gba ti o ti si joba might is right ni en do ba ti lagbara ju ni o do won gbogun ti ra won ni so ogun lo affect awon baba nla baba wa to gun ba tun ti ton ba ti settle down si bi kan to ba tun ti pogun kan tun de ton tun ri pe ton tun kuro ton ba tun ti fi fa bere titi ton fi debi ti awa yi so nigba to gun yen ja to di pe won tu awon to ma lo ilofa awon to ma lo oro awon to ma lo omo aran ila imesi ti gbogbo won tuka after ti ogun yen lo le ti won pada de awon to le pada di ba se nso yi na we have our son descendants in more than 10 towns more than 10 awon kan si wa bi ni last month agbole won ni ilofa agbole okerewu oruko compound wa ni feyin lawon si maintain ibi na na ti lo so gba ta awon to wa le pada wa leyin ogun yen mo se wa rira won na wa so fun ara pe a o ti ratan that means we did not all perish ko ti en se gbogbo wa na la ku tan iyen na wa pada so di ora sugbon igbomina to wa leyin e iyen ni se pelu agbegbe bi ta wa
1: ni akotan e ki awon oloye ati gbogbo ilu ora igbomina
0: mi ti e gboro ma ki awon oloye tori won ni ti egun eni ba jore ori ma nya atokun ni bi awon loye se nso pe mo se dada leyin kin dupe lowo olorun kin dupe lowo awon ebi mi ati yawo atawon omo ti won fun mi ni wahala ninu ile tan je kin le ma think straight kin dupe lowo gbogbo omo wa lapapo ti se oke afin ope pataki fun gbogbo loye fun ati leyin fun iduro ti gbogbo ti mo ba ni mo fe na ni won ba mi fe a ri pe boya won gbe gbese pe abi won fe da luru meni lori tori pojo moye kere mo dupe pupo lagbara olorun olorun a je kan je ola olorun pe lara mi olo je ki emi na kin je ola olorun pe lara won so mo dupe lowo gbogbo oloye papata atokunrin atobirin ati awon baale mo su dupe lowo gbogbo omo ilu ora igbomina fun atileyin fun ife fun aduro ti ti gbogbo omo ilu lapapo fun mi
2: bajo bayo akari aye
3: gangan ni koyo
2: akagba ile
3: gangan ni koyo
2: irawo ayo.

ìràwọ̀ ayọ̀ aṣá òní dandan ni ó yọ kábíyèsí ẹ̀ṣẹ́ àdúpẹ́ pẹ́ gbà wá láàyè lónìí láti jẹ́ kí gbogbo ọmọ ìlú ọ̀rà ìgbómìnà ní ìpínlẹ̀ ọ̀ṣun kí wọ́n mọ báwo ni ìlú ọ̀rà ìgbómìnà ṣe sẹ̀ báwo lẹ̀yìn gan ṣe dórí àpèrè àti kí ni ohun tí ẹ ní fún ìlú ọ̀rà ìgbómìnà adé ọmọ pẹ́ lórí pàtó ọmọ pẹ́ lẹ́sẹ̀ ẹ̀ṣin ọba yóò sì mọ̀ jẹ́ òkò pẹ́ gbogbo ẹ̀yin àgbààgbà olóyè pátápátá ní ìlú ọ̀rà ìgbómìnà gbogbo yín náà ni mo kí pé kára ó le náà làá k

0: Wait, he's from our tribe and we have the same religion. So we have to protect our own. Our tribe isn't corrupt. I beg it. Leave him now, our pikin.
1: Wait, stop and think. Do you realize that the impact of corruption and careless decisions by that clansman or family member of yours doesn't know tribalism or nepotism? Let's hold everyone accountable for a better society and country. If you see something, say something to the right authorities.
2: This message is reaching you from Diamond 88.7 FM, Ilorin.
3: Inu yàrá ìròyìn Diamond 88.7 FM Ìlọrin ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́.
4: Ṣáájú ẹ̀gbọ́ àwọn kọ̀kọ̀ tó wà nínú ìròyìn náà, àwọn obìnrin tí wọ́n lé ní 1,760 ọ̀nà yóò jẹ́ àǹfààní ètò ìkánṣẹ́fẹ́lọ́ rẹ̀ nípínlẹ̀ Katsina láti ọwọ́ Ṣẹ̀tímọ̀. Iléeṣẹ́ ààrẹ ilẹ̀ yìí ti pè wípé kán fẹ́ ètò tó níṣe lórí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tó ń lo iná ọba lógún sí ní ilẹ̀ yìí. Ìjọ RCCJ ti kó àwọn ìṣí mìíràn ọmọlẹ̀ yìí South Africa padà sílé. Ọ̀gá àgbà ọlọ́pàá nílẹ̀ yìí ti gbé igbákejì ọlọ́pàá san sọ́wọ́ sí ìpínlẹ̀ Imo láti dóòlà ẹ̀mí àwọn ọ̀dọ́ tó fẹ́ sílùú kúrò nígbèkùn àwọn ajínigbé. Ní ilé òkèèrè ìfọnúhàn yóò gbìnàyà ní ilẹ̀ Spain látàrí ìbẹ́tọ́lẹ́dẹ látọwọ́ ilégbèmọ̀ aṣòfin ilẹ̀ ọ̀hún. Nídàráyà àgọ́ NFF kè sí àwọn adarí ayọ̀ kọjáwé sóbìsì nínú líìgì ilẹ̀ yìí NPFL. Ẹ̀ka ọ̀sán akéwà pé a kò ìsinmi òpin ọ̀sẹ̀ ọ̀pọ̀ rẹ̀ láṣìláyè. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti kẹ̀hìndà mọ́lẹ̀tì 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara Taiwo Adeyemi ròyìn kàṣọ fún yín pé ẹlẹgbẹ́ wa ní ojú ìtàkùn www.diamondfm.net ìkórè náà bọ̀ lẹ́yìn sí mìíràn pẹ̀lú lẹ́ẹ̀kan sí akẹ́yìn pé ẹkú ìkàlẹ̀.
5: Ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́
6: láti ilé iṣẹ́
5: Diamond FM.
4: Ẹ̀ka bọ́ padà ìròyìn náà rè ní ẹ̀kúnrẹ́rẹ́. Igbákejì ààrẹ ilẹ̀ yìí Kashim Shettima yóò ṣiṣẹ́ lójú ètò ìrànwọ́ owó kan fún àwọn obìnrin ní ìpínlẹ̀ Katsina tó bá di ọ̀la ọjọ́ Àìkú. Àwọn obìnrin tí wọ́n lé díẹ̀ ní 1,760 nírètí wà wípé wọ́n jẹ́ àǹfààní àpòṣùwọ̀n owó ìrànwọ́ ọ̀hún. Ìgbésẹ̀ náà ó ní àwọn obìnrin ìjọba ìbílẹ̀ Daura àti Funtua ní ìpínlẹ̀ ọ̀hún ó ní wọ́n jẹ́ àǹfààní rẹ̀ ètò náà gbé kalẹ̀ láti mú àdínkù dé bá iṣẹ́ àtúnṣe. Nígbà tó ń sọ̀rọ̀ kan ròyìn ní ìlú Katsina lórí ètò àwọn kọmíṣánná fún ọ̀rọ̀ àwọn obìnrin ní ìpínlẹ̀ Katsina Aisha Aminu Malufashi ṣàlàyé wípé ètò ọ̀hún ò ní wọ́n gbé kalẹ̀ láti ṣe ìrànwọ́ fún àwọn obìnrin. Lábẹ́ ètò ọ̀hún àwọn tó jẹ àǹfààní rẹ̀ ò ní wọ́n pín sí oríṣiríṣi ìsọ̀rí láti jẹ́ kí wọ́n jẹ àǹfààní ètò náà. Nínú ìròyìn mìíràn, iléeṣẹ́ ààrẹ ilẹ̀ yìí ti pè wípé kí wọ́n fẹ́ ètò tó níṣe lórí àwọn ọkọ̀ tó ń lo iná ọba ilẹ̀ Nàìjíríà tó sì ké sí àwọn iléeṣẹ́ aládàáni kan ṣàfihàn àpọlẹ̀ yìí lórí ètò ọ̀hún fún iná ọkọ̀ lórílẹ̀‐èdè yìí. Àbẹ̀ṣẹ̀kọ́ àgbà pàtàkì fún ààrẹ Bọ́lá Tinubu lórí iná ọkọ̀ ọmọọba Adétòkùnbọ̀ Adéjọ́hún ló pe ìpè ọ̀hún nígbà tó ṣe ìfilọ́lẹ̀ kábúkábú ìgbàlódé ní ìlú Àbújá. Gẹ́gẹ́ bí òṣèlú Ògbóṣùbà Rabade fún adarí iléeṣẹ́ tó wà nídìí ètò ọ̀hún tán kó lè dé ọkọ̀ tó tó 1,000 tó ń lo iná mọ̀nàmọ́ná. Gẹ́gẹ́ bó ṣe wí ayàpọ̀lẹ̀ yìí ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti rí pé ó kó lè dé àwọn ọkọ̀ akérò tó ń lo iná mọ̀nàmọ́ná àti àwọn ọkọ̀ tó ń lo afẹ́fẹ́ gáàsì CNG. Ó ṣàfikún rẹ̀ fáwọn aládàáni ò ní kí wọ́n dá sí ètò ọ̀hún. Ìṣíkejì àmọ́ ilẹ̀ yìí South Africa níbi tí wọ́n á sí ti padà dé sílé tí wọ́n sì kọ́ wọn tán balẹ̀ ní àná ọjọ́ ẹtì pákọ̀ ọkọ̀ bàálùú tó wà ní ìlú Èkó. Ètò ọ̀hún ò ní wọ́n ṣe agbátẹrù rẹ̀ látọwọ́ ìjọ RCCJ. Àwọn èèyàn ọ̀hún ó ní ìṣíkejì àwọn èèyàn tó á sí South Africa tán padà dé sílé ṣáájú wọ́n ti kó àwọn tó tó 100 kan dé ní ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn. Ètò ọ̀hún ò ní wọ́n gbé kalẹ̀ won se ranwo re latowo ijo ICCJ lati ko amole yi ti won to edegbeta ti South Africa pada sile nigba ti won soro nibi to tin ki won kaabo sile abesin kawo pataki fun adari agba ijo ICCJ lori ise akanse to ti je alaga to wa ni idanu awon eyan won bo se n pada sile olosagutan benjamin obuge tenuma pe ipinna lorede ti won si da si pe to waye atowo ya nigeria ile south africa ni pretoria ege bi obunge se wi eto ohun ona won gbe kale lai dagun la si enikan nipa oro to ni se lori oro esin abi oro eleyameya awon mo lebi awon odo to fe sin rule lati ipinle oyo oni won ti wa ninu iberu bojo bi awon ajinigbe to ji awon odo ohun nigbekun to ko won nigbekun ti n bere fun owo itusile toto millionu ona adota nera awon eyan kun won nigbekun lojona to lo lati lowele lo si ilu onicha ni ipinle imo awon eyan ona gbera lati ilu badan ololu ipinle oyo lo si ba ifinimole odo agunbaniro NYSC ni ipinle abia ati ipinle akwa ibom ko di pe awon agbebon se kolu si oko akero to ko won ni agbegbe umunu a ni ipinle imo ni ojobo adari ile ise oko to ko awon eyan hun yen ugo akwaibom motors nigeria limited isaya apan salaye pe awon agenegbe awon ti kan si awon mo lebi awon eyan ti won ko ni pekun won se tin bere fun otu sile toto millionu lona adota naira enikokan ewe ogagba olopo anile yi lati yi disu ti ko sowo igba kejo gagba olopo to wa ni janu orito de ajisehu na dada lo si ipinle imo lati dari igbese lati dola mi awon odo ti won to ogun won to fe si rilu ati awon eyan miran to je ro ti won ko ni gbekun ni ojo ona to lo lati lowere si lo onicha alokoro fun le se olopa ile yi CSP Aniete Iniedo lo fe de mule ni ana ojo ete Iniedo sala e pe na dada ti bale si ipinle imo pelu awon commissioner fun le se olopa meji lati ri kan mogo to igbese lati dola emi awon eyan kuro ni gbekun awon ajinigbe iroyin ekunre ni amuwa si etigbe oyin lati kanda amore ti 8.7 to wa ni lorin ni ipinle kwara leyin simaranpe yi alo si ile oke ni le spain fenuwa yo waye ni ile ohun ni oni latari ofin to lede lati owo awon legun asofin ile ohun lekan si akin pe eku ikale
7: iroyin iroyin iroyin iroyin iroyin iroyin iroyin iroyin ekunre re lati le ise diamond fm
4: Eka bo pada iroyin ekunre ni amuwa si etigbe oyin lati kanin diamond ti 8.7 to wa ni lorin ni ipinle kora iroyin ohun tesiwaju ni ile okere awon olufe onu oni won tu jade ni awon ilu to le ni 50 ni le spain loni leyin ojo kan ti legbimo asofin ile hun gbegele ofin ijoba lati dabobo awon ayalegbe egbe awon yalegbe ni ile ohun salaye ona na oni yo waye papa julo ipe igbese awon asofin lo ta ko nkan ti awon yan la koja ewe ibinu lo siyo ni ile ohun latade bi won se le enikan to yalegbe eni odun meta de ni adorun to won gbe kuro ni ile igbe to tin gbe ni madrid fun opo lopo odun won salaye pele ise kan lo ra ile ohun lo si se afikun owole to san sibe ni ile okere awon olugbe ilu bizao ni to je olunlu ile gini bizao si fun lede leyin igbese to lede latowo ijoba ologun ile hun to fofinde are telere tan le kuro lori kokoro pada sile le pe lose tawaye oni are ile ohun teleri umaru si soko embalo keke ko pada sile to aji ola ojo eko lati kopa ninu eto idibo are to waye ninu osu kejela amọ ijọba ologun ti salaye pe won gbese na lati pe won daabobo alaafia ati eto abo ilu lofa kan fun ki embalo ma pada sile labala iroyin ere idaraya ajo nff ti jakowo fun awon adari ayo kan kesi awon igbese tan mo gbe bo se dari league ile yi npfl inu atejade kan to lede atowo adari to wa ni ijanu dagbasoke awon dara yo na jo NFF Muhammad Amenu salaye pesana ni won gbe a si je ki won jare sobi se o se dari league ile ye inu iwe ohun ogbo subara ba de fun ara re won se gbianju inu edije sa yi to ti wo ose mefa ege bi NFF se wi won kiese pe igbese tun lede miran oni ko bojo mo to le se akoba fun eleje ohun NFF tenuma ipeta wa gba mu saji se oni won gbase lowo re won si fi ojo re ko ata ofin to le kan si awon koko na re aka fun yin pe awon obirin ti won le ni egberun lona meta din ni ogota yoja faneto kan tan so lojo re ni ipinle kasina lati owo igba keja ile yi setima ele ise are ile yi ti pe ipe kan fe logun si eto to ni ise lori awon oko ayokele ati oko akero to lo inoba ROCCG ti ko isi miran awon mo leye para si lati le South Africa ni be ti won a se aka fun yin pe oga gba olopa le yi di su ti ko sowo igba keji olopa lo si ipinle Imo lati dola emi awon odo to fe sin ilu ti won to ogun ton ko nigbekun ni ipinle Imo ni ilokere ife onu yo ti seyo ni ile Spain lori igbese to le de lori oro ayalegbe ni ile igbimo asofin ile ohun la ko tan NFF ke san dada yo kan jawe sobisi bo se dari idije ninu league ile yi MPFL 1960 oni omo oba obirin Alessandro ati Kent si ile igbimo asofin apapo ile yi ni ilu Eko lo soju oba birin ile gẹẹsi nigba naa Queen Elizabeth elekeje leyin ojo meji ti ile igba ominira re to eyi lo pin iroyin ohun nedu okori ni olotu iroyin taiwo adeyemi lotu toka se si gboyin lekan si akiwa pe aku isinmi opin ose opo re lase laye

0: ṣètò àkókò ìlú rere láti rí ìjọ
1: Kingdom of Christ Gospel Church
0: tí ó wà ní
1: Plot 5 Finger of Christ Hills
0: Olúwa tẹ̀dó Ajá Road Òkèyẹ Dálẹ́jẹ̀ Ìgbà Ajíhìnrere.

0: ọlọ́run gba ọpẹ́ wa.
1: Amen.
0: Olúwa yìn ọ́ nítorí pé ìwọ náà ni nínú ayé wa. A dúpẹ́ pé o ṣe wá ní ohun èlò fún ìwọ ọlọ́run. O ṣe wá ní ohun èlò tí èṣù yá lò. Ìwọ ni o, ìwọ ni o, nínú rẹ la ti ń ṣògo. A gbé ọga fún èyí lórúkọ Jésù, Ọlọ́run gba ọpẹ́ wa.
1: Amen.
0: A dúpẹ́ fún ìtẹ̀síwájú ètò àkókò ìrere yìí nítorí pé kò ní dáwọ́ dúró. O mú ìfẹ́ rẹ ṣẹ lórí ẹ, yóò kárí gbogbo ayé pátápátá. Ọ̀rọ̀ náà ó sì gbilẹ̀, yóò mọ kú ọ̀pọ̀ èèyàn lọ sí ìjọba rẹ. A dúpẹ́ o lórúkọ Jésù, Ọlọ́run gba ọpẹ́ wa.
1: Amen.
0: A yìn ọ́ lórí gbogbo ọkàn tó ń gbọ́rọ̀ wa torí kò jẹ́ kó sú wọn. A dúpẹ́ pé ó mú wọn tẹ̀síwájú nínú rẹ, Jésù gba ọpẹ́ wa.
1: Amen.
0: Bí a ti ń lọ nínú ọ̀rọ̀ rẹ lónìí lórúkọ Jésù, Olúwa jẹ́ a rí ọ nínú ẹ̀. Ọlọ́run ọ̀rọ̀ ti kára rẹ, ó yá máa kọ́ wa.
1: Amen.
0: A ó máa gbé ọ̀gá.
1: Amen.
0: Jésù Olúwa wa.
1: Amen. Amen. Amen. Lórúkọ
0: Jésù. Mo kí gbogbo ẹ̀yin ará ilé. A dúpẹ́ fún ìfarabalẹ̀ wa ní gbogbo àkókò. Ètò yìí, ètò wa, ètò yín náà ni àkókò ìrere. O náà ni o tún gorí afẹ́fẹ́ báyìí. Mo gbàdúà níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa lórúkọ Jésù, ọkàn yín yóò balẹ̀ níbẹ̀.
1: Àmì.
0: A ò ní dààmú lórí ohunkóhun lórúkọ Olúwa.
1: Àmì.
0: Ẹ̀kọ́ wa yẹn náà mọ̀ là ń tẹ̀síwájú torí ó ṣe kókó, ó ṣe pàtàkì. Èyí tí a pè ní ìfẹ́ Ọlọ́run. A wá ń sọ̀rọ̀ lórí ewu tó ń bẹ nínú ṣíṣe ìfẹ́, ewu tí ń bẹ nínú kíkọ̀ láti ṣe ìfẹ́ Ọlọ́run. Ewu tó wà nínú kíkọ̀ láti ṣe ìfẹ́ Ọlọ́run, ó là ń sọ lé lórí. Mo sọ àwọn kókó méjì ṣáájú nínú ètò wa tó kọjá. Lónìí, mo fẹ́ ká wo eléyìí. Pé téèyàn bá kọ̀ láti ṣèfẹ́ Ọlọ́run, a máa rán èèyàn lọ sínú ìgbèkùn ọ̀tá. A máa rán èèyàn lọ sínú ìgbèkùn ọ̀tá. Bí èèyàn, bí ẹnìkan, àbí bí orílẹ̀-èdè. A máa rán èèyàn lọ sínú ìgbèkùn ọ̀tá. Ẹ jẹ́ wo ìwé Lefítíkù, orí 25. Leviticus 25. Láti ẹsẹ̀ ìkíní dé ìkẹrin.
1: Olúwa sì sọ fún Mósè ní òkè Sinai pé, sọ fún àwọn ọmọ Ísíráẹlì kí o sì wí fún wọn pé, nígbà tí ẹ̀yìn bá dé ilẹ̀ tí mo fi fún yín, nígbà náà ni kí ilẹ̀ náà kí ó pa ìsinmi kan mọ́ fún Olúwa. Ọdún mẹ́fà ni ìwọ ó fi gbin oko rẹ, ọdún mẹ́fà ni ìwọ ó sì fi rẹwọ ọgbà àjàrà rẹ.
0: Rẹ ọ̀wọ́ ọgbà àjàrà rẹ,
1: tí ìwọ ó sì kó èso rẹ̀ jọ. Ṣùgbọ́n ọdún keje, kí ó sì já sí ìgbà ìsinmi fún ilẹ̀ náà. Ìsinmi fún Olúwa, ìwọ kò gbọ́dọ̀ gbin oko rẹ, bẹ́ẹ̀ ni ìwọ kò gbọ́dọ̀ rẹ ọ̀wọ́ ọgbà àjàrà rẹ.
0: Ẹ ṣe. Ìfẹ́ Ọlọ́run fún àwọn ọmọ Ísíráẹlì ní. Ṣùgbọ́n wọ́n kùnà láti gbọ́ràn sí àṣẹ Ọlọ́run. Ẹ jẹ́ wo ohun tí Ọlọ́run fẹ́ fún orílẹ̀-èdè wa náà ní orílẹ̀-èdè Nàìjíríà. Nígbà tí orílẹ̀-èdè yìí pa òfin Ọlọ́run mọ́, tí wọ́n ṣe ìfẹ́ rẹ̀, tí wọ́n mú ìrere ní ọ̀kúnkúndùn, ẹ wò ó bí ohun gbogbo ṣe rọrùn tó, àti ẹrú àti òmìnira lórílẹ̀-èdè, ìgbé ayé ìgbádùn, ìgbé ayé ìrọ̀rùn, òun ni à ń gbé. Ṣùgbọ́n kété tí orílẹ̀-èdè Nàìjíríà ti kúrò tó ti kọ ìfẹ́ Ọlọ́run ní ṣíṣe sílẹ̀, ẹ jẹ́ àwò kí ni tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ìgbà tí àwọn olórí tí wọ́n ti mú òrìṣà wọ orílẹ̀-èdè yìí, ẹ jẹ́ ká wo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Gbogbo àwa tí gbogbo ẹ̀yin bàbá mọ̀mọ́ tí ẹ ti dàgbà lórúkọ Jésù, ẹ ó tọ́jọ́ lórí ilé alààyè.
1: Àmì.
0: Mo mọ̀ pé ẹ ó mọ rántí àwọn nǹkan yìí bí a ṣe ń sọ yìí. Nígbà tí orílẹ̀-èdè yóò ti wọnú ẹ̀ṣẹ̀ lọ, títí wọn ò ti wọnú ìbọ̀rìṣà lọ. Ẹ jẹ́ ká wò bí orílẹ̀-èdè ṣe tura tó. Gbogbo nǹkan ló wà lọ́pọ̀, gbogbo nǹkan ló rọrùn, kò sí wàhálà kankan. àjẹyọ́ àti àjẹṣẹ́kù ni orílẹ̀-èdè yìí ń jẹ́ ní àwọn ọmọ inú rẹ̀ ìgbé ayé ìtura ni gbogbo àwọn èèyàn ń gbé. Ṣùgbọ́n ẹ jẹ́ ká wò kété tí wọ́n ti lọ fọwọ́ kọ́ òrìṣà gbogbo ayé, wọ́n ṣọdún òrìṣà. Gbogbo ẹ̀yin orílẹ̀-èdè yẹ́ ẹ máa bọ̀, ẹ máa kóríṣà yín bọ̀ wá sí Nàìjíríà o. Mi ò nítorí orí afẹ́fẹ́ ó ní ò jẹ́ kí n lè sọ jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n gbogbo àwa tí ò yí ọ̀rọ̀ yìí yé, a ó ti mọ wò. Ẹ jẹ́ wo nǹkan tí wàhálà tó mú wá nígbà tí orílẹ̀-èdè yìí tó kọ̀ láti ṣe ìfẹ́ Ọlọ́run. Ẹ jẹ́ wo ìjìyà tí ń bẹ̀ verse 34. Levítíkù 26:34.
1: Nígbà náà ni ilẹ̀ náà yóò ní ìsinmi rẹ̀ ní gbogbo ọjọ́ ìdáhoro rẹ̀, ẹ yóò sì wà ní ilẹ̀ àwọn ọ̀tá yín. Nígbà náà ni ilẹ̀ yóò sinmi tí yóò sì ní ìsinmi rẹ̀.
0: Ibi tí mo fẹ́ ká lò ní verse 34 yẹn, ó ní nígbàlẹ̀, ó ní ní gbogbo ọjọ́ ìdáhoro rẹ̀, ẹ yóò sì wà ní ilẹ̀ àwọn ọ̀tá yín. Tí mo fẹ́ ká kíyèsí níbẹ̀ yẹn rèé o. Nítorí pé àwọn ọmọ Ísíráélì kọ̀ láti ṣe ìfẹ́ Ọlọ́run, báyìí ni ká ẹ ṣe, wọ́n ní rárá o. Àwọn ò ní ṣe bẹ́ẹ̀ o. Tá a bá wo chapter 26 verse 1 yẹn, ó ní ẹ̀yin kò gbọ́dọ̀ yá òrìṣà, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọ́dọ̀ gbé ère tàbí ọ̀wọ̀n kan dúró dìde nàró fún ara yín. Bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọ́dọ̀ gbé ère òkúta gbígbẹ́ kalẹ̀ ní ilẹ̀ yín láti tẹríba fún, torí pé èmi ni Olúwa Ọlọ́run yín. Ìfẹ́ Ọlọ́run fún wọn nìyẹn. Ìfẹ́ Ọlọ́run fún wọn nìyẹn. Èyí tí wọ́n kà fún wa ní chapter 25 yẹn, ó sọ fún wọn níbẹ̀ wípé ẹ fi ọdún mẹ́fà ṣiṣẹ́, ọdún keje òun náà ni kẹ́ ẹ fi sinmi. Ṣùgbọ́n nígbà tí wọ́n délẹ̀ yìí náà, ìyẹn wọ́n nígbà tí wọ́n ti máa rí i pé ìmọ̀ ta àgbàdo mọ̀ ẹ̀ mọ̀ àti ẹ̀ wọ́n lè fi ọdún kankan. Kí ni wọ́n ṣe? Ẹ̀sìn ni wọ́n bẹ̀rẹ̀ lọ ṣe ìfẹ́ Ọlọ́run tó tẹ̀lé wọn. Ọlọ́run wa lè jáde kùn. Olóṣọ ní verse 34 yẹn, ó ní gbogbo ọjọ́ ìdáhoro rẹ̀, ẹ̀yin ó sì wà ní ilẹ̀ àwọn ọ̀tá yín. Lórúkọ Jésù, mo gbàdúà. Gbogbo ọkàn tó ń bẹ ní ilẹ̀ ọ̀tá nítorí àìgbọràn, àánú Ọlọ́run fà ọ́ jáde kúrò níbẹ̀. Gbogbo ọkàn tó ń bẹ ní ilẹ̀ ọ̀tá nítorí àìleṣe ìfẹ́ Ọlọ́run, kíkọ̀ láti ṣe ìfẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run fà ọ́ jáde kúrò níbẹ̀. Mo ń sọ̀rọ̀ lórí ewu tó wà nínú kíkọ̀ láti ṣe ìfẹ́ Ọlọ́run. Ẹ jẹ́ tẹ̀síwájú. Ẹ jẹ́ wo eléyìí mo fẹ́ ká díẹ̀ níbẹ̀ ni. Lórí ọ̀rọ̀ àwọn ọmọ Ísíráélì ni ìnà Levítíkù. Ṣùgbọ́n a
1: kò gbọ́dọ̀ béèrè tàbí ọ̀wọ̀n kan dìde nàró fún ara yín. Bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọ́dọ̀ béèrè òkúta gbígbẹ kalẹ̀ ní ilé yín láti tẹríba fún un, nítorí pé èmi ni Olúwa Ọlọ́run yín. Kí ẹ̀yin kí ó pa ọjọ́ ìsinmi mi mọ́, kí ẹ sì bọ̀wọ̀ fún ibi mímọ́ mi, èmi ni Olúwa. Bí ẹ̀yin bá ń rìn nínú ìlànà mi tí ẹ̀ sì ń pa òfin mi mọ́, tí ẹ̀ sì ń ṣe wọ́n, nígbà náà ni èmi ó fún yín ní òjò ní àkókò rẹ̀. Ilẹ̀ yóò sì máa mú ìbísí rẹ̀ wá, igi oko yóò sì máa so èso wọn.
0: Àǹfààní tí ń bẹ nínú gbígbọ́ràn sí àṣẹ Ọlọ́run nìyẹn. Àǹfààní tí ń bẹ nínú pípa òfin mọ́ nù. Tí wọn ò bá ṣe máa ń kọ́, n tí ó kó orílẹ̀-èdè yìí, n tó kó wọn sí nìyẹn. Ẹ jẹ́ ká kàyókù fúnra wa nílé, ẹ jẹ́ wo ẹsẹ̀ kẹrìnlá yẹn.
1: Ṣùgbọ́n bí ẹ̀yin kò bá gbọ́ ti èmi, tí ẹ kò sì ṣe gbogbo òfin wọ̀nyí, bí ẹ̀yin bá sì gan ìlànà mi, tàbí bí ọkàn yín bá kórira ìdájọ́ mi, tó bẹ̀ tí ẹ̀yin kì yóò fi ṣe gbogbo òfin mi, ṣùgbọ́n tí ẹ̀yin dá májẹ̀mú mi, èmi pẹ̀lú yóò sì ṣe èyí sí yín. Èmi ó tilẹ̀ rán ẹ̀rù sí yín, àrùn ìgbẹ́ àti
0: òjòjò gbígbóná
1: tí yóò máa jẹ ojúrun tí yóò sì máa mú ìbìnújẹ́ ọkàn wá. Ẹ̀yin ó sì fún irúgbìn yín lásán, nítorí pé àwọn ọ̀tá yín ni yóò jẹ́.
0: Ewu ẹ sì máa kà á lọ. Ewu tó ń bẹ, ẹ máa bá mi kà á lọ náà tó bá yá. Ewu tó ń bẹ nínú kíkọ̀ láti ṣe ìfẹ́ Ọlọ́run nu, ó dé bá orílẹ̀-èdè Ísíráélì. Bí orílẹ̀-èdè náà, ó mọ̀ ti dé bá orílẹ̀-èdè wa náà ní orílẹ̀-èdè yìí báyìí. Ẹ wò ó níjọ́ wọn bá gbin àgbàdo láì fi ajílẹ̀ sí, bí wọ́n bá gbin iṣu láì lo ajílẹ̀, ẹ wò bó ṣe ń ṣe dáadáa. ki lo nsele loni bayi nigba ta ti morisha ti awon olori wa ti morisha wa orisha gbogbo aye orilede nigeria awon dajo si ki lo sele si ki lo sele si ari bi pe oko ba orilede so awon ewu nbe ninu kiko lati se fi olon bi orilede lapapo bi orilede lapapo e je ma bere fun anu olorun nitori wi pe orilede yi ti o ti sa igboran si oro olorun si fi olorun e je ma bere fun anu olorun ki anu olorun gbogbo awon omo olorun orilede nigeria nibi ti orilede yi de bayi ati wa ni orilede ti wa ninu ewu ta ba wo verse 22 yen o de mi o sin eran ko wa sinu yin pelu ti yo ma gba yin le omo.

0: tí yóò máa run yín ní ẹran ọ̀sìn tí yóò sì máa mú yín dínkù, òpópó yín yóò sì dahoro. Bí ẹ̀yin kò bá gba ìkìlọ̀ mi nípa nǹkan wọ̀nyí, ṣùgbọ́n tí ẹ̀yin yóò máa rìn lòdì sí mi, nígbà náà ni èmi pẹ̀lú yóò ẹ jọ̀ọ́ sí àwọn ẹranko tí wọ àárín ìlú báyìí láti máa gba ọmọ ní orílẹ̀-èdè yìí. Ẹ jẹ́ àwọn gbogbo tó ń ṣẹlẹ̀, bandits tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yìí, àìgbọ́ràn sí àṣẹ Ọlọ́run ni, kíkọ̀ láti ṣe ìfẹ́ Ọlọ́run ni, níbo la fi rere sí? Wàásù ọ̀rọ̀ mi ni nínú ìwé Matthew yẹn 28:19-20. Àti Ọlọ́run fún ní orí ọ̀fẹ́ bí tá a jẹ́ ipò àti Ọlọ́run, ẹ padà sí ìfẹ́ Ọlọ́run yìí. Ẹ wàásù ìrere, ẹ jẹ́ wàásù ìrere, ká máa bèrè fún àánú kí Ọlọ́run kó dá orílẹ̀-èdè yìí padà sípò rẹ̀, kó mú bọ̀ sípò. Mo sì mọ̀ pé nípa àánú àti orí ọ̀fẹ́ Ọlọ́run, Ọlọ́run yóò ṣe bẹ́ẹ̀ fún wa. Ohun tí à ń sọ náà ní ìtẹ̀síwájú ẹ̀kọ́ yẹn rèé. Nítorí ewu tí bá orí tí ewu tí èyí tó fi ikọ̀ àtúnú ẹ̀ ó pọ̀ ní àti kọ̀ láti ẹ bá mi 19-20 ẹ lọ ẹ máa kọ́
1: kí ẹ sì máa bá wọn ní orúkọ bàbá
0: ẹ máa ní orúkọ
1: ní ti ẹ̀mí mímọ́ kí ẹ máa kọ́ wọn ohun gbogbo kí èsì pẹ̀lú yín ní ìgbàgbọ́ tó fi dé àyè.
0: Ẹ lọ sí 16 yẹn bí ọ̀pọ̀lọpọ̀ wa gbọ̀n náà ni ó ní ó ṣe.
1: Ó sì wí fún wọn sí gbogbo ayé sí ìrere fún gbogbo ẹ̀dá.
0: Ẹ ṣe bí ikọ̀ àti ìrìnjú Ọlọ́run lórílẹ̀-èdè Nàìjíríà, Ọlọ́run ránṣẹ́ sí yín báyìí láti mú orílẹ̀-èdè yìí bọ̀ sípò, láti mú ewu mú orílẹ̀-èdè yìí kúrò nínú ewu àti ìjìyà tó wà nínú rẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ohun kan tí a lè ṣe náà ni wípé ká jáde láti wàásù ìrere. Ìfẹ́ Ọlọ́run fún wa ni wípé ká wàásù ìrere fún gbogbo ẹ̀dá. Ẹ jẹ́ wo bí ikọ̀ àti ìrìnjú kí là ń wàásù lónìí? Gbogbo ibi tá a ti lórí ọ̀fẹ́ láti dúró láti sọ̀rọ̀ Ọlọ́run, kí là ń wàásù? Ọ̀rọ̀ irú ọ̀rọ̀ wo là ń sọ? Ṣé àti sọ iṣẹ́ Ọlọ́run di okòwò? Ṣé kì í ṣe torí ikùn wa òun ni a fi ń ṣiṣẹ́ Ọlọ́run báyìí? Ǹjẹ́ a tiẹ̀ tún ní ìran láti gbé ìsọjí kalẹ̀ mọ́ bíi tìgbani? Nígbà tí ìsọjí sì ń bẹ, tí ìsọjí ń bẹ lórílẹ̀-èdè yìí, kò sí gbogbo jákujáku báyìí, nítorí à ń ṣe ìfẹ́ Ọlọ́run, orílẹ̀-èdè ṣe ìfẹ́ Ọlọ́run, àwọn ọkọ̀ àti ìrìnjú Ọlọ́run ṣe ìfẹ́ Ọlọ́run gbà náà. Ẹ wá wo gbogbo àwa ẹni ìpè báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí lórílẹ̀-èdè yìí, kí ni nǹkan tá à ń ṣe? Ǹjẹ́ à ń ṣe ìfẹ́ Ọlọ́run? Ǹjẹ́ tí Ọlọ́run rán wa láti lọ ṣe bí aṣojú rẹ̀ ní orílẹ̀-èdè wọ́n báyìí? Torí náà ẹ jẹ́ à ń ṣiṣẹ́, ẹ jẹ́ à ń pa káwa náà ká mọ̀ bà bí àwọn ọmọ ṣe pẹ́ nínú ìyá ọ̀pọ̀lọpọ̀ ìgbèkùn torí pé wọ́n ṣe ìfẹ́ Ọlọ́run. Jésù Ọlọ́run yóò fún àti ríjọ. Ẹ jẹ́ àmọ́ bá ń lọ tán bá ń gbọ́rọ̀ ìre tán ń yí padà sínú tí wọ́n yé wọn fún Jésù, tí wọ́n ń kúrò nínú ìgbèkùn èṣù bọ́ sínú ìjọba Ọlọ́run, bọ́ sínú ìmọ́lẹ̀, tán ń kúrò nínú òkùnkùn bọ́ sínú ìmọ́lẹ̀. Ohun tó dá mi lójú ni wípé àwọn tí ń jalè iye wọn á ṣí fún onílé jalè mọ́. Ìbínú Ọlọ́run yóò kà kúrò lórí orílẹ̀-èdè. Àwọn ẹranko yẹn Ọlọ́run ó bá wa palẹ̀ wọn mọ́, yóò dá wọn padà sínú igbó níbi tí wọ́n ti wá. Nítorí náà Ọlọ́run ń kọ sí wa báyìí o, bí ikọ̀ àti ìrìnjú Ọlọ́run, ẹ jẹ́ a padà láti lọ ṣe ìfẹ́ Ọlọ́run nípa wíwàásù ìrere, kíkéde ìrere fún gbogbo ẹ̀dá, fún gbogbo ènìyàn. Ẹ jẹ́ ajá lọ sí òpópónà ti gbani, ẹ jẹ́ àfìlà àwọn ẹ̀jẹ̀ rí ó bẹ́ sílẹ̀ lórílẹ̀-èdè, káwọn èèyàn jáde kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀. Nípa bẹ́ẹ̀ a rí wípé a ó mú orílẹ̀-èdè bọ̀ sípò, ewu àti ìjìyà èyí tí orílẹ̀-èdè ńlá kọjá yóò sì kúrò níbẹ̀. Olúwa yóò ràn wá lọ́wọ́. Ohun tó wá jà jù nípa ẹ̀kọ́ yìí náà ni pé ìfẹ́ Ọlọ́run ni fún gbogbo ènìyàn kó di ẹni ìgbàlà. Ìfẹ́ Ọlọ́run ni fún gbogbo ènìyàn kó di ẹni ìgbàlà. Ìdí nìyí tí Ọlọ́run fi rán Jésù wá sí ayé láti wá ẹ̀ṣẹ̀ wa. Ó ti ní ète àti èrú níbẹ̀rẹ̀ ní àtètè ṣe. Ọlọ́run ti ní ète àti èròǹgbà nínú ìwé Genesis kẹtẹsẹkẹ. Ó ti lànà àbáyọ, ọ̀nà àbáyọ àti ètò àbáyọ tó ṣe fún ìran ènìyàn. Òun náà ni wípé ó ràn Jésù wá. Ó sì yẹ rẹ̀ ni wípé ká mọ̀ bá a ṣègbè, ká mọ̀ bá a kúkú ayéra, ká mọ̀ bá a rìnrìn àjì. Ẹ jẹ́ àwo Jòhánù orí kẹsẹkẹ 15 yẹn.
1: Nítorí
0: fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́.
1: Tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni. Kí ó bá gbàgbọ́ pé mo lè ní ìyè ní pẹ̀kú.
0: Ẹnikẹ́ni tó bá gbà ṣe yìí, ẹni tọ́lọ́run tó bá gbàgbọ́ ìfẹ́ rẹ̀ sí wa, Jésù wá sáyé. Tó bá ti gba Jésù o, tó bá ti gbàgbọ́, tó tẹ̀lé, tó

0: ìsìn wà ní ìyà ìnípẹ̀kun ìfẹ́ ọlọ́run rèé. Ọlọ́run ò fẹ́ kí ènìyàn ó ṣègbé. Ọlọ́run ò fẹ́ kéèyàn ó parí ìrìn àjò rẹ̀ síbi tí ò yẹ. Ọlọ́run ò fẹ́ kéèyàn ó kúkú ayérayé. Ètò tí Ọlọ́run ní fún ayé ni wípé kó ní iyè, kó ní lọ́pọ̀lọpọ̀. Tí ó bá wá rí bẹ́ẹ̀, njó o mọ̀ pé tó o bá kọ̀ láti ṣe ìfẹ́ Ọlọ́run yìí ní kíkọ Jésù nínú ayé rẹ, wà wà nínú ewu ọ̀run àpáàdì o. Èyí ló sì burú jù láyé àti lọ́run. Gbogbo èyí tá à ń sọ látẹ̀yìnwá nínú àwọn ètò tó tó kọjá lọ tá à ń sọ nípa ìfẹ́ Ọlọ́run, ó sì dun. Tó bá jẹ́ ayé ló ti jìyà, tó o bá jìyà ọ̀run ó sì dáa. Ṣùgbọ́n tó o bá jìyà láyé, o kò fi rẹ̀ lọ́rùn, o kò fi Ọlọ́run láyé, o ṣe. Tó tún wá burú jù ni wípé ní ti Jésù tó fi ránṣẹ́ ayé, tó sì sọ fún ọ wípé gbàgbọ́ tí mo fẹ́ fún ọ rèé, mọ̀ wulẹ̀ lọ Ọlọ́run, mọ̀ wulẹ̀ wá díẹ̀. Ọlọ́run ò bí mẹ́ni kó obi, kò sí tó kàn pẹ̀lú gbogbo èèyàn yẹn. Ntọ́lọ́run ni wípé gba Jésù lolúwa tolùgbàlà rẹ, kó àdẹ ní ìgbàlà. Ètò tó gbé kalẹ̀ fún ayé nìyẹn, ènìyàn nìyẹn. Jésù ni ètò tó gbé kalẹ̀, ó ní kàn fún wa níran ìnọ̀bọ̀ ọ̀run láti yè, láti gbà. Ewu ń bẹ ń bẹ o, tó wá wà ń bẹ, ewu ayérayé ni o, ewu ọ̀run àpáàdì ni o. Ọlọ́run ránṣẹ́ sí ọ, Ọlọ́run ránṣẹ́ sí ọ, arákùnrin àti arábìnrin, bàbá àti màmá, níbi gbogbo tẹ́ ti ń gbọ́ ohun wa, Ọlọ́run ránṣẹ́ sí ọ. Mọ̀ kọ ìfẹ́ Ọlọ́run fún ayé rẹ. Ìfẹ́ Ọlọ́run ni Jésù, pé tó o bá ti gbà gbọ́, wà ní ìyà ìnípẹ̀kun. Ẹnikẹ́ni ló pé o bá àti ṣe burúkú jù, ìwọ gangan lọ́lọ́run ń fẹ́. Kò sẹ́ni tó burú jù tọ́lọ́run ò lè gbà. O bá àti pààyàn, o bá àti mu ẹ̀jẹ̀, ìbá àsadigunjalè ní ọ́. O bá àti wà nínú tó jù, ìwọ pé o ti gbà pé ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Fi fún kó máa sìn. Ohun tó dá mi lójú ni wípé ewu burúkú, ewu ọ̀run àpáàdì yẹn, o ti yí dànù kúrò lórí rẹ. Ọlọ́run ránṣẹ́ sí Jọa.
1: Ẹ mọ̀ gbọ́, ó ní ìyà ìpẹ̀kọ́.
0: Ẹ o ni tí ó bá gba nǹkan.
1: Ẹni tí kò bá mọ̀ gbọ́, yóò ṣùgbọ́n.
0: Ìyẹn ni pé ó bá ṣe ìfún nípa gbígba ọmọ gbọ́, gbígba Jésù gbọ́, ó ní ìyè àìnípẹ̀kun. Ó tún wá sọ gbọ́, ẹ bá mi tó bẹ̀yà.
1: Ẹni tí kò bá sì gba ọmọ gbọ́.
0: Ẹni tí ò bá wá gba ọmọ gbọ́, tí ó ẹni tó kọ̀, ẹni tó kọ̀ láti ṣe ìfẹ́ Ọlọ́run. Bíbélì sọ pé ọ̀rọ̀ Ọlọ́run nìyẹn o. Ó ní kò ní rí ìyè. Kí wá ò ń jiyàn? Kí ni tiẹ̀ tó ń jiyàn, tó ń sọ pé Ọlọ́run ò bímọ, ànábì Jésù, wòlíì kan ní Jésù. Ìfẹ́ Ọlọ́run, ntí Ọlọ́run fẹ́ láti ṣe, ntí fún ìran ènìyàn nìyẹn. Ká má ba ṣègbé. Tó o bá gbàgbọ́, wà níyà ìnípẹ̀kun. Tó o bá dẹ̀ gbàgbọ́, kí ló ní ó ṣẹlẹ̀ sí ẹni tí ò gbàgbọ́?
1: Ìbínú
0: Ọlọ́run bẹ lórí rẹ̀. Ṣé o wá lórí tó o fi lè gba ìbínú Ọlọ́run? Ṣo lórí tó o lè fi gba ìbínú Ọlọ́run tó o bá kọ̀ láti ṣe ìfẹ́ rẹ̀ nípa gbígba Jésù lolúwa tolùgbàlà rẹ? Torí náà, má kọ̀ láti ṣe ìfẹ́ Ọlọ́run yìí kó o má ba wà nínú ewu ikú ayérayé. Gba Jésù ni olúwa tolùgbàlà rẹ, kó o mú ìfẹ́ Ọlọ́run ṣẹ, kó o lè bà ní ìyà ìnípẹ̀kun. Lórúkọ Jésù, bí a ti gbọ́ ọ̀rọ̀ yìí, mo gbàdúà lórúkọ Jésù yóò yè wá. Ibí ni a parí àkórí ẹ̀kọ́ wa yẹn sí ìfẹ́ Ọlọ́run, the will of God. Ìfẹ́ Ọlọ́run, the will of God. Lórúkọ Jésù, mo ní ọ̀rọ̀ Ọlọ́run yìí yóò yè wá. Etí ìgbọ́ àti àyà ìgbàsí Ọlọ́run yóò fi fún wa. Gbogbo ọkàn tí ò tí ní ìbápàdé pẹ̀lú Kristi, bí ẹ ṣe ń gbọ́ ẹ̀mí Jésù yóò ba ọkàn yín pàdé. Yóò ṣiṣẹ́ ìgbàlà ọkàn yín ní àṣeparí. Gbogbo àwọn tó sì wà nínú Kristi, èṣù ò ní yọ yín sọnù. Àtèmi àtẹ̀yìn lórúkọ Jésù, èṣù ò ní yọ wá sọnù. A ó délé sinmi. Ìgbóni forúkọ Olúwa. Orúkọ Jésù. Ọlọ́run agbé ọgá o fún àṣeyọrí àkórí yìí tí a ti ń bábọ̀ láti bí ọ̀sẹ̀ mélòó. Ìfẹ́ Ọlọ́run, the will of God. Àdúpẹ́ wípé ìwọ Ọlọ́run ti fi jèrè ọkàn lọ́pọ̀lọpọ̀ sínú ìjọba rẹ. Àyàn o bàbá, lórúkọ Jésù gba ọpẹ́ wa. Ẹ̀gbọ́n, mo bèrè fún agbára èyí tá fi ṣe ìfẹ́ rẹ̀ títí dópin ẹ̀mí wa, lórúkọ Jésù, Olúwa yọ̀ǹda rẹ̀ fún wa. Gbogbo ọkàn tó wà nínú ìpòrúru, ẹgbọ́rò Olúwa, lórúkọ Jésù, lónìí òpin dé bá. Ìpòrúru, gbogbo tó bí ìpòrúru nínú ayé, ìpòrúru ọkàn nínú ayé yín, lórúkọ Jésù, mo ní òpin dé bá.

0: lórúkọ Jésù ọ̀rọ̀ yín kó yanjú. Ọlọ́run kó wá ojútùú sí ọ̀rọ̀ yín. Gbogbo ìbànújẹ́ níbikíbi tí ẹnikẹ́ni tó ní ìbànújẹ́ ọkàn lórúkọ Jésù Ọlọ́run kó fayọ̀ rọ́pò rẹ̀. Níbi gbogbo nínú ilé gbogbo ètò dàbí pé ìdààmú wàhálà ẹkún wà níbẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí lórúkọ Jésù òpin dé bá ẹkún yẹn. Ọlọ́run kó fayọ̀ rọ́pò rẹ̀ nínú ilé gbogbo ayọ̀ Ọlọ́run yóò máa pọ̀ sí. Lórílẹ̀-èdè Nàìjíríà ayọ̀ Ọlọ́run yóò máa pọ̀ sí. Àánú àtòrí ọ̀fẹ́ èyí yóò fà wá jáde kúrò nínú ìjìyà Ọlọ́run lórílẹ̀-èdè yìí Ọlọ́run kó tulé wa lórí o. Gbogbo ọkàn tó ṣàìsàn ẹgba ìwòsàn yín. Gbogbo ọkàn tó wà nínú ìdààmú kan ẹgba ìfọ̀kànbalẹ̀. Gbogbo ọkàn tí ara ń ní ẹgba ìtura lórúkọ Jésù ó ti rí bẹ́ẹ̀. Gbogbo ni forúkọ Olúwa ní orúkọ Jésù Olúwa wá.
1: Àmì
0: àmì lórúkọ Jésù Kristi. Ẹ ṣe púpọ̀ tí ẹ gbọ́ ohun wa gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ wa àdúpẹ́. Àdúpẹ́ lórúkọ Jésù ọ̀rọ̀ náà lè lọ lásán nínú ayé wa. Bí ẹ bá ní ohunkóhun tí ẹ fẹ́ bá wa sọ tàbí tí ẹ fẹ́ béèrè nípa ọ̀rọ̀ Ọlọ́run ni o, ẹ pè wá sórí ago yìí. Ago tí ẹ máa ń pèsè tẹ́lẹ̀ náà ni 0803468-4303. Yóò dára fún wa, àlàáfíà ni fún yín.
2: Ó dá mi lójú pé ọ̀rọ̀ Ọlọ́run tẹ́ ẹ ti gbọ́ yìí yóò mú yín láradá láti inú ìjọ Kingdom of Christ Gospel Church. Fún ẹ̀bẹ̀ àbí àdúrà ẹ lè pe ajíhìnrere Vincent Sola Mohammed sí 0803-468-4303 ní orúkọ Jésù tí ẹ náà ní sòrò sí.
3: Ìjọ Kingdom of Christ Gospel Church ló ń pè ọ́ sí àwọn ìpàdé àdúrà àwọn gbogbo láti wá ní ìrírí gbígbàdúrà kó o sì bọ́ lọ́wọ́ ogun ọlọ́jọ́ pípẹ́. Sunday school wa bẹ̀rẹ̀ ní dédé aago 9-11 òwúrọ̀, aago 10-12 àbọ̀ ní ìsìn ọjọ́ ìsinmi ológun, aago 5-6 ìrọ̀lẹ́ ọjọ́ ajé Monday ní ìpàdé ẹ̀kọ́ bíbélì Bible study, gbogbo ọjọ́ Wednesday ní ìpàdé àdúrà àwọn obìnrin tó jẹ́wọ́ ìwà bí Ọlọ́run ní dédé aago 10 òwúrọ̀ sí aago 12. Every second Friday of the month ní ìsọ̀rù agbára ìmí mímọ́ kọ́ọ̀sì kẹta nínú oṣù ní òru àánú máa ń wáyé. Ìsọjí aṣẹ́gun máa ń wáyé ní gbogbo ọjọ́ Wednesday, Thursday àti Friday tó gbẹ̀yìn oṣù. Quarterly program wa ni a pe àkórí ẹ̀ ní Otoge Enough is Enough tó máa wáyé nínú oṣù kìíní, oṣù kẹrin, oṣù keje pẹ̀lú oṣù kẹwàá ọdọọdún tó jẹ́ òru mẹ́ta àti ọ̀sán mẹ́ta, gbogbo ẹ̀ pátápátá nínú gbọ̀ngàn ìjọ Kingdom of Christ Gospel Church tó wà ní Plot 5 Kingdom of Christ Street, Olúwàtẹ̀dù, Ejikẹ́yẹ, Dalegan off Ajia Road, Ibadan. Fún ẹ̀bì àdúrà ẹ pè sí 0803-468-4303 tàbí 0806-904-5031. Wá pàdé Jésù àkìrìsì.

ṣóyọlógo owó kéde tuntun lọ́nfàní èèyàn láti ṣègẹ̀rẹ̀ èèyàn lọ́sàn tò ní gangan láti kọ́ ní gbóhùnsáfẹ́fẹ́ diamond ni wọ́n ń papá bí ìkànnì tó dúró kòkòrò dúró kakaraka tí ò ga tán tẹ̀ ń bẹ lókè tẹ́jẹ́ tábìlì kíni wọ́n wí kíni wọ́n ń sọ lágbóore ìdárayá ìbí lójú lè gbójú lówó tó yàtọ̀ sí gèje nìyẹn o sẹ́ńlẹ̀ bí kọ́ ọmọ tó bá ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá ló lè dáṣà mú kíẹ̀kí ẹ nìyẹn tó o bá láyà tó o bá lọ gbé gẹ̀ẹ́sì sọ pé pọ̀ owó ti lọ nìyẹn sẹ́ńlẹ̀ bí kọ́ owó máa padà lápá ní gbòòrò ayé nìyẹn o. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ ọgbà tí agogo mẹ́ta bá ti lè roke eré gbogbo tó ń tẹ̀sẹ̀ tìrìntìrìn owó dápá bí nìyẹn simply because ewé sport ti máa wọn gbogbo sábẹ̀ wọ́n máa láǹfààní láti kalẹ̀ kàkàkà láì ga tán láti gbé yín débẹ̀ já yín bẹ̀tà òye yín ọmọ mi rí máa jẹ àfi pé pàṣọ rẹ̀ léwé ń jẹwé ẹ̀yin ọmọ mi máa rògúṣù ìgbọ́kú yín. Wọ́n ní kó lọ bó ṣe yẹ kó lọ simply because international break ń bẹ́ ń gbòòrò ayé mo lẹ̀ farabalẹ̀ tí ó bá fi di wo yóò ṣe ti ń bọ̀ international break yẹn owó tí máa tẹnubodò tẹnubẹ́pọ̀ àwọn ọmọ mi wọ́n tún láǹfààní láti máa gbà sọ̀lọ̀ ẹ̀yẹ́ ń gbòòrò ayé wọ́n tún láǹfààní láti tún máa ṣe sẹ̀mẹ́kọ́ nítorí pé wọ́n tún máa gbọ́ta wáyà ẹ̀yẹ́ ń gbòòrò ayé owó ṣe jẹ́ nìyẹn ẹ̀jẹ̀ ló kọ́ gbogbo àwọn àwọn ọmọ ọjọ́ mi àwọn sàbẹ̀ mi tí mọ́ gbogbo àwọn tí ń bẹ lọ́bẹ̀ monitoring spirit tàájọ́ máa mẹ́tò tò ní wa tó gẹ́dẹ́ máa fi dùn tí gbogbo máa fi pín sí i. Òwe yẹ mo rí ẹlápá ibẹ̀ yẹn àbíọ́dọ̀ akíwùmí àgbà firi yọ̀yọ̀ àgbà tí ò bá wo jẹ́ àjọ mẹ́tò ìwani ní gbogbo ọjọ́ sátidé tí mọ́tàrí bí bàbá àbejì dẹ́rẹ́bà ti a pilot ti a ti ń gbé wàá fò ẹ̀yẹ́ gbogbo ọjọ́ sátidé ẹ̀ tóntóntón pípọ̀ pípọ̀ gbogbo àwọn tí ń bẹ nínú ilé ìgbóhùnsáfẹ́fẹ́ yìí ẹ̀yẹ́ lọ́sàn-án tòní taiwo adéyẹmí àwọn ti di blues mo ti rí ẹlẹ́pà abẹ̀yẹmí ìgbọ́kú ẹ̀ ó yẹ gbọ́ mi dáadáa ẹ̀ jí ní àti mi ó gángan ló láǹfààní láti di lẹ́mú lọ́sàn-án tòní nìyẹn ẹ̀ jí ní àtúnbí ọ̀dúnjì tẹ́bí láǹfààní láti rí mi gbọ́ rí mi wò káàkiri tìbútù róòlì àgbáláyé ní ìgbọ́kú ẹ̀ máa jẹ́ ọlọ́kùn sáwẹ̀ ọmọ nìkẹ́ babátúndé ọmọ pupa bíi táyà ọkọ̀ òun gángan la kéde ètò mi ẹ̀yàn lọ́sàn-án tòní òye mo rí ẹlápá ibẹ̀ yẹn ṣe yẹn ní dúókòrè ọmọ ọlọ́jọ́ òbí àná nìyẹn happy birthday to you in advance àbí ìnárí ẹ̀sọ́jẹ́ nítorí pé lánàá òun gángan lọ́jọ́ òbí tiẹ̀ òye ọdún ọdún kan ìgbọ́dún ọdún kan ni máa jẹ ọlọ́kùn sáwẹ̀ máa jẹ tinú ẹyin káwọn ọ̀tẹ́ kan máa jẹ tẹ̀yẹ́ ni nílẹ̀ nígbà.

ẹ má gbàgbé gbòó gbẹyìn olólùfẹ tí a tẹ ẹ bá fẹ ká gbé ètò ṣóyọ lógo wá sọdọ yín àti ń pa láti àtòlọjọ tó ti pẹ àti ń fọn rere rẹ wípé bàbá ṣe ń ṣe lọdọ tí yín àwọn èèyàn ni ó máa gbọ káàkiri tùbútù róòlì àgbálá ayé pátápátá porongodo ẹyìn ti pè wá lẹyìn ètò 081-3429-3424 ìyẹn lẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ tẹ́lẹ̀ fi pè wá lẹ́yìn ètò àgbódidi yàrá ìgbóhùnsáfẹ́ ìkànnì tí alápàbí a máa lọ gbé káyán mọ́lé òwe yábàmí àdúrọ̀sẹ́ẹ̀kẹ́ gbàrẹ̀ rẹ̀ abdulaziz mo ti rí alápàbẹ̀yìn àwọn ti di gunners nìyẹn alayé ti darapọ̀ mọ́ mi lójòpó tiktok tó yẹ mójòpó facebook máa jẹ́ ọlọ́kùn sáwẹ̀ victor yọkẹ́rẹ́ sọmọ yín ó kẹ̀dẹ̀ ṣe nkankan lọ́jọ́ tàná ẹ farabalẹ̀ mo máa gbé yín débẹ̀ ìyẹn tó bá di létà ó dẹ pápápá ẹjẹ́ mu látinú ipa gbọ́bọ́lù tẹ̀yìn bá simply because ìròyìn kan tó jábalẹ̀ ajá balẹ̀ bí ẹmu kọ́lọ́kọ́ kí n láǹfààní láti gbé yín débẹ̀ ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ olùkọ́ni ipa gbọ́bọ́lù tẹ̀yìn bá ẹ̀yìn òkè ṣukú ẹ̀jẹ̀ alayé ti kọ̀wé bí jálẹ̀ o ó lẹ́gbọ́ mo dúpẹ́ pé òkun ibi àtijọ́ ń bọ̀ ibi àjọdé ó lámọdé bọ̀ ṣùgbọ́n ibi àjọ ń lọ lèmi ò lè tẹ̀lé eyín lọ́mọ́ o ó ní zodiac bọ̀ mo ti dúró wankẹ́ lẹ́pàá bíi tá a dé yìí o ó ti kọ̀wé fi tẹ́lẹ̀ ó tilẹ̀ jẹ́ wípé ipa gbọ́bọ́lù tẹ̀yìn bá àwọn ò tí fi official statement léde ẹ̀yẹ lórí ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n ìròyìn ti tó mi lọ́wọ́ mo dẹ̀ gbé sómẹ́yìn tèmi lóní fẹ́rẹ́ńjógí ó yẹ mo ti gbé bọ́dì kúrò lápá bẹ̀ mo kàwé sápá iwájú nítorí pé mi gbọ́dọ̀ sùlé ó dínú ipa gbọ́bọ́lù casino united sọ́gbọ́tà wàyè àjọ tí ń ṣe kò kárí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà káàkiri tùbútù róòlì àgbálá ayé èyàn àjọ fifa wọn ti bẹrẹ sí ní dúkokò èyàn mọ ipa gbọ́bọ́lù ti casino united o kí ló fa bíkọ́ọ̀sì kí ló fa diaba látàrí àìsanwó àìsàn àjẹlẹ owó oṣù elé tí wọn jẹ olùkọni wọn gbà kànà ìyẹn olùkọni wòrè olùkọni blues nìyẹn wọn pé casino united iye owó tó jẹ wípé wọn jẹ olùkọni ó jẹ ₦2,000,000 ìyẹn ₦28,000,000 ó ní wọn jẹ olùkọni yẹn ìyẹn lákò tó fi ṣeṣẹ pẹlú ikọ agbábọọlù ti casino united wọ́n ní láti ìgbà yẹn wọ́n àti ìsanwó yìí ọ̀rọ̀ yẹn ti wá dé.

0: bẹ̀rù labọ̀ mọ̀ ẹ má ṣègbè lẹ́yìn ikọ̀ agbábọ́ọ̀lù kankan bó bá ṣe tán ó gangan ni kẹ́ láǹfààní láti fọ fèrè o lórí àti lè mú pé kí ìdíje league agbọ̀kútẹ́ lẹ wá nàìjíríà ó di gírè ó délé tí wọ́n wárí fún káàkiri tùbútùrù ilé àgbáláyé pátápátá porogodo gẹ́gẹ́ bí ìgbìmọ̀ tí ń bójútó àwọn rẹ́fìrì nínú àjọ nfl bí wọ́n ṣe fọ̀rọ̀ yẹn léde ó gangan lèmi ń jẹyìn tèmi lónìí fẹrẹ jógí o wọn lẹ wá fẹ gbọ o ẹ gbọ dáadáa ó gbóyin àwọn oyin ní kọọkan ìjèjì nítorí pa mọnítọ yín bó ti ń lọ èyẹ ń gbòòrò ayé bó ṣe jẹ nìyẹn kò bẹjọ dé ó yẹ mo ti fi yẹn lẹ mú kàwé sápá iwájú nítorí pé mi gbọdọ sùlẹ ẹyìn tèmi ẹ tí mọ mi mọ ṣe mi wí pé pọn mi létí mọ yẹ mi sí ọmọ ìyá làwọn méjèèjì èyẹn lọdọ tèmi bó bá ṣe pọn mi lé èmi kẹdẹ máa yẹ sí lọwọ kẹlàgà sí kalẹ sẹmbílì bì kọ bó bá ṣe ń darapọ mọ mi lójú òpá ayélujára yẹn bó bá ṣe ń bá ń bo kó lọ fà ń gbòòrò ayé tàbí tó ń dọbu táàpù yẹn tó fi mú kọ́mẹ̀ǹtì ẹlẹ̀ ọmọ ìyá mi mo máa gbé ẹdẹ́bẹ̀ẹ́ nù ayé nítorí pé kò gbọ́dọ̀ dúró wo ó jẹ́ jẹ́ nìyẹn ó yẹ darapọ̀ máwọn olóríra àwọn alálùbáríkà èlé tí wọ́n ganu sí lójú òpó ayélujára gbogbo lójú òpó facebook tí mo ti tọ̀k yẹn ay sport update ay sport update lójú òpó títọ̀k àti ojú òpó facebook àwọn èèyàn ti dúró sápá bẹ̀ yusuf ol abraham mo ti rí alápá bẹ̀ yẹn md adeniran èèyàn láti orílẹ̀-èdè libya alaye ti gbórí wọlé àwọn ti chelsea balabulu olómi aró ní ìgbọ́kú ẹ̀ o ó dúró orí lápá bẹ̀ yẹn ó dẹ́gbẹ́ pàpà ẹ mọ̀ pé ìfagagbága ọlọ́rẹ̀sọ̀rẹ̀ yóò kẹ̀dẹ̀ wáyé láàrin ikọ̀ agbábọ́ọ̀lù super eagles ilé wa àti ikọ̀ agbọ̀ òkúta tó rílẹ̀dẹ̀ russia èyẹn tó bá dọjọ́ ṣẹ́gun ikọ̀ agbábọ́ọ̀lù super eagles ilé wa wọ́n ti tẹ́kọ̀ létí èyẹn látàyà àjẹta èyẹn lọ sórílẹ̀dẹ̀ russia níbi tí ìfẹsẹ̀wọnsẹ̀ alágbára yẹn tí ó kẹ̀dẹ̀ ti wáyé lọ́wọ́ tá a wáyé wọ́n ti bẹ̀rẹ̀ ìgbáradì ní kọ̀ọ̀kan ìjèjì wípé ẹ̀gbọ́ àgbọ́dọ̀ dúró wò nítorí pé bí ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀dẹ̀ russia tí wọ́n bá pé wá wọn ní pé padà a máa gbé kinní yẹn sí wọn a kẹ̀dẹ̀ máa là mọ́ wọn lórí lọ́wọ́ kẹlàgà sí kalẹ̀ nìyẹn ọgbà bẹ́ẹ̀ ẹnìkan tó jẹ́ òṣìṣẹ́ nínú ikọ̀ agbábọ́ọ̀lù super eagles ilé wa ó ti jẹ́ kó di mímọ̀ ó ní ṣe rí pápá àṣeré tá a fẹ́ lọ lò ó ní kó má tọ̀yìn ẹ̀yìn ọmọ nàìjíríà ó ní pápá àṣeré yẹn ó ló tún wọ̀ sí ti ju ti guinea bissau lọ ó nítorí pé ṣe rí tá a bá ń sọ̀ nípa íńtánẹ́ẹ̀tì ó ní sọ pé pọ̀ ọ́ kò sí ń bẹ̀ rárá bó tilẹ̀ wò ó kéré ọmọ ó lọ́pọ̀lọpọ̀ ìpèníjà ó ní bẹ ní pápá àṣeré yìí ó ẹ rántí wípé ìfẹsẹ̀wọnsẹ̀ elé tó jẹ́ wípé agbá dákó ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè guinea bissau nílùú bissau èyẹ lọ́jọ́ òní àwọn agbábọ́ọ̀lù wa wọ́n ń sọ àríwísí wọ́n dẹ̀ ń kọ̀pléè ní kọ̀ọ̀kan ìjèjì èyẹ lórí bó ṣe já wípé pápá àṣeré elé tí wọ́n ti gbá bọ́ọ̀lù yẹn wọ́n ní kò ṣe dáadáa tó ẹni tó wá jẹ́ ìkan lára àwọn ọ̀fíṣíà ìyẹn ikọ̀ agbábọ́ọ̀lù super eagles tó ní kán fowókan pò ń láṣìírí ó ti wá jẹ́ kó di mímọ́ ó ní jẹ́ bí ti guinea bissau lẹ ti rí lọ́jọ́ òní ó ní ṣe eré lè ta ti fẹ́ lọ gbá lọ́jọ́ ṣẹ́gun yìí ó ní yẹn àgbà bóyá kí n sáré gbàgbà wọlé láti bẹ̀ yẹn agba ẹ bá káwọn ará ilé náà.
1: mo kà pé àkó òpin ọ̀sẹ̀ abiodun akeru lorúkọ tẹ̀mí.
0: ẹ ṣeun lóòótọ́ ìfẹsẹ̀wọnsẹ̀ kò mẹsẹ̀ yọ fún ife ẹ̀yẹ àgbáyé fún ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ àti àgbà pẹ̀lú guinea bissau a rí pé lẹ́yìn ọ̀rẹ́ yẹn à ń gbọ́ pé pápá àṣeré tán ti gbá pẹ̀lú guinea bissau tán ti fún wa lẹ́gbàá.
1: ọmọ òwe ọmọ pass yẹn ló handwriting. Se handwriting ọmọ wo nàbí téèyàn bá kọlẹ̀ ẹ wà wá wí kan lára ọ̀bọ̀ oríkọ̀ tó fi rànmọ́ ni.
0: ìkan lára àwọn ọ̀fíṣà super eagles báyìí ti wá jẹ́ kó di mímọ̀ ó ní pápá àṣeré tán ti fẹ́ lọ gba ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ tí wọ́n gbà á lọ́jọ́ ìṣẹ́gun olóòótọ́ burú jáì
1: ju ti yẹn lọ
0: káwá máa wo kí ni yóò ṣẹlẹ̀.
1: Tomasi ẹ̀nà wá fún yòó nìyẹn lásán ẹ fún àṣẹ lásán lẹ́yìn torí ìyẹn ìṣe competitive match kankan. Ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ ni.
0: Ṣùgbọ́n ẹ mọ ibi tí mò ń lọ lórí ọ̀rọ̀ yìí gangan o ní pé russia ọjọ́ ọ̀nà ti gba competitive
1: kódà wọn gba competitive match kankan torí pàápàá pé ogun àwọn àti ukraine yẹn nípa ara tó tàwọn tó mọ̀ tán fi ní kí abrahamu fi ta chelsea náà nù ìdẹ́yẹsí ti wà sí orílẹ̀-èdè russia láti gbà yẹn so any penalty gba yen na awon lede kankan bi to ba se bayi na na ma ba gba awon lede europe won ti deye si won ati conference league o ati uefa nations
0: o ko wan be pe ta ba fe ki super eagles ko se dada pe kin se russia lo ye ka lo ma gba
1: awon kan gba russia won ni point tori pe
0: ati ba russia gba lai pe na
1: e be n ta dada ko yi se kene la ba ja ko ta ko ji odo ka bodo meji lo party ju ba yen ta ba gba ita gba last so e ri awon to so be na won ri so tori pe won ni to ba sumo ni na o le yen jarun palu na lowo lo akoko dubai la ngba pa gba akoko dubai tan iye ile adulawo la lo a lo fe ya gbaye a lo fe ye ile euro to ra se gba yin so mi ro pe awon to doju sun wa nisin ni pe ta ba se kunjo fun awon to ye pe country won gba competitive match le ka ba gba lowo lowo bayi ta ba le ba won gba ni europe ka ba won gba ni america or awon
0: country ada won country kan to ye pe won gba
1: yo lo lo lo bayi eh ta le ba gba
0: ta le ba gba
1: eh lo lo bayi kan to wa ni asia go gba ro gba ni tin lowo bayi if awon to wa ni common ball na ati so awon yen a le ba won gba but russia yen lo to awon ayeka go le take care serious sugbon o si o si sanju ka ma gba kan lo
0: ka ma gba kan
1: eh to pe week yi africa
0: awon mo to si fe lo gba na ke nse awon agbabolu to
1: to e ri pe won take serious
0: simon nikan lo lo fe je sinoma so le si yan lecho
1: sinoma
0: sinoma na
1: eh ko bi ti ma ga pe si bo ti mi ke yan lecho ni wa ma de gba gini bisa te ba kini gba te pe te ba ma ga ka pa te pe to lo se te wa ran ti e sugbon o fi pe o pe tenan o no to increase cap for nigeria sugbon mi o fe gbo to all of the brother about winning sin so ja ba na won fe gba ba wi pe tori pe video dani o araja le yin wa o
0: o kede papapa e je bi yen le kikun ma lo sile okere lowo kalaga sikale lana eyin ti di gona tabo tabo alaji wa ijadejuma e mo le gbogbo gona si to kari ile to kari oko e gbo ko e ba mi ba re Akinde gbegbon obomo ti se ni gomo ni ba mi lanfani lati duro si to ti nchaye re ngboro aye niyan ma jo lo ku sawe Victor Yokeres ah o fi o foro ranse si Mikel Arteta lanu
1: ebi o ti roro so olodun ti roro so
0: en tori pe Victor Yokeres
1: o tun mi awon lana
0: o mi awon lana o di agba bodu akoko ninu idije UEFA Nations League to ye pe yo ba ifesewonse mefa ti o si mi awon ko ti si agbabodu kokon to se re 6 consecutive games o de score
1: bolu zakata
0: so o fi o ko ro ranche si ni pe alaye wa iwo lo
1: mo bo yo ko se lo mi suni yato sasna kankan na ko
0: Graham Potter to je oluko ni Sweden
1: alugo jesse Chesa ni won lori silisi awon na ni butter awon na ni fine boy ke loruko ni on ti fine boy to ko nbe yi orisirisi o sa wa
0: now
1: rosenio
0: okay chesse
1: no mo so awon na ni rosenio awon na ni butter awon na ni lampard awon na ni gbogbo won
0: se Mikel Arteta ni o mo yokres iloni to fi je wi pe Mikel Arteta yo fi atamata sele yo lo gbe Kai Havertz
1: ki n se striker ki n Kai Havertz si ko sa atamata si
0: ki n se o ki n se striker
1: o deliver for Arsenal
0: ki n se striker
1: because now big games Havertz n deliver for Arsenal se ri ekwelekwele gbelegba to ko je nikan lo ko se lomi loju temi ateta ko ri Yokeres keke bi en to le mo lo ahead of Kai Havertz now o to wa ku si ni se ni pe Havertz lo njuri yi Yokeres o gba dua pe ko mo tete dede ko break ta to ba n play ko proof for the town wrong
0: ko mi
1: awon he ko ma lawon na ko ko mo like ni on ko like laye Alan Crespo ni Chelsea bo se lohun da to o lo dogba head so o ka look cross ko le muda ko ni preference ti so bo don so yen Arsenal le fi gbe Sweden
0: e ko tu e soro emi mo ni po
1: o le be ni
0: ba
1: le definite
0: pe coach ka le gan woju yi pe ki lo che
1: so other striker ni Europe lo lo bayi ni so wa ku so wa teta pa ko ba o ba suit pattern ti ni o lo pa suit na yo do convent ni koda baba do se ti wa ni lo ko ni lo lo kan je si sugbon ateta won lo mo tin se won wa patata na wa se win lowo a lo pe to se oda mo ba gbe se yiwo nisin lati mo ni pe oniyan le
0: o yiwo kan to lo le sin
1: ibo se mo second
0: brighton
1: and those were located there am be awon lo relegation
0: okay
1: so o ti pi arsenal lo lowo
0: o de pa pa lati be ere gbogbo to tese tirin

0: àwọn Yorùbá máa ń pè nǹkan kan ní ọ̀làjú, Yorùbá ní civilization. Lómi ayé dẹ́sẹ̀ democracy, ọ̀làjú ní kíní kan, ó ṣe kíní kan. Ẹ̀dẹ̀ wá sọ̀rọ̀ kó tó di pé tó fi pọ̀npọ̀n náà yọ ti ń ṣẹlẹ̀ láàrin àwọn afọbajẹ, láàrin àwọn ìdílé ọba, àbí ọba, àbí ìjọba gangan. Wípé ó ti pẹ́ táwọn kan ti ní ọ̀rọ̀ sínú tán ráyè àti sọ. Ṣùgbọ́n nígbà tí nǹkan kan tó jẹmọ́ bíi democracy bíi ìjọba wara wa yìí, kí wá ni nǹkan tó tún? Ṣé kì í ṣe pé káwá kúkú sọ pé òun gangan ló wá da gbogbo wàhálà ilẹ̀?
1: Yes, òun ni òun kọ́.
0: Òun ni òun kọ́. Ẹ ṣá wo.
1: Torí pé bí ìgbà tí ọmọ ló ní nǹkan sọ, ta ló mú nǹkan tó wà ń bì? Wọ́n mọ̀ pé ìwà ọmọ ẹ̀ ni. Tó bá lóun fẹ́ sọ̀rọ̀, ẹni rárá. Àwọn ìyá wa láyé ọjọ́ wọn á mú wọ yàrá, wọn á kó ẹgbà bò. Wọn láwọn ti mọ̀ pé òun ni, kò sí èèyàn mìíràn tí ó ṣe. Èyí tá a wá ń pè ní denial of fair hearing. Wọ́n gbọ́ tẹnu ẹ̀. So ìgbà tó dàbẹ́ ni pé peace wà ní agbọ̀n ti ọba jíjẹ. Àwọn òyìnbó tẹ àwọn kan mọ́lẹ̀ ni. Bí ò bá sí pé time ń bá sọ nǹkan tó ṣẹlẹ̀ ní ìlú kan ní Kogi, mi ò fẹ́ porúkọ ẹ ni.
0: Ẹ ṣeun, ẹ ṣeun.
1: Àwọn ọ̀nà òyìnbó díò nígbà tó fẹ́ jẹ ọba. Ìdílé tán ti ń jọba. Ṣé mo pé àwọn ògbóyìnbó, òyìnbó náà kò gbọ́ Yorùbá. So ó máa ní interpreter. Tẹ́ bá wo fíìmù Iche Okulaye Ọjọ́hun.
0: Ogbùfọ̀
1: gbúdọ̀ wà láàrin. Ogbùfọ̀ máa wà lẹ́ẹ̀rin wọn. So ogbùfọ̀ yìí òun ló fẹ́ important jù. Torí pé nǹkan tó bá ti sọ pé òyìnbó sọ náà ni
0: abẹ́gẹ́. Bẹ́ẹ̀ ni o.
1: So wọ́n máa wojú ẹ̀ ni. Òyìnbó ọ̀gá kò gbọ́ lọ dáadáa o. So wọ́n wá fẹ́ jẹ ọba nílùú yẹn. Àwọn kan wá lọ bẹ ògbùfọ̀ yẹn pé jọ àwọn làwọn fẹ́ jẹ́. Ìdílé tá ti ń jẹ́ yẹn kó ran àwọn lọ́wọ́. Ó wá lóun ti mọ nǹkan tó òun ṣe pé tí òyìnbó bá ti dé kásá máa wò ó mọ nǹkan tó òun ṣe. Ìgbà tó òyìnbó dé tán sọ̀rọ̀. Ìdílé tá ti ń jọba yẹn tí ẹni tán mú láti bẹ̀ tó jókòó tó ń sọ̀rọ̀ tó ń ṣe kinní. Ògbùfọ̀ bá ní ó bá òyìnbó díò sọ̀rọ̀. Ìyẹn bá ní òyìnbó díò ní kó bọ aṣọ ẹ̀ pé ó ní kúrú náà lára pé wọn àdẹ̀lẹ̀ fẹ́ tó bá ní kúrú náà lára.
0: Jọba.
1: Jọba. Ìyẹn bá ní kí ló ṣubú tẹyún tẹ̀hún.
0: Ó sọ pé èyìnbó ló sọ bẹ́ẹ̀.
1: Lẹ́yìnbó ló sọ bẹ́ẹ̀ pé bó ṣe jókòó yẹ pé àwọn èèyàn sọ pé ó ní kúrú náà lára pé wọn àlè fẹ́ni tó bá. Sọ̀rọ̀ pé láyé ọjọ́ ìwádìí tó bá ń fowó sí kọ́ nǹkan wọn lè fi jọba. Pé ó ní kúrú náà pé kò lẹ́tọ̀ọ́ pé ó ní kí ló ṣubú tẹ̀hún. Òun tóun tóun àwọn ọmọ ìsìn wa ní tó gallant tóun ń ṣìgbọ́nlẹ̀ tóun ṣe gbogbo ẹ̀. Kúrú náà kẹ̀ ló bá bọ́ aṣọ ẹ̀ ló bá bọ́ sọ pé ló bá kẹ̀yìn sóyìnbó ó kọ ikùn sóyìnbó. Òyìnbó bá ń béèrè lọ́wọ́ ògbùfọ̀ kí ló ṣẹlẹ̀. Òyìnbó yóò rí ẹ̀ tí.
0: Ẹni tó ní gángan gan àlè fi jọba.
1: Ọgbọ́n ọ̀sẹ̀ tó ti ní gẹ́gẹ́ ọ̀gbọ́n ni. Ó ti yẹ́ tún ní ṣé kò rí dáadáa ni. Ṣé kí ní kẹ́kẹ́ nìkan òyìnbó bá porí pé bá ti wá fi ìdílé kejì tí wọn lẹ́tọ̀ọ́ sí ọba. Ìlú kan ni mò ń sọ o. Kínní jáde inú kínní wọn ni òkè. Mi ò sọ sórí o. Ìlú ńlá ni oní Kogi. Wọ́n sì wá fi àdúgbò tí ò lẹ́tọ̀ọ́ àti fọba jẹ náà bá mú
0: náà
1: bá yan ọba ńbẹ. Ògbùfọ̀ ẹ náà ló sọ pé eléyìí ló ń pé eléyìí dá àwọn wá wò ó. Wọ́n ń dọ̀sẹ̀. Yíyàn tán yẹn nìyẹn. Títí títí tó fi jọba tó fi kú sórí oyè àwọn tó ṣe pé ìdílé wọn náà ti ń jọba wọn ń gbé ni. Kò sí nǹkan tán rí ṣe.
0: Kò sọ̀rọ̀ o.
1: Ṣé rí irú kíní yẹn tó ti ń bọ̀? Òun náà ló bó ṣe wọ democracy wa. Bá a ṣe ń yan àwọn olórí una ni gbogbo e wo ba se yan oba laye ode isin se mo pe INEC on lo sakoso bi won se yan governor to wa yan won elective representative
0: and government officials
1: yes afo ba je na lo da bi INEC lati yan oba system ti won lo tayen ni agban ti oselu won ni eyan ti be e sa lo lo win ni ka ma gbe lo si court ka ma lo fa ni court be na na ti ni yi appointment procedure won ti ma yi fun eni ti o leto si won wa fe en to leto si sile
0: iyen lati owo awon afobaje
1: lati owo awon afobaje lati owo awon afobaje iye lo ma nfa eni to leto si ye awa lo si court
0: okay
1: a lo ma challenge eni tan fi je iru ele ngbo ti tan lo sele ni oyo tan wa ni court nisin se get him by ati ogbomoso awon na bu won se tun kuro ni court ni opolopo bo te nka kiri kakiri niyan ki de lo fa awon governors yi wa oba ti di public officer o ti di osise ijoba
0: so wa ye ko ri be ni
1: oba ti di eni to joko sori apere ti governor a pe pe o n fe ri a ma sabo ya
0: ta ko laafin oba ko laafin
1: be ni a ma sabo ya a wa discover pe to ba de he is governor lo fe ri commissioner for local government chieftaincy affairs and rural development commissioner lo n pe oba so n sabo eyi to tun wa buru ni be awon oba oba to n gbo nisin a ma mu nkan ti mo n so yi awon ga ma mi ri pe eyi to tun wa buru ju ni be o le se pe clerk ni ministry ye then si oba tan pe lati oba alade tan pe lati ori apere imiran boya 70 kilometer pe won na fe ri pe
0: kilo de
1: se n gbo mi bayi
0: kilo de
1: now won ti wa so awon oloselu won ti wa so oba the weapon of attainment of victory at the poll. Pe irin se ta won le lo lati jawo olubori ni eto idibo be ni wa ma send owo si oba pe ilu e o ko gbodo de o won lo mo bi o se se o so tan ba fe yan oba mo se case opolopo case yen olopade o je ko ye mi dada tan ba fe yan oba ni ilu awon politician to wa ni ilu yen la ma so fun governor pe any buy lo se ta won any tele fe mu di ni the other kini yen tan koruko e bo ko ni se ta won o ki governor mo ka ti o se ko je ko se pe en to se ta won yen ni won mu sori oye moye won ti wa awon oloselu ti wa n treat oba be ni pe is be ni pe eni to n sise ni party kini to gbodo sise talk kini won
0: bo se ni ibo ni agbara oba wa no ba ba lori ohun gbogbo ni ibo lagbara oba wa ta ba to ba n lo bayi ohun na lawon eyan na n wo wi pe ta ba ni ka wo ti eto isejoba awon ara wa na ni won oko gbogbo re le awon ara ilu won gbudo ni awon kan mo ti e na awon kan gbudo ni eyan kan ti won fara ti pe to ba digba soro to ba ti wa dabi pe ijoba gan won fe fo wa je o ni awon kan ta si le ran to je pe ti awon eleyi ba soro npa ti wa ijoba ba n lo bayi yo ya bayi nitori pe kini oba ti soro oba lara ilu ri gẹgẹ bi awon to le gboran won dun si ijoba sagbara oba ti wa lo ni
1: laye ojo mu laye ojo ni gbogbo ten so olotu laye ojo mu mo se case okunrin kan oba kan ni Ekiti state abaye oba yeti dologbe nisin oba to jale jako ti won mo to ma se international business o so fun mi pe se Singapore ko ni nigba kan pe won ni there's something kind of kini to ravage awon kini won nibe eranko won oba yi na gbe contract e fun pe awon opolo ma nje kini to ravage awon eranko won or ko awon opolo lati Nigeria won preserve won titi ti won fi de Singapore igba to de be lo ko won fun government to gbowo tan wa reactivate wa reactivate won tan wa da won sile lati ma pa lati ma je awon kokoro ye
0: ni awon opolo to ko lati bi
1: lati
0: opolo wo balu lo Singapore
1: gba be iru oba ye ohun lo pada wa lati Eko alen ale avenue lo ni lesi nibe to wa joba ni ilu Ekiti mi o ni poruko e emi ni lawyer e
0: bo oba na ti wa jaba e
1: o ti wa jaba e
0: okay
1: igba ti oro si aburo lo ye ko joba abi egbon ohun la buro egbon e kan ba fa igba to doro court eni to je governor nigba ye governor ye wa life bayi ni Ekiti state ko supporti eni tan fi joba ti mo le international businessman
0: to jaburo
1: ben ko support e gba toro ye wa le on one occasion governor pase lati kini kan lo gbe oba ye ni Ado Ekiti kan ti male
0: oba
1: mi so pe mi o so nkan ti mo ni won so fun mi o client mi ni oba ye
0: oba lo te yin rin fun eyin na le le so
1: se ngbo mi bayi because nkan ti awon ba face lowo awon politician ko awon go le so sita awon oselu ti wo ba se njoba oselu ti wo ba se nlo oba oselu ti wo nkan ti oba gbodo so
0: abi ba le so pe bon se njoba gan se oselu gan ti wo
1: nkan to wa ninu oselu na ma gbe wo ti tan ti tan oba ni na awon merin tamo lati idile oloye eni ti o ni zero on lo wa lori oye leni ba tin soro eni ti afo baje kankan o ti e ti o nya on lo sakoso ilu ye leni igba to ba ye wa ni ilu o tuba ilu o tun ti se be ni ba fe ba ko eni ti olohun ba ni iyonu si lati wa lori oye on lo ma ba sise lori ilu e ti bi nkan te an se ro pe electronic again abi mi let it be let the election result be transmitted electronically awon kan lo ma wa ni de to ma te
0: sawon kan ni emi ro pe robot ni
1: bo se robot en yan kankan lo n fi nkan ti robot o se en yan kankan lo n gbe nkan si inu robot robot does not think only human beings think if I will not do anything on his own someone will interpret
0: ohun ti ba ti ifa ba so elomi si le yi nkan ti ifa ba so
1: kan to ba nkan ti fun yin ti o fi se mo owo ni
0: barista owo ke
1: owo ni owo ni
0: owo ti o jambo nkan kan yin
1: tan pe ni corruption corruption na ni corruption na ni corruption destroys and if the corruption bat in fester it will leave a bukaniani odo
0: kini nje bukaniani odo
1: sakusa oorun to se pe beni pe igba tan sanya ni kini bayi eyan o fe sugbon eyan o rogbon dasi o de npa nkan je Bẹ́ẹ̀ni corruption ṣe dé. Tẹ́ ẹ bá ti wo ẹgbẹ́ lọ wo ilé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn lọ́ba ẹ lọ wo wọn. Láyé ìsìn àwọn ará ìlú ò gba tiwọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ní ipò òṣèlú ẹ lọ wo wọn. Àwọn ará ìlú ò gba tiwọn. Bó ṣe rí ni.
0: Barista ẹ kú àtúntò ní látàrọ. Mo fẹ́ ni pé ṣé ká bá yín gbóhùn wá ní ṣé tútù ní àbí wò láfún yín bẹ̀. Torí ẹ ṣeun gidi gan ni àwọn àkókò tá a gbé lẹ̀ báyìí náà láwọ̀ pé ilé tún gùn a wàá tún ìwọ̀n láàfin ṣe ẹ̀yin máwọ̀ ẹ̀yin ṣáà jókòó tún ìwọ̀n láàfin ṣe ṣùgbọ́n ẹ jẹ́ ká kó gbogbo rẹ̀ báyìí ká tètè jẹ́ kó máa lòdò láti mọmi báyìí. Ẹ jẹ́ sọ wípé pẹ̀lú gbogbo bó ti wá rí báyìí a ti gbà pé nǹkan kan tiẹ̀ kò bára mu mọ́ báyìí a ti gbà. Ṣé àwa fọwọ́ lẹ́rọ ni àwa kúkú ni a máa wò bẹ́ẹ̀ báwo la ṣe lè ṣe tá a da nípasẹ̀ òfin. Ẹ má gbàgbé kí lòfin sọ lè
1: tó kí lòfin náà ni
0: tá a ṣe sí tí ó fi da nípasẹ̀ òfin.
1: Olóòtú wo bá ti ń béèrè pé kí la á ṣe nípa òṣèlú tiwantiwa tí orílẹ̀-èdè ó fi dá a.
0: A tún mú democracy ìmọ̀ náà
1: ni. Òfin náà ni mo ìrántí pé lánàá. Ayoku the former secretary to the commonwealth ó sọ̀rọ̀ pé òfin wa tá n pè ní constitution kò lè gbé wa délẹ̀ lérí pé àfi ká tún òfin tuntun ṣe. Ọbásanjọ́ tún gbà ní tóun máa sọ̀rọ̀ ó ní kí n máa sòfin ló burú ó ní àwa ara wa la burú. Ó ní ká lọ gbé òfin anyway òfin amẹ́ríkà kó fi ohun kó ṣe kìnnì ó ní tá a bá gbé kalẹ̀ ó ní ṣe bá àwọn èèyàn kan ló máa mú lò.
0: Fire on the mountain.
1: Ayako ni ó ní òfin ni ò da. Ọbásanjọ́ ní.
0: Àwọn èèyàn
1: tó ń lo òfin.
0: Gan náà da.
1: Àwọn ni ò da.
0: Tọ́ ìlú náà gan rèé.
1: Mo gbà pẹ̀lú àwọn méjèèjì.
0: Pẹ̀lú àwọn méjèèjì.
1: Bẹ́ẹ̀ni.
0: Ètò èèyàn kan ló yẹ kẹ́ ẹ mú tó fún ló yẹ kẹ́ ẹ yín mú. Bàyísà nìyí.
1: Èmi gbà pé òfin yẹn ọ̀pọ̀lọpọ̀ nǹkan níbẹ̀ ni ó da. Tí n bá ní kí n máa tú. Yín gbà wá
0: láti. Ẹ má tú báyìí. A ti wọ́jọ́ mi fún.
1: Ọjọ́ ìdí tí mo fi wá ni mo gbà fún àwọn méjèèjì. Èyí tá à ń pè ní Australia lénìí. Àwọn bàbá wọn. They are the condemned. Criminals. Àwọn tá ní kò yẹ kán máa gbélé rin àwọn ọmọ ènìyàn. Pé kán lọ pa wọn.
0: Bí àwọn ìbàjẹ́ ìgbani.
1: Ó ní àwọn bàbá àwọn Australia. Kí ló dé? Àwọn òyìnbó gẹ̀ẹ́sì wọn làwọn ò ní ètò táwọn máa fi pa wọn. Kán kó wọn sínú ship. Kán lọ já wọn sílẹ̀ bí ìgbà kan já yan rìn. Sí ìlú dáàsọ àti Australia jì sí kínní gan. Wọ́n gbé wọn bá ti débẹ̀ kán dà wọ́n síbẹ̀. Kán kúrò ń bẹ̀ àwọn ló máa ṣe máa kú àwọn ò tiẹ̀ pa wọ́n mọ́ ẹ lọ tí à lọ kó wọn síbẹ̀. Kò sófin kò sí kankan àwọn ló pera wọn. Wọ́n pe ọ̀dọ̀fin inú wọn àrò àti ọ̀dọ̀fin inú wọn láwọn tán ti ní kó lọ kú sí island ní ti kìíní. Àwọn ló wá tún gbogbo ẹ̀ sí lẹ́rìn ara wọn. Òun ni Australia tá a rí lénìí. So fọ́fàdà àwọn condemned criminals ni òfin kọ́ ló sọ wọ́n di bẹ́ẹ̀ àwọn ló pera wọn. Wọ́n ń pè ní ọmọ òtúnra rẹ̀ bí. Ẹjẹ́ àtúnra wa bí. So kìí sòfin.
0: Ilé fi tẹ̀lé àwọn méjèèjì.
1: Náà fi ṣe yẹn. But àwọn kan tún wà Amẹ́ríkà òfin làwọn lò nígbà tán kúrò ní ilẹ̀ Gẹ̀ẹ́sì. Ìjàgbẹ̀ngbara òfin làwọn lò wọ́n fi ń ṣàtọ́kùn gbogbo nǹkan tá n ṣe tó fi jọra wọn. Mo fi ní mo tẹ̀lé tàwọn méjèèjì.
0: Barista.
1: So ní ipa ti tàwọn ọba. Ní ipa ti tàwọn ọba.
0: Ibi tí n fẹ́ lọ náà ni pín ní ọ̀rọ̀ tẹ́ sọ fáwọn orí adé gbogbo báyìí.
1: Ẹni tó bá mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ló mọ̀ pé wọ́n yìí jọba nídìílé wọn. ohun owo mi o to ma de fi gongo fa pe pelu owo ti mo ni pelu mo se lowo to ti mo ni influence to yi governor re mi ni mo fe joba polo po nkan to nta Nigeria ro ni ipo to ba ni ai bowo fofin ki se fofin o si nbe ai bowo fofin mo ti ga mo ti go mo ti mo me ko ti mi o se to mo ti se kini elo mna ma si se la buja o joba si lu tori pe ibi to tin si se oga nla ni ti nkan to lohun wo to fifi David joba niyan ko bi yan kan se sangun to ta lo fe ri ni lu yi to mo ba si se ti lu a tu tun tun tun
0: ta tu ba ta tu
1: se o le se ni ti o lowo lohun fe fun gbete fun baba kan wa ni kwara yi o ti ku nisin he was a school teacher. Nigba tan fi joba. School teacher. O no fi joba. Sugba ohun gbogbo bi tan ti defy ohun lo da, gbogbo bi tan ti ohun na ni ah, tan ba fi ile ijoba. Ah, ilu ama roju ama raye o. Wa de ni development. Baba ye client mi ni o. Tin ba nsoro mu, tin nkan tin ba tin so. No kan fe ma poruko kini ni. Ni fe lodun ni bi ni. Won fi baba ye joba ni 1967. O ku ni bi 2016. No 2018. Won fi joba gege bi baale. Ti joba o ma. Won lo koko di any ti joba recognize fourth class won lo tun di third class
0: oba
1: won kan tun nine na ni le lori ilu kan won lo tun di second class kotoku o di first class
0: o mo tan lohun ba ti fowo si bayi
1: igba to bere loju awon kini ko ja mo kini school teacher primary school teacher
0: ko sowo
1: ko ni nkan kan but olohun lohun fe lo lori ilu yen ni asiko e won ni governor ni asiko e won ni dig ni asiko e won gbe local government headquarters si ilu e ni asiko e ko si nkan ti o fe si nibe tan tori pe olohun fe lo ilu de faramo won yi ofe pen ilu yen ni peace for about 50 years to fi wa lori oye se about 60 something years ti abuja le fi wa lori oye se oni ijebu oni mi peace won se ojude oba won se gbogbo e kini e wa won mo opolopo awon mo ijebu kankankankanka all over ara ti mo fe ba ti mo le ba awon to ba fe joba soro ni pe kan gba idile ti won ba ti wa ti won yin joba kan ma fi ola nini jeyo kan ma wa awon oselu mora sa gbe mi debe
0: tangi mi yen ajo lowo ni ajo wa ni school kan labo ni e se baba ko ni baje fun yin gan e seun gidi gan sa seun gidi gan mo ri pe igba ti mo so fun pe akile ni fun baba e tun se nfa lo jojo pe ni sa ta wa yi o ton lenu ni sugbon ku ni ku daada a tun ma ye awon oro mi na owo to je pe a le fi keko a si ti ma mo ipase ofin lori iru awon kan bayi na wo bi ta gbele lo bayi na a se ba fun gbogbo awon ori ade patapata tin gbo wa lori eto awon mi ton si ti wa ja na a mo pe alalele yi ko ni je o baje fa awon na lagbara olohun to awon ara ilu na o wa lowo wa na ipo ijoba ipo oba ati tawara alu e ti ri orisirisi bi to pin si bayi awa na o sese ti ni a ma se akitiyan tawa na lati le je ki gbogbo e ko le da na la se gberu eto ikale mo de dupe patagi gan tori baba a mo pa le fagun bayi sugbon e se gidi gan sa e se gan that is why strategy TOS MNI badiyan tajo seto loni well precious afolabi on lo ko ti

0: ṣáájú ẹgbọ́ àwọn kòkó tó wà nínú ìròyìn náà. Àwọn tó kó àwọn ọ̀dọ́ tó fẹ́ ṣe agùnbánirọ̀ nígbèkùn kéde owó ìtúsílẹ̀ tán fẹ́ gbà. Àjọ INEC ti jáwá kí wọ́wọ́ lórí ayédèrú ìtàkùn tó ní kan forúkọ sílẹ̀ fún ètò ìdìbò. Gómìnà Abdulrazak ti ìpínlẹ̀ Kwara ṣíṣọ lójú ìtanijí tó jẹ ìrìn afáralókun fún àjọ ti àwọn alukoro ní ìpínlẹ̀ Kwara. Ní ilẹ̀ òkèrè, ìjọba ilẹ̀ Guinea ti dáríji olórí olóṣèlú alátakò tó wà ní àhámọ́ Aliuba. Agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn fún ikọ̀ Birmingham City Osayi Samuel kò ní kópa tí ẹ̀yẹ bá wà kó pẹ̀lú ilẹ̀ Russia nínú ìdíje ọlọ́rẹ̀ sọ̀rẹ̀. Ẹkúrọ̀lẹ̀ akíwà pé a kò ìsinmi òpin ọ̀sẹ̀ ọ̀pọ̀ rẹ̀ láṣẹláyé. Ìròyìn àgbáyére láti Kànídà Mọ̀lẹ́tì 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara Taiwo Adéyẹmí lọ́rọ̀ yẹn. Ká sọ fún yín pé ẹlẹgbọ́ wa ní ojú ìtàkùn www.diamondfm.net. Ẹkúrọ̀lẹ̀ náà bọ̀ lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹkú ìkàlẹ̀.
1: Ta ni Mọ̀lá tí o ti gbé ilẹ̀ yẹn lọ dà sójú agbára?
2: Bàbá ta ni Mọ̀lá, ẹ ti gbàgbé pé ẹni ní kílẹ̀ ayé ó da, ó nìkan kọ́ ni yóò jèrè ẹ, bẹ́ẹ̀ sì ní ilé ayé ò dùn fẹ́nìkan ṣoṣo. Ẹ kúkú mọ̀ pé
3: ìjọba ò ní dáwọ́ dúró láti máa dẹ́kun dída ilẹ̀ sójú agbára tó ń fa ìṣẹ̀lẹ̀ omíyalé agbára ya ṣọ́ọ̀bù, ilẹ̀ rírì, ilé dídàwó àti àwọn ìjàm̀bá míì tó lè tètè sọ ní di aláìnílé lórí. Ẹ sì mọ̀ jà gbàgbé pípẹ́ agbára a máa gbé tọmọdé àti àgbà lọ. Ẹ sá fún ilẹ̀ dídà sójú agbára.
4: Ilẹ̀ dídà sójú agbára kò dára, káyé fọwọ́ ara wa ṣera wa.
5: Ọ̀rọ̀ ìmọ̀ràn yín wá láti ilé iṣẹ́ Diamond 88.7 FM.

0: ẹ̀ka bọ́ padà ìròyìn náà rè ní ẹkùn rẹ̀ àwọn mọ̀lẹ́bí àwọn ọ̀dọ́ tó fẹ́ sí nílùú mọ́kàndínlógún àtiwọn kónígbèkùn ní ọjọ́ náà ní ọjọ́ náà tó lọ láti ìlú òwerri sí ìlú onitsha ní ìpínlẹ̀ imo ti wà ní ìkáyàsókè bí àwọn tọ́jú wọn kò ṣe ń béèrè fún òtúsílẹ̀ tó dín díẹ̀ ní mílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún kan náírà kan lè tu òkun lọ́rùn wọn àwọn èèyàn ọ̀hún onígbéra láti ìlú ìbàdàn olólo ìpínlẹ̀ ọ̀yọ́ lọ sí ìbá ìfinimọ́lé àjọ nysc tó wà ní ìpínlẹ̀ abia àti ìpínlẹ̀ akwa ibom kó tó di pé àwọn agbébọn ṣe ìkọlù sí ọkọ̀ akérò méjì tó wà nínú rẹ̀ ní agbègbè inúnà ní ọjọ́bọ̀ adarí iléeṣẹ́ ọkọ̀ ọ̀hún tí wọ́n ti kó wọn nígbèkùn ukọ̀ akwa ibom motors nigeria limited isaiah apan ló fi ìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn aginigbé ọ̀hún ló ń béèrè fún tó mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà fún ẹnì kọ̀ọ̀kan tí wọn kò nígbèkùn. Nínú ìròyìn mìíràn àjọ elétò ìdìbò lẹ́yìn inec ya kíwọ́wọ́ fún àwọn ọmọ lẹ́yìn lórí ayédèrú ìtàkùn kan tó kéde wípé kí wọ́n ṣe ìforúkọsílẹ̀ fún ètò ìdìbò. Àjọ inec nínú àtẹ̀jáde tó léde lónìí ṣàlàyé pé ìtàkùn ọ̀hún ló jẹ́ òfegè ìtàkùn náà ló ní kan ṣe ìforúkọsílẹ̀ fún ètò ìdìbò láàrin ọjọ́ keje dínní ọgbọ̀n oṣù kẹsàn-án sí ọjọ́ kẹta dínní ọgbọ̀n oṣù kẹwàá ọdún tá a wà yìí inec tẹnumọ́ pé àjọ ọ̀hún kò lọ́wọ́ lórí ìtàkùn ọ̀hún tó sì ké sí àmọ́lẹ̀ yìí kándàgúnlá láti fi orúkọ sílẹ̀ lójú ìtàkùn náà kí wọ́n lè lò ó fún nǹkan mìíràn. Àjọ inec tẹnumọ́ òṣìṣẹ́ afọmọ́ rẹ̀ wípé ìforúkọsílẹ̀ fún ètò ìdìbò ti tẹnubodò láti ọjọ́ kẹrìndínlógún ọgbọ̀n oṣù keje ọdún tá a wà yìí àjọ elétò ìdìbò ọ̀hún wà kí sáwọn nàìjíríà kán má sun aṣípèyẹ kán sì máa wo ìtàkùn rẹ̀ nìkan fún ròyìn tó ní ṣe lórí ètò ìdìbò lórílẹ̀‐èdè yìí. Ní ìpínlẹ̀ ọ̀yọ́ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti páńpẹ́ òfin yẹn àti ìyàjẹ́ àwọn èèyàn tí wọ́n tó 95 pé wọ́n tasẹ̀ àgẹ̀rẹ̀ sí òfin tó ní ṣe lórí ẹgbàlẹ̀ ẹgbà òde nínú oṣù kẹsàn-án ọdún tá a wà yìí. Ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ fìdí ẹ̀ múlẹ̀ wípé òfin ọ̀hún ò ní láti jẹ́ kí àyíká kó mọ tónítóní. Kọmíṣánná fún ọ̀rọ̀ àyíká àti ohun àlùmọ́ọ́nì ní ìpínlẹ̀ ọ̀yọ́ Adémọlá Adérìntó nígbà tó fìdí ẹ̀ múlẹ̀ pípé òfin wọn gbé kalẹ̀ láti jẹ́ kí àwọn èèyàn bọ̀ fòfin kì í láti dojú sọ ẹnikẹ́ni tó ń gbé ìpínlẹ̀ ọ̀yọ́. Ó wá ké sí àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀yọ́ kẹ́gbàjáde tí èyíkéyìí àwọn iléeṣẹ́ tẹ̀bù wọ́lù láti kódọ̀tí bá kùnà láti ṣiṣẹ́ rẹ̀. Adérìntó wá ké sí àwọn èèyàn ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn tọ́rọ̀ kan kí àyíká lè mọ tónítóní káàkiri tìbútòrò ìpínlẹ̀ ọ̀yọ́. Ní ìpínlẹ̀ Kwara, alága ẹgbẹ́ òṣèlú olóṣùṣù ọwọ̀ APC ní ìpínlẹ̀ Kwara ọmọọba Sunday Fagbemi ti ṣàlàyé pé ẹgbẹ́ òṣèlú APC sì rẹ́sẹ̀ wálẹ̀ ní ìpínlẹ̀ yìí láìwo ìfàǹfà tó lè dé ṣáájú ètò ìdìbò ọdún tó ń bọ̀ láàrin ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Fagbemi ló fèsì sọ̀rọ̀ kan tó lè dé látẹnu gómìnà ìpínlẹ̀ Nasarawa Abdullahi Sule wípé ìfàǹfà ló ti wà nínú ẹgbẹ́ òṣèlú olóṣùṣù ọwọ̀ APC ní ẹkùn gbogbo àárín gbùngbùn àríwá. Fagbemi ṣàlàyé pé ìfàǹfà tó wáyé pẹ̀lú àwọn igun G15 wọn ti parí rẹ̀ púpọ̀ wọn sì ti padà sínú ẹgbẹ́ òṣèlú APC. Gẹ́gẹ́ bó ṣe wí ó ní dókítà Ìdòwú Musa Audu tó jẹ́ pé ó wà lára àwọn tó náwó sí ẹgbẹ́ òṣèlú PDP ní ẹkùn ìdìbò gúúsù ìpínlẹ̀ Kwara ti kúrò nẹgbẹ́ òṣèlú PDP lórí ìtàkọ́sọ sínú ẹgbẹ́ òṣèlú APC pẹ̀lú àwọn alátìlẹ́yìn rẹ̀. Síbẹ̀ ní ìpínlẹ̀ Kwara, gómìnà Abdulrahman Abdulrazak ti ṣiṣọ́ lójú irin afárá lókun láti ṣe ìtanijí fún ẹ̀ka àwọn alūkkóró NIPR ní ìpínlẹ̀ Kwara ṣáájú àpérò àgbáyé tí ó wáyé ní ìlú Àbújá tó jẹ́ ti ọdún tá a wà yìí. Ẹni tí olùbádámọ̀ràn pàtàkì Saadu Salawu ṣojú fún ṣàlàyé wípé ó tọ́ kí àwọn èèyàn mọ ọ̀nà láti dẹ́kun àwọn ìrìnyò fègè tó fò káàkiri àti àwọn nǹkan tó jẹ́ àgbélẹ̀rọ. Gẹ́gẹ́ bó ṣe tẹ̀síwájú pé ìròyìn tó tọ́ oníṣukókó fún ìṣọ̀kan àti ìgbépapọ̀ àwùjọ. Ìkan lára àwọn ọmọ ìgbìmọ̀ aláṣọ NIPR ọ̀jọ̀gbọ́n Saidat Salah Abubakar ṣàlàyé pé ìpàdé ọ̀hún tí ó wáyé nílùú Àbújá láàrin ọjọ́ 15 sí ọjọ́ 21 oṣù 11 àkọ́kọ́ rẹ̀ tí wọ́n gbàlejò rẹ̀ orilede to wa ni ekun debo iwo orun le adulawo gege bo se wi eto ohun orun won si se ifilole asa ati agbara to wa lorilede yi omowe seyi adigun ti kede to ilagbara fun awon opo ati awon akeko wi step ara agbese ati se iranwo fun awon ti ko re jaje ni world keji ni ajase ni ipinle kwara adigun to soro atenu honorable michael olatunde odewale nibi ipade elekeji awon toro kan ni world keji ajase ni samara kesi awon adari awujo awon odo awon obinrin awon akosemose kan gbesi akin papa julo fun isokan laiwo oro selu oro esin abi ipo tan wa lawujo ege bo si o tun pe pe kan se ifilole ni bamu pelu ofin egbe ohun ati kan kolede ojulowo oruko awon eyan to wa ni world ohun ege bo se wi oni world keji ti adase ona ni ibi ti won lo lati se idanrawo ati lati ko se eto ohun ege bo se wi o tesiwaju pon se kolede awon omo igbimo alase kaakiri ekun meta to wa ni agbegbe ohun lati mo awon ti o je anfani eto na iroyin agbaye ona ni amuwasi eti gboyin lati kainda amore ti 8.7 to wa nilorin ni ipinle kora iroyin ohun tesiwaju ni ile okere a loselu alatako ni ile gini aliba oni ile ise are ile ohun ti dariji leyin igba to ti fe lo nkan bi odun meji nara mo pe pe osodo ko ba kun gbe ranse si adari ologun ile ohun ogagun mamodi dumboya ba toge adari egbe oselu liberal democratic movement mode lowa lara won o loselu ti won le ni igba tan dariji ni ile ohun bile gini se se ajo gbominira re ba lo ti wa ninu ahamo lati odun 24 leyin igba to tun ran lewon ni osu kini odun to koja epo soro ko ba ko gbiranse si adari ologun ile ohun labala iroyin ere idaraya agba bolu lowo eyin fun iko super eagles bright osai samuel koni kopa senyin ba wa ko nge yoro sori he pelu ile russia ni odo segun odo kefa osu kewa osai samuel oni yo darako mo ba logun iko un fre didi ati agba bolu lowo eyin ninu ko fc bazel ape victory koni kopa inu idije na ile nigeria oni iko super eagles re ti bale si ilu moscow lati oju eti bi won se wahako pelu ile russia won pade lodun to koja ninu osu kefa to se gba omi ayu ile kokan indije oloro sore ohun to le kan si awon koko na re aka fun yin pe awon to ko awon to fe sin ilu oni gbekun ti kede owo to fe gba lowo awon molebi awon odo ohun ti won ko ni gbekun aka fun yin pe ajo inec jawa ki wowo fun amole yi lori ofege itako foruko sile fun eto dibo aka fun yin pe gomina ipinle kwara abdulrazaki si so loju irin afara lokun lati se itanije lori ipade ajo to wa ni janu awon alukoro to nbo lona ni ile okere aka fun yin pe ijoba ile gini ti dareji olori alatako inu oselu ni ile ohun aluba leyin gba so ti fa lo to odun meji inu ahamo ipe osoro ko ba ku gboro se se adayo logun ile gini lakotan aso fun yin pe agba bolu lowo eyin fun iko Birmingham City Samuel osai samuel ko ni ko pa to ma wa ko pelu ile russia ni riji olore sore pe ni 1960 oni omo babini alessandra ti kenti siso lojo ilegbimo asofin apapo akoko ile yi ni ilu eko nibe lo ti soju oba abirin ti ile gẹẹsi nigba naa pin elizabeth elekeji lẹyọgan meji tile yi gba ominira kuro lọwọ isakoso iyinbo amunisin to eyi lo pin iroyin ohun adewale adeyemi ni olotu iroyin taiwo adeyemi lotu to ka se ti gboyin lẹẹkan si akiwa pe ako isinmi opin ọsẹ
1: Diamond FM, imole to kariaye.

ètò obìnrin rere wá sí etí ìgbọ́yín láti iléeṣẹ́ Message of Salvation Women Ministry, èyí tí ó wà nílùú Ìlọrin, Kwara State, Nigeria. Orúkọ èmi ẹni tí ó ń bá yín sọ̀rọ̀ ni ajíhìnrere obìnrin Florence Aya Àjàgbé. Mo fẹ́ràn wa létí wípé ẹ̀ẹ̀kan ṣoṣo ó ní ènìyàn ń wá sínú ayé lẹ́yìn ìgbà tí ó bá sì ti kú lẹ́ẹ̀kan náà, ìdájọ́ ló kú.

0: nítorí náà báwo ni a ṣe ń ṣe ayé wa èyí tí ó ṣe pàtàkì jùlọ òun náà ni kí a gba jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà nígbà tí a bá wá sí ayé ọ̀hún níwọ̀n ìgbà tá a wà níbẹ̀ gba jésù sínú ayé rẹ ó ṣe pàtàkì ó ṣe kókó mo sọ fún ọ o kò sí nínú wípé mi ò gbọ́ tẹ́lẹ̀ ọlọ́run yóò ràn wá lọ́wọ́ ẹ jẹ́ kí a gbàdúrà ọlọ́run wa bí a ó ṣe máa gbọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ yìí etí tí ó ń gbọ́ àti ẹnu tí ó ń sọ ẹ ya gbogbo rẹ̀ sí mímọ́ ẹ má ṣe jẹ́ kí a gbọ́ lásán ẹ ràn wá lọ́wọ́ láti mú àwọn ẹ̀kọ́ wọ̀nyí lò tó bẹ́ẹ̀ nígbà tí a ó máa lò ó nínú ilé wa nínú ayé wa àlàáfíà yóò sì jẹ́ tiwa bẹ́ẹ̀ ni ìbùkún yóò jẹ́ tiwa ní orúkọ jésù olúwa wa àmí. Mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa ní ọ̀sẹ̀ tí ó kọjá mo sọ fún wa mo ní kókó ẹ̀kọ́ náà tí a ti sọ̀rọ̀ lé lórí èyí tí àkọlé rẹ̀ ń jẹ́ ìmọ́tótó mo ní kò parí síbẹ̀ o a ó tún fẹnu kàn lọ́sẹ̀ yìí nítorí náà ẹ tẹ́tílé kò kẹ́ ẹ farabalẹ̀ láti gbọ́ ohun tí à ń sọ lẹ́yìn ẹ̀kọ́ yìí ẹ lè pe nọ́mbà èyí tí màá pè fún yín bákan náà ni ẹ lè béèrè fún àdúrà wípé ká gbàdúrà papọ̀ ẹ lè béèrè fún ìmọ̀ràn ọlọ́run nínú àánú rẹ̀ yóò di ẹnìkọ̀ọ̀kan wa mú ìmọ́tótó mo fẹ́ kí a wò nínú Génésìsì orí kejì ẹsẹ̀ ìkẹẹ̀dógún ọ̀rọ̀ ọlọ́run wípé olúwa ọlọ́run sì mú ọkùnrin náà ó sì fi sínú ọgbà édẹ́nì láti máa sọ àti láti máa ró kí ọlọ́run nínú àánú rẹ̀ kí ó bùkún gbígbọ́ àti bí a ṣe ń sọ̀rọ̀ náà ọlọ́run nígbà tí ó dá ayé àti ọ̀run tí ó dá ohun gbogbo ó dá ọgbà ńlá ńlá kan èyí tí ó fi ádámù ó fi sínú rẹ̀ ó wá sọ fún ìyẹn ọkùnrin tí ó kọ́kọ́ dá ó ní ọgbà yìí o kò sí ohun tí kò pé sínú rẹ̀ nítorí náà máa sọ máa bójútó máa ró máa ṣe ìtọ́jú rẹ̀ ó túmọ̀ sí wípé ọlọ́run ò kàn sáà dá ayé lásán ó fẹ́ ká tọ́jú ayé ó fẹ́ ká máa sọ ayé ìyẹn ni wípé ohun gbogbo tí òun ti dá sínú rẹ̀ ká bójútó ká má ṣe máa lò ní ìlòkulò ká má ṣe máa ṣe ní ìṣekúṣe bẹ́ẹ̀ sì ni kí a má ṣe fi sílẹ̀ láì bójútó ọlọ́run tó dá ayé ló fi ènìyàn sínú rẹ̀ láti máa ṣe eléyìí ó fi wọ pàápàá sínú ayé ní àkókò tìrẹ nínú ayé tí a wá ní ẹ̀ẹ̀kan ṣoṣo yìí tí a sì ti sọ fún wa pé dájúdájú o a gbọ́dọ̀ gba jésù ká tó lọ nítorí náà ìmọ́tótó ó ṣe pàtàkì ọlọ́run ń fẹ́ kí a gbé ìgbé ayé ìmọ́tótó ìgbé ayé tó wu ni ìgbé ayé tó lẹ́wà ìgbé ayé tó gbé ògo ọlọ́run ga bí a ó bá sì gbé ó bẹ̀rẹ̀ láti inú ilé wa ọ̀rọ̀ ọlọ́run sọ fún wa nínú ìwé òwe orí 21:11 ó ní àyà ọkọ rẹ̀ gbẹ́kẹ̀lé láìbẹ̀rù ó ní òun kì yóò sì ṣe aláìní èrè iṣẹ́ ká ní àyà ọkọ rẹ̀ lè gbẹ́kẹ̀lé láìbẹ̀rù ọkọ tó ti jáde lọ síbi iṣẹ́ ọkọ tí ó ti lọ ìrìn àjò tó ń padà bọ̀ wálé àyà ọkọ bẹ́ẹ̀ ó gbẹ́kẹ̀lé ìyàwó rẹ̀ wípé bí òun bá délé o tóun ti sọ fún wípé ọjọ́ báyìí báyìí àkókò báyìí báyìí ayé ti dayé fún òun lòun ó dé ó ti pè ó ti sọ fún un ẹ wo ó ti fọkàn sí pé bí òun bá ti ń wọlé báyìí ẹ kú lé o oúnjẹ ó wà lórí tábìlì oúnjẹ tó dùn oúnjẹ tó lẹ́wà kì í ṣe oúnjẹ tá a kàn sáà ṣe ní bá bó ṣe wù wá ó ti fọkàn sí wípé òun ó bá lé ní ìmọ́tótó mo fẹ́ràn ọ létí ìwà arábìnrin wípé ọ̀rọ̀ ọlọ́run tó sọ fún wa nínú ìwé Efesu 5:12 wípé ẹ̀yin aya ẹ máa tẹríba fún àwọn ọkọ yín ọ̀rọ̀ ọlọ́run yìí ò yí padà kò padà wípé ẹ̀yin aya ayé ti ń yí padà ẹ máa tẹríba fọ́kọ mọ́ ó ti o ọ̀rọ̀ ọlọ́run ò yí padà ó ní bí ayé àti ọ̀run tilẹ̀ kọjá lọ ó ní ọ̀rọ̀ tó ti ẹnu mi jáde ó ní kò ní yí padà ọ̀rọ̀ ọlọ́run ò yí padà bí ọlọ́run ṣe ń fẹ́ kí ẹni ìṣáájú tí òun dá kó tọ́jú gbogbo ọgbà kó ronú ọgbà bẹ́ẹ̀ náà lọ́lọ́run fẹ́ kí àwa náà ó ṣe títí di òní olónìí ǹjẹ́ mọ̀ wípé ẹlòmíràn ń bẹ ọkùnrin leléyìí bá wí o mi ò gbàgbé ibi tí mo fi ti obìnrin tì sí o mò ń padà bọ̀ àwọn ọkùnrin mìíràn bí ẹ bá wo gbogbo àyíká ilé wọn ó kúngbó nìṣù pàápàá nírú àkókò tí òjò ń rọ̀ yìí gbogbo ẹ kúngbó gbogbo àyíká igbolo yí wọn ká bí wọn bá wá ṣe wọn ní àkekè wọnú ilé ejò wọnú ilé bí ẹ tọ́jú ilé dáadáa àkekè lè wọnú ilé bẹ́ẹ̀ tọ́jú àyíká dáadáa, ìjọ lè sì rìn kó jáde wá sí ibi tó mọ́. Ṣùgbọ́n tibẹ̀ bá mọ́ ẹ̀wọ́ tètè rí i. Bínú ilé bá bó bá mọ́ tá ò kó gbogbo ká máa bọ̀ ká dá bàtà sẹ́nu ọ̀nà, ká mú ẹ̀wù ká jù sórí síà, ká gbé ìkòkò ọbẹ̀ ká gbé sábẹ́ tébù ní pálọ̀. Ṣé rí i pé kò jọra wọn, ohunkóhun tó bá wọlé ojú ó tètè rí. Ṣùgbọ́n bó bá rí bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ lẹ ṣe ṣe, ojú ò lè tètè rí. Ó náà ríbi tí ó sá pamọ́ sí nìyẹn, nítorí àìsí ìmọ́tótó. Ìmọ́tótó ó borí àrùn mọ́lẹ̀ bí ọyẹ ṣe ń borí ooru. Ẹ̀yin bàbá nínú ilé, ẹ wo àyíká yín, ṣé kò kún gbó? Bó bá ti kún gbó, ẹ san. Bí àyíká yín bá ti kún gbó, kí ni mo wí o? Ẹ san. Láti lè gba atẹ́gùn tó níláárí wọnú ilé yín. Ẹ̀yin ìyàwó inú ilé, mo sọ lẹ́ẹ̀kan wípé ọ̀rọ̀ Ọlọ́run wípé ká tẹríba fún àwọn ọkọ wa. Ǹjẹ́ ẹ mọ̀ wípé lẹ́yìn Ọlọ́run nínú ilé, ìdílé onígbàgbọ́ ọkọ ló kàn. Ó wá túmọ̀ sí wípé bí ẹ ṣe ń tẹríba, bí ìjọ Ọlọ́run bó ṣe ń tẹríba fún Kristi, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló yẹ kí obìnrin kó máa tẹríba fún ọkọ rẹ̀ nínú ohun gbogbo. Ìtọ́jú ilé, ara ìtẹríba fọ́kọ náà ni ká bìkítà, ká tọ́jú inú ilé, kínú ilé ó dùn ún wò. Àwọn mìíràn tí wọ́n bá tọ́jú gbogbo inú ilé wọn tán, wọ́n tún wá lọ ra nǹkan olóòórùn dídùn, wọ́n tún gbé kọ́ sẹ́gbẹ́ kan nínú ilé. Gbogbo ẹni bá wọnú ilé, kò ní fẹ́ jáde. Tẹ́ ẹ bá ti rí tẹ́nìyàn wọnú ilé rẹ tó ní ojú nǹkan mi, ojú nǹkan mi. Ó lè má rí bẹ́ẹ̀, ṣùgbọ́n nígbà mìíràn bí ilé bá ń rùn, ojú ó kan àlejò. Ìmọ́tótó ṣe pàtàkì. Ọlọ́run fẹ́ kí a jẹ́ onímọ́tótó. Nítorí náà, arábìnrin àti arákùnrin náà o, ṣé ẹ̀yin náà ìgbé ayé ìmọ́tótó lẹ̀ ń gbé? Ó ṣe pàtàkì láti máa gbé ìgbé ayé ìmọ́tótó. Ìmúra obìnrin mìíràn ó lẹ́wà, ṣùgbọ́n ilé wọn dọ̀tí. Ìmúra obìnrin mìíràn wu ni, ó wọ bàtà tó lẹ́wà, ó wọ aṣọ tó lẹ́wà, ṣùgbọ́n lọ wo irú bàtà tó wà ní ẹsẹ̀ àwọn ọmọ rẹ̀, ẹ ó rí i pé bàtà jágajàga. Irú obìnrin bẹ́ẹ̀ jẹ́ onímọ̀tara ẹni nìkan tí ò bìkítà fún àwọn ọmọ. Ṣé ẹni tí ò bìkítà fún àwọn ọmọ ni yóò wá bìkítà fún ọkọ? Ṣé ẹni tí kò bìkítà fún ọkọ ni yóò wá bìkítà fún gbogbo ara ilé? Ìmọ́tótó ṣe pàtàkì. Ara ìmọ́tótó ni ká tọ́jú àwọn ọmọ wa, kí wọ́n wọṣọ tó dára. Nínú òtútù ká wọ̀ wọ́n lẹ́wù tó nípọn, nínú ooru ká wọ̀ wọ́n ní ẹ̀wù fẹ́lẹ́fẹ́lẹ́. Bí a bá wo ìwé òwe orí kan 31 yẹn, ẹ kà á láti ẹsẹ̀ kẹwàá títí dé ẹsẹ̀ 31, ẹ ó rí i pé gbogbo ohun tá à ń wí yìí ó pé síbẹ̀ sámsám. Ní ẹsẹ̀ 30 ó wí pé ojú dáradára ni ẹ̀tàn, ẹ wàá sì já sí asán. Ṣùgbọ́n obìnrin tí ó bẹ̀rù Olúwa ni kí a fi ìyìn fún. Gbogbo nǹkan wọ̀nyí a gbọ́dọ̀ fi ìbẹ̀rù Ọlọ́run ṣe. A gbọ́dọ̀ fi ìbẹ̀rù Ọlọ́run ká fi tẹríba fún ọkọ wa, ká fi ìbẹ̀rù Ọlọ́run ká fi tọ́jú àwọn ọmọ wa. Àwọn obìnrin mìíràn ẹ̀wẹ̀, wọn ò múra, wọn a máa lo àwọn ọṣẹ oríṣiríṣi tí wọ́n fi ń bóra yẹn, wọ́n á sì máa lo fún àwọn ọmọ wọn. Ọmọ kékeré tí yóò lo 100 ọdún láyé, ọmọ tí yóò lo 100 ọdún láyé. Ta wá bẹ̀rẹ̀ sí ní sọ bó ṣe dúdú yẹn àti sọ di pupa? Ọjọ́ wo la fẹ́ ṣe yẹn dà? Ṣé a fẹ́ bó gbogbo ìpo ara tọ́lọ́run dá sí ara wa? Ta fẹ́ bó tán ni? Ẹ jẹ́ ká kíyè sára. Ìyẹn kì í ṣe ìmọ́tótó, ọ̀làjú àlàjù ò nìyẹn. Ẹ jẹ́ ká sọ́ra wa. Ẹ jẹ́ ká bìkítà fún àgọ́ ara wa pẹ̀lú. Eléyìí ṣe pàtàkì. Ọlọ́run nínú àánú rẹ̀ yóò máa ràn wá lọ́wọ́. Ọlọ́run fẹ́ kí a bìkítà fún ilé wa. Ọlọ́run fẹ́ kí a bìkítà fún àwọn ọmọ wa. Ọlọ́run sì ń fẹ́ kí a bìkítà fún ọkọ wa. Ìmúra Kristẹni ó gbọ́dọ̀ jẹ́ èyí tí ó wu Ọlọ́run. Ìmúra wa ó gbọ́dọ̀ jẹ́ èyí tí yóò jẹ́ àpẹẹrẹ fún àwọn tí wọ́n ń wò wá. Nítorí pé àwa kì í ṣe ti ayé, àwa kì í ṣe ti ayé. Ìwọṣọ wa gbọ́dọ̀ yàtọ̀, ìṣe wa gbọ́dọ̀ yàtọ̀. Ìkíni Pétérù orí kejì ẹsẹ̀ kẹsàn-án ó sọ fún wa wípé àwa ni ènìyàn ọ̀tọ̀. Orílẹ̀-èdè tí a ti yàn, ènìyàn ọ̀tọ̀ ó ní ìwọ àti èmi. Lẹ́yìn tí a bá ti fi ayé wa fún Jésù, a gbọ́dọ̀ gbégbé ayé tó yàtọ̀. A ò gbọ́dọ̀ máa ṣe báyé ṣe ń ṣe. Kólọ́sẹ̀ orí kẹta ẹsẹ̀ kẹtàdínlógún ó ní ohunkóhun tá a bá ń ṣe ká máa ṣe láti fi ògo fún Ọlọ́run. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ìwé òwe orí 31 ẹsẹ̀ 27 ó ní ó kíyè sí ọkọ rẹ̀, ó kíyè sí ọkọ rẹ̀ dáadáa. Ìyẹn ni wípé a gbọ́dọ̀ jẹ́ alákíyèsí ọkọ wa. Ara ìmọ́tótó náà ni ìwọ múra, ó ń wọ gèlè, ó ń wọ bàtà tó máàṣì ara wọn. Ọkọ rẹ̀ ń lọ sóde, ó wá wọ ẹ̀wù gírìn, ó gbé fìlà búlù lé lórí, ó wọ bàtà rẹ́ẹ̀dì. dákun kò ti di ráyọ̀tì gẹ́gẹ́ bí ẹ̀yin olóyìnbó ṣe máa ń pè é jẹ́ ká kíyèsí àwọn ọkọ̀ wa náà kódà bí àwọn ọkọ̀ wa ò bá jáde dáadáa kìí ṣe pẹ̀lú ìjà baálé mi ẹ máa jáde dáadáa tá a bá lọ sọ́jà ńsìn oúnjẹ wọn lóòótọ́ gbogbo nǹkan ló wọ́n ṣùgbọ́n àwọn aṣọ pọ́kúpọ́kú wọn bẹ tá a lè rà tó jẹ́ pé bá a bá na tán tá a jáde wa náà ti di ènìyàn pàtàkì láwùjọ nípa ìwọṣọ wa nìyẹn kò dìgbà tá a bá wọṣọ owó iyebíye tó jẹ́ wípé ara aṣọ a ò rí owó aṣọ san a ò rí owó bàtà san àwọn obìnrin nìyẹn ń bá wí o ọlọ́ra bàtà ọlọ́ra aṣọ ọlọ́ra fìlà ọlọ́ra gèlè ọlọ́ra gbogbo nǹkan bẹ́ẹ̀ sì ni ẹ ò lóúnjẹ nílé fún àwọn ọmọ tí wọ́n ó jẹ ọkọ gan ò láṣọ lọ́rùn bó o bá raṣọ fọ́kọ bó o bá lówó kì í ṣẹ̀ṣẹ̀. Ọlọ́run ó ran gbogbo wa lọ́wọ́ o ẹ jẹ́ ká kíyèsí ọ̀rọ̀ ìmọ́tótó káwa náà ká wà ní ìmọ́tótó bẹ́ẹ̀ gẹ́gẹ́ tá a bá wo ìwé títorí kéje ẹsẹ̀ karùn-ún ó pe àkíyèsí wa sí àti bojútó ilé wa mo ti ń sọ yẹn náà lẹ́ẹ̀kan kó ló ṣe orí kẹta ẹsẹ̀ kẹtàléníogún wípé gbogbo ohun tí a bá ń ṣe ká máa ṣe é bí fún olúwa bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ọ̀rọ̀ ọlọ́run gbà wá ní ìyànjú láti ṣe gbogbo nǹkan létòlétò àti ní ọ̀nà tí ó bójú mu bí a bá wo ìkíní korinti orí kẹrìnlá a ó rí eléyìí níbẹ̀ ìkíní korinti orí kẹfà ẹsẹ̀ kọkàndínlógún dé ẹsẹ̀ ogún wípé àgọ́ ara wa ó jẹ́ tẹ́ḿpìlì mímọ́ ọlọ́run nítorí náà a gbọ́dọ̀ yá sọ́tọ̀ a ò gbọ́dọ̀ máa lo àgọ́ ara wa bó ṣe wù wá ní ìparí ọ̀rọ̀ ìmọ́tótó ó ṣe pàtàkì ó ṣe kókó báwo ni ilé rẹ̀ ṣe rí ibi tí à ń pọn omi wa sí ẹ̀yin bàbá ẹ̀yin ìyá wa tí ẹ wà ní ìletò ẹ jẹ́ ká kíyè sára náà gẹ́gẹ́ bí a ṣe ń ṣe nípa ìtọ́jú ilé nípa ìtọ́jú àyíká wa níbi tí à ń pọn omi wa sí ọjọ́ wo la ti fọ́ gbogbo eléyìí ló ṣe pàtàkì títí kan ohun tí a fi ń fọ eyín wa ó ṣe pàtàkì títí kan bí a ṣe ń wẹ̀ ó ṣe pàtàkì àwọn mìíràn lè wípé ṣé ìyá yìí ni ó wà kọ́ wa bá a ṣe ń wẹ̀ ni àwọn mìíràn nínú òtútù yìí wá lòtútù mú wọn ní àwọn ò lè wẹ̀ a lè gbómi kaná ká fi wẹ̀ nítorí pé àgọ́ ara wa ó nílò ìmọ́tótó ó nílò ká tọ́jú rẹ̀ gbogbo nǹkan wọ̀nyìí ó wà lọ́wọ́ ìwọ àti èmi mo gbàdúrà gbogbo àwọn tó wà lórí àìlera tó jẹ́ wípé wọ́n ó wẹ̀ wọ́n ni kí wọ́n ó tó lè wẹ̀ mo sọ sínú ayé rẹ láti àkókò yìí lọ ọlọ́run yóò dáwọ́lé ọ ọlọ́run yóò fún ọ ní àlàáfíà ọlọ́run yóò sì wo gbogbo àwọn aláìsàn sàn ẹ jẹ́ ká máa lo ìgbé ayé wa pẹ̀lú ìmọ́tótó ẹ jẹ́ ká máa tọ́jú àyíká wa sì tún rán àwọn ìjọba wa náà létí lẹ́ẹ̀kan sí i ní àwọn ìlú ńlá ẹ jẹ́ ká pèsè àwọn nǹkan tí wọ́n máa dalẹ̀ sí tí kò ní jìnnà síra wọn gbogbo àwa tí a wà ní ìlú ńlá ẹ jẹ́ káwọn ìjọba wa kí wọ́n rántí láti ṣe eléyìí òun ló lè mú kí ìmọ́tótó kó tún máa pọ̀ sí i láàrin ìgboro ọlọ́run yóò ran gbogbo wa lọ́wọ́ ní orúkọ Jésù olúwa wa àmín. Mo gbàdúrà lẹ́ẹ̀kan sí wípé ojú òní ti wá ọlọ́run wa mo gbàdúrà fún àwọn tí ó ti gbọ́ ẹ̀kọ́ yìí ràn wá lọ́wọ́ ká lè mú un lò ní orúkọ Jésù olúwa wa àmín. Bí ẹ bá ń fẹ́ ìmọ̀ràn tàbí àdúrà nọ́mbà yìí ni kẹ́ ẹ pè 08035148611 bá mi kọrin yìí mú mi lò ó fógo rẹ mú mi lò ó fógo rẹ.
1: Fún mi bá balẹ̀ nípa òjò balẹ̀ ata ṣàràṣàrà Diamond FM 88.7 nípínlẹ̀ Kwara ọba gbogbo wọn là á ṣe.
2: Divine mercy from above. Látinú ìjọ onítẹ̀bọmi ìkíní Surulere ní ìlú Ìlọrin First Baptist Church Surulere Ìlọrin lórí ìkànnì yìí Diamond 88.7 FM Ìlọrin ní dídí agogo mẹ́jọ àbọ̀ sí mẹ́sàn-án àṣálẹ́ pẹ̀lú bàbá Reverend Dr. Yinka Ololade ní gbogbo ọjọ́ Sátidé First Baptist Church Surulere Ìlọrin. Báyìí ni àwọn ètò inú ìjọ ṣe lọ. Ọjọ́ ìsìn Sunday ètò ìsìn lédè Gẹ̀ẹ́sì ní dídí agogo méje àbọ̀ sí mẹ́sàn-án àbọ̀ òwúrọ̀ ìsìn ilé ẹ̀kọ́ ọjọ́ ìsìn mi agogo mẹ́sàn-án àbọ̀ sí agogo mẹ́wàá àbọ̀ òwúrọ̀ ìsìnlédè Yorùbá agogo mẹ́wàá àbọ̀ òwúrọ̀ ni ìsìn ojúlédè ojúlé agogo márùn sí agogo mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ ọjọ́rú Wednesday wákàtí ìyanu agogo mẹ́fà sí agogo méje òwúrọ̀ ẹ̀kọ́ bíbélì agogo márùn sí agogo mẹ́fà ìrọ̀lẹ́ ìpàdé àdúrà agogo mẹ́fà sí agogo méje ìrọ̀lẹ́ ọjọ́bọ̀ Thursday pípalẹ̀ mọ́ fún ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi agogo márùn sí agogo mẹ́fà ìrọ̀lẹ́ ètò ìsìn fífi oṣù tuntun lé ọlọ́run lọ́wọ́ ọjọ́ mẹ́ta àkọ́kọ́ gbogbo oṣù agogo márùn sí agogo méje ìrọ̀lẹ́ ìjọ onítẹ̀bọmi ìkíní sùúrù lérè ìlọrin ìjọ ọlọ́run tẹ̀síwájú.

0: Diamond FM. Ìbáyé gbádùn yín ló jẹ wá lógún.
1: Kò sún yíká àwa ìdánilé ayé ìlàkọjá kálukú ga bẹ́ẹ̀ ló yàtọ̀ síra wọn ṣùgbọ́n o elédùmarè ọba dẹ́dà ṣẹ̀dá kìí fini sílẹ̀ láì ní lànà àbáyọ àmì wò lásán ni ó débá olúgbọ́n olúgbọ́n fọgbọ́n ṣe ó débá rẹ̀sà àrẹ̀sà òtórí ẹ̀sà gbọ̀rọ̀ alákejì lọ ó débá wọ́rọ̀gọ́ àgàmọ̀ tèdè ó fi soso ságbéjì ara àmì wò ikú tó wá ń pabọ̀ rẹ̀ láìsò jòjò kólú àwọn má sàsùkúyè ni ó yá ẹ jẹ́ ká pàdé lórí ètò asínilétísín níye nípa àwọn àmì wò tí mi ẹ̀dá ènìyàn yẹ titi ami wo ile ise radio titi tan re nta won yo yi diamond 88.7 fm le o ti ma gbo ami wo ni gbogbo ojo saturday bere latago mesan si ago mewa bo asale le o fi ma gbadun eto yi e je ka jo gbo to se yi ka fi telomi ikogbon adanwo aye wa ko ni dadan tan o ami wo e ma mi si

àtúndélá lẹ́yìn bí ìṣe wà lórí ètò àmì wẹ̀ kú lé ẹ̀ka àlẹ́ o. ẹ mọ àpọ́jù onírọ̀ kiri òtúnṣẹ́ kábíọ́ ò sí ọlọ́run ọ̀wàrà òjò tí lẹ́ni nígbà tá ò lérí sáà. ìwọ lámọyìn lámọ gbégele dùà mọ dẹbà wọgbó ọdẹ adagboro ọwàrà òjò gbogbo dàgboro síàsíà mọjà báwa tún tàn ní kò lórí àwọn pàtẹpàtẹ akọ àwọn àgbà sankosanko lọjẹ kú lé o. àmì wòlè tó tẹ́ ń gbọ́ ní dámọ́dé 8.7 fm nílùú ti lọ́rin mọ̀dẹ́lálẹ́ òní o tèmi ti gbá àwọn àtìpẹ́ ò rẹ̀ ẹ mọ pé takùn tí ó ṣe bí àgbélẹ̀ yára bó bá tábì rẹ̀ kò lè dùn tó. kábíyèsí ọlọ́run mojúbẹ̀ yín àgbẹ̀ yín àgbàgbàtà yín àgbàlagbàlà lẹ́yìn torí pé ọ̀tọ̀ làgbọ̀tọ̀ làgbàgbọ̀tọ̀ làwọn àgbàlagbà.

ọdọ ẹja ṣe báyìí lálẹ yìí mo fẹ lọ sọdọ àlejò mi àmọ ṣáájú n tó lọ sọdọ àlejò mi ìwọ nílé yìí tó ń gbọ mi bá ń pe ìyàwó rẹ pé ètò àmìwò ti bẹrẹ ìwọ ọkọ ìwọ ìyàwó ilé bá ń pọkọ rẹ pé ètò àmìwò ti bẹrẹ ìwọ ẹyìn aládùúgbò ẹ pera yín o pé ètò àmìwò ti bẹrẹ àwọn ìdò tó yá ẹ tiẹ tí o iná tó bá yẹ kẹ pa ẹja pa o àwọn ilẹkùn tó bá yẹ kẹ tiẹ já tì í torí pé ètò ti bẹrẹ náà nu ẹja ṣe báyìí bá ṣe ń bá bọ lórí ètò tá a pè lámì òkúta lẹtọ ni mo kí yín ẹlẹmẹun ẹ kú kalẹ ètò àmìwò náà lẹ ń gbọ ní dámọ́ 88.7 FM nílùú ti lọrin pẹ̀lú látìrìnwájú ògùn ní yọ̀pá ibi tí.

0: ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ àlejò mi tààràtà lálẹ́ òní lórí ètò tá a pè lámi wò ǹjẹ́ ta wá lálejò mi lálẹ́ òní ẹ ká lẹ́mọ̀ ẹ bá ń gbóhùn sókè mo bá wù yín láti dákọ yín ààyè wà ẹ bá sì fẹ́ fowópamọ́ pamọ́ náà ààyè wà mà.
1: tó
0: máa ẹyin àwọn àmì wò tẹ́ẹ̀dá máa rí inú ayé

0: wàhálà sí mi lára gidi gan tèmi pé ìgbà tó ṣà wá tó bíi ọdún mẹ́ta tí mo ṣe ń bẹ ẹni tó wá bí bàbá mi ní òun ló obìnrin ni òun ló wá mú mi lọ sọ́dọ̀ títí ẹ̀ ìgbà tí mo ṣà wá wà bẹ́ẹ̀ ìgbà tó yá mo ṣe bí ọdún méjì lọ́dọ̀ ìyá yẹn náà ni bàbá mi wá mú mi fún ẹnìkan nílùú wa.
1: ṣe nígbà yẹn lọlé ìwé ngbà náà ni àbí bò.
0: mi lọlé ìwé mi lọlé ìwé so ẹni yẹn wá mú mi sọ́dọ̀ ní òun náà bá tún tọ́jú lóbìnrin.
1: ṣe fámìlì náà lẹ́nu yẹn náà.
0: ẹgbọn bàbá mi ni
1: obìnrin
0: ni so wọn wá ságbe mi fún lé èkó mo ṣá wà lọdọ ìyá yẹn náà ìgbà tí ìyá yẹn náà òun náà rọ náà wọn bá ságbe mi fún ìjẹ̀bú kan obìnrin abiyamọ gidi ni ìyá yẹn dẹ̀ tọ́jú mi ìjẹ̀bú yìí ó tọ́jú mi gan-an ìyá yẹn àbíkú ló mọ bí so ìgbà tẹ́mi débẹ̀ ọmọ tí mo bá tó ẹ̀ṣẹ̀ bí ọlọ́run yè ó tó bí ilé so wá fẹ́ràn mi gan ìgbà tó ṣáyà wọn sá ní orin bàbá mi kan wá mú mi wá bàbá kan ṣe mú mi lọ ó mú mi lọ lé ó tó délé náà mo bá tó kò mọ wàhálà ẹ ìgbà tó yá.
1: ṣé wọn fi yín sẹnu ẹkọ sẹgbà náà ní ìgbà tí wọn ò jẹ kẹ.
0: kò síṣẹ́ kíkọ́ ìgbà tó wá yá torí fúlàní lè mí so wọn á tún èmi àti mọ̀mọ́ mi wá rẹ mọ̀mọ́ mi náà wá lọ sí ẹ̀rín lé lọ́dọ̀ ẹ̀gbọ́n wọn wá bá àwọn ọmọ wọn ọlọ́mọge wọn wá ń ta bọ́tọ̀ màálù kódà nílùú ẹ̀rìn a ní sọ bọ́tọ̀ níjọ ọjà báyìí nísìn kò sẹ́ni tí òun ibẹ̀ ní gbogbo fúlàní mọ̀ ń pé sí mo ṣàtúnṣe kínní yẹn títí títí gba tí ń rojú tí mo bá tún padà lọ sí èkó mo tún lọ ṣe ọmọ ọ̀dọ̀ náà padà.
1: ẹ tún padà sí èkó lọ sọmọ ọdọ.
0: mo tún gbé lọ́dọ̀ haúsá kan bí ẹgbẹ́ mi náà ni o. ẹ̀wọ̀ bàbá
1: ṣé obìnrin náà lẹ́nìyẹn náà.
0: àwọn ọkọ ẹ àgbàlagbà ni ọkọ ẹ sì náìsì tọkọ bá ti wá lọ bí iṣẹ́ ọmọbìnrin yóò wá mọ hàn mí lé mọ mo ṣàtúnṣe bíi ọdún méjì ààbọ̀ ńbẹ.
1: tẹ ló ń bẹ.
0: bẹẹni àti oya mọ̀mọ́ mi bá tún ṣàtúnwá mọ́ mi mo tún lọ ilé mo bá tún délé mo tún kó wàrà tà mo bá lọ ìlú tó jìnnà sọ́dọ̀ wa màá lọ kó wàrà màá fọ ẹsẹ̀ rin lọ ẹsẹ̀ rin bọ̀ mo ṣàṣe gbogbo àwọn nǹkan yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìgbà tó yá èmi àti mọ̀mọ́ mi àwa lọ sí basita a tún wá lọ kó wàrà lọ́dọ̀ àwọn bòròró ìjọ ọjà basita àárò lọ bẹ̀ ìjọ mi odò okùn tọ́yẹ pọ́lọ̀ ni yóò yọ wá a padà lọ
1: sún. tẹ gba inú odò kọjá kápẹ́ẹ̀sì ọlọ ẹ nílé kọjá.
0: ọ̀dọ̀ àwọn tápàlà wa lọ sùn. ó dẹ́ gbà wá tọwọ́ tẹsẹ̀ àárọ̀ tó dùn bá wọ lọ tán àwọn ọkọ̀ wo wá sìn wá gòkè. mi àti mọ̀mọ́ mi wọ́n bá tún ṣe yẹn títí wọ́n ṣàṣe ṣèyàwó mi bálabàlà ẹ̀gbọ́n bàbá mi padà wá ṣèyàwó mi bálabàlà. mo tún bá tún délé ọkọ mo tún pàdé orogún.
1: pé gbàtẹ́ délé ọkọ ẹ tún pàdé àmì wò ẹ dá tọ́mì ẹ dá tọ́mì náà ẹ dá tọ́mì ẹ dá tọ́mì.

0: ẹyin tẹ ń gbọ wa lálẹ òní lórí ètò tá a pè lámiwò ní ìkànnì ìdámọ́dé 88.7 fm nílùú ti lọrin pẹ̀lú ọlá tí ń rewájú ògùn ní yọ̀pá ẹbí ti jòmí lálẹ́ ni ọlọ́mọ náà ni láti ìlú tọ́lọ́mọ. Ó dá ẹ tí ń bá bọ̀ lórí àwọn àmìwò tẹ rí nígbà tẹ ti wà bí ọmọ ọdún mẹ́sàn-án títí ẹ nígbà tẹ tún délé ọkọ ẹ tún pàdé àmìwò.
1: Mo kọ́ délé ọkọ oyún tí mo kọ́kọ́ ní oúnjẹ oṣù mẹ́ta oyún yẹn bàjẹ́. Mo bá tún padà ní oyún mi ìyẹn náà bá tún ẹ̀jẹ̀ sá tún ń ya. Lọ́kọ̀ mi ṣe sìn mí lọ́dọ́ mọ́ mi mẹ́rin ọlọ́run sábà mi yìí ibẹ̀ mo bímọ yẹn sí ọkùnrin ni mo sá wò yìí. Ìgbà tí wàhálà sá pọ̀ bẹ́ẹ̀ mi ṣe kú bẹ́ẹ̀ nìyẹn. Mo wá padà dé mo dúpẹ́ lọ́dọ̀ lọ.
0: Ẹ kú ìgbà tí ọmọ yẹn yìí tán padà sọ́dọ̀ ọkọ yín.
1: Ẹ
0: padà síbẹ̀ mọ́ òkè.
1: Wá lọ lọ́kọ̀ mi.
0: Òkè.
1: Mo sì dúpẹ́ ọlọ́run fún mi lọ́mọ ọkọ yẹn wá rẹ̀ wọ́n ọdún mẹ́ẹ̀ẹ́dógún ni stroke fi bá wọn jà.
0: Ọdún mẹ́ẹ̀ẹ́dógún ni rọpárọsẹ̀ fi bá wọn jà.
1: Ọkọ mi ni ata tó yán yán kò sí nǹkan kan
0: mọ́. Kábíyèsí ọlọ́run.
1: Àwọn ọmọ gan ìrówó tọmọ lọ títí. Àwọn tó jágbá a rí wọn tọ́ díẹ̀. Àmọ́ àwọn kéékèèké yòókù ni ẹ̀rí wọn tọ́ ká wọn parọ́. Àtọ́yọ̀ ọlọ́run sá tún ṣe ìrànlọ́wọ́ díẹ̀ díẹ̀ tí mo sá ń sáka wọn ni wọ́n ṣe nǹkan sọ́ọ̀sì máa ń lọ.
0: Gẹ́gẹ́ bí a ṣe ń bá bọ̀ àlejò mi ẹ̀ ń bàbọ̀ pé bí wọ́n ṣe nǹkan ní sọ́ọ̀sì ẹ̀ lọ ó jẹ́ ti àwọn mùsùlùmí ẹ̀ lọ pé ẹ̀ sá ń gbìyànjú ẹ̀ tẹ̀síwájú mà.
1: Ìgbà tó wá di 2021 ọmọ mi Adélébọ̀ ló bá tún rẹ òun náà láti ilé ọkọ rẹ̀ ní

0: ẹyin tẹ́ ń gbọ́ wa nínú ilé lórí ètò àmì òlálẹ́ tòní tẹ́lọ́lá tí ń rewájú ògún ní yọ̀pá ẹbí ti ní kànìdá mọ́ dídí 18.7 fm nílùú ti lọ́rìn àlejò mi lálẹ́ yìí ẹni ọlọ́mọ náà ni bí mo ṣe sọ láti ìlú tọ́lọ́mọ àwọn àmì wò tí wọ́n rí nínú ayé òun náà lélẹ́yìí tí wọ́n ṣàlàyé yìí ọ̀dà ẹ̀ tẹ̀síwájú mọ́ ibi tẹ́ ẹ bá dé ẹ ní ọmọ kò dùn lé fẹsẹ̀ méjèèjì rìn ó ń lo igi kì í ṣe pé ṣubú kò sí ní accident
1: àwọn ọkọ sáàkọ tí mi àtàwọn ọmọ mẹta a bá fún yí àtijọ́ àti mọ́tò wá di wàhálà báyìí kò sówó kò sí kan àwọn ọmọ yìí wọn àrí skul ló wá bà mí nínú jẹ gbogbo ronú yẹn náà wá tó mú kára mi tiẹ̀ mọ́ wàá fẹ́ yá mọ́ mo wá ní kí n wá ṣàlàyé fún yín ọ̀nà tí àbáyọ tí màá bá fi rí àánú tí ń fi ráyè tọ́ àwọn ọmọ yìí dàgbà mo fẹ́ kí wọ́n kàwé gidi mo sì fẹ́ kí àwọn náà kó rí nǹkan gidi gbé ṣe ó lè tajà ó lè ṣe gbogbo ọ̀tá àrówó oyin gidi mò ń tà máa ń gbé rani sáwọn èèyàn làbújá èkó wọn bá ti sẹ́ndì owó máa sẹ́ndì ìrọ́jà tàmọ́.
0: Pé eléyìí tẹ́ ń ṣe fáwọn èèyàn tẹ́ ń ẹ fi sọ sáwọn èèyàn tẹ́lẹ̀.
1: Bẹ́ẹ̀ni láti gbé fónímọ́tò nọ́mbà wọn ti wà lọ́wọ́ o màá máa pè wọ́n níbo lẹ dé àwọn náà máa pè ẹni tọ̀hún náà máa pè wọ́n lọ gbà.
0: Àwọn gbìyànjú wo lẹ́yìn ti wá ṣe ńgbà tí ọ̀rọ̀ ti nígbà tí ti ọmọ yìí ti Adélébọ̀ iṣẹ́ tó bẹ̀rẹ̀.
1: Gbìyànjú ta ṣe náà ni Abádé bí wọ́n ni wọ́n ta lọ́fà ni. Abátẹ́ tó pa àwọn èèyàn wọ́n gbowó díẹ̀ lọ́wọ́ àwọn ò ní wá mọ́.
0: Àwọn èèyàn ibi tẹ́ ń lọ náà àwọn ibi tẹ́ ń lọ àbáwọn tẹ́ ń pè tá ń tọ́jú àwọn tó ń gbowó lọ́wọ́ yín.
1: Wọ́n gbowó ìgbà tó wá sú wa ni àwa
0: padà. Tí ò sì sí yàtọ̀.
1: Kò sí yàtọ̀.
0: Kábíyèsí ọlọ́run kábíyèsí ọlọ́run. Ó dà mò ń bọ̀ wá. Lórí ètò náà la wà gbẹ̀yìn tẹ́ ń gbọ́ wa. Wọ́n gbàgbé o pé ìwọ náà lórí ọ̀fẹ́ láǹfààní láti polówó ọjà rẹ̀ lórí ètò yìí ó lè sún gbọ̀wọ́ ètò yìí ó lè ṣèkéde ìwọ náà tó bá lámìwò náà ó lè wá sórí ètò yìí. Bẹ́ẹ̀ tí mo bá ti ń ṣe lálálẹ́ Sátidé.

0: ọ̀dà àlejò mi torí àkókò wà lálẹ́ yìí ẹ tẹ̀wájú díẹ̀ sí ká wá fẹnu ẹ̀gún bìkan lálẹ́ yìí.
1: ìgbà tí mo ti ṣákáṣáká ni mo ṣàwá ní kí n wá sọ
0: rí rí àwọn àwọn mi ò tẹ́ ti rí
1: kí n wá sọ fáyé ayé ó ṣàánú mi tí màá ṣe rá àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yìí tó tí ìyá wọn náà sì fi lálàáfíà.
0: àwọn ọkọ ìyá tó jí ọkọ ọmọ yìí àwọn ò ìbéèrè wọn àbí kò yà sí wọn.
1: láti sọ́dá tó ti wá kò tí ẹ̀ béèrè a ti ẹ̀ pé lórí fóònù kò tí ẹ̀ gbé.
0: wọ́n ti tọ́dún bíi mélòó báyìí tó yé bóyá ti
1: 2021
0: kábíyèsí ọlọ́run kábíyèsí ọlọ́run.
1: ọjọ́ kẹfà 2021
0: láti. kábíyèsí ọlọ́run kábíyèsí ọlọ́run. kábíyèsí ọlọ́run ẹlẹ́ǹsá káàkiri kábíyèsí ọlọ́run. ó dá àwọn míì wà tó jẹ́ pé àwọn náà rí irú àmì wò báyìí mà tó jẹ́ pé irú àwọn àmì wò táwọn náà rí ẹlòmíì ó ti rò pé sóhun wà ní kúkú gbẹ̀mí lọ́rùn ara hàn sóhun ní í ṣe kúkú ara hàn báyìí ìmọ̀ràn wo lẹ ní fúnra àwọn tó bá ronú báyìí mà.
1: mi ò tiẹ̀ fijọ́ kan rò pé bóyá kẹ́ ń para mi mo mọ̀ pé ọlọ́run náà ló dá mi ọlọ́run tó sì dá mi ló lè bá mi rán aláàánú sí mi tí ò bá mi ṣàánú mi èrò ọkàn mi nìyẹn àmọ́ gbogbo ẹni tí ẹ bá ń bá kán dàkún káwọn náà gbọ́ ọlọ́run gbọ́ pé tó ọlọ́run ní ṣohun gbogbo nínú gbogbo tí ìmọ̀ràn tèmi le fún wọn nìyẹn. ẹni tó bá jẹ́ kìrìsìtẹ́nì kó dún ní màdùá kó máa lọ ṣọ́ọ̀ṣì déédéé ẹni tó bá jẹ́ mùsùlùmí kó dún ní mọ́ṣáláṣí kó máa ṣàdúrà bẹ́ẹ̀ àmọ́ èmi o àti ṣọ́ọ̀ṣì àti mọ́ṣáláṣí kò sí
0: ó dá àwọn ọmọ nàìjíríà wọn ti gbọ yín dáadáa lágbòóyé mà. ó gbẹ̀yìn náà tẹ́dẹ̀ ń gbọ́ wa lórí ètò lálẹ́ òní. wọ́n yọ̀dá àlejò mi bí abadé lálẹ́ yìí. lórí pé a lọ sáwọn agbọ̀n bòmíì tó yẹ ká tún wọ̀ lórí ètò yìí. gbàgbé ètò àmì wò náà lẹ ń gbọ́ o pẹ̀lú ọlátìrẹwájú ògùn ní yọ̀pá ẹbí tì ní kànì diamond 88.7 fm ńlọrin. àlejò mi lálẹ́ òní ẹni ọlọ́mọ̀ láti ìlú tọ́lọ́mọ náà ni. ń ṣe báyìí mò ń bọ̀ wá ní kò pẹ́ kò jìnnà ìyára ilé mo kí yín ẹ̀ lẹ́bẹ̀ẹ́ kú kalẹ̀.

0: What a bitter experience.
1: Kàbíyèsí ẹlẹ́dùnmarè. Ìwọ náà lámọ̀júbà àtàmọ̀ fi yẹ̀fọ́n ní gbogbo ìgbà ẹlẹ́dùà. Lórí ètò àmì òfútalẹ̀ ètò ní àmọ̀ tó dúpẹ́ o, torí pé àmọ̀ èèyàn náà ni bó bá ṣe ọ̀ dá lójú wa kò dá lójú wa, ta ni wá tí ó béèrè lọ́wọ́ rẹ kábíyọ̀ ò sí Ọlọ́run. Ìwọ náà lámọ̀ fìyìn lámọ̀ fògo fún ní gbogbo ìgbà kábíyèsí ẹlẹ́dùnmarè. Lórí ètò àmì ìwòlẹ́wà oní dámọ́rí ti 8.7 FM nílùú ti Ìlọrin jákèjádò ilẹ̀ àgbáyé tẹ́ ti ń gbọ́ fútalẹ̀ ètò ní ẹlẹ́bẹ̀ màkú kalẹ̀. What a bitter experience. Àmọ́ ikoro tẹrí wọn mọ́bẹ nínú adùn gbà mí o, gbígbìyàn bá jẹ àwùsá ni bọ́ bá jawùsà tó bá dùn ìwọ lọ́ọ̀rì mọ̀mílẹ̀ lórí ó rí pé yóò kúrò lẹ́nu rẹ̀. Àmọ́ bọ́ bá wá jawùsọ̀ ọ̀hún títí o tó bá tún mọ̀mílẹ̀ lórí adùn yóò tún gbẹ̀yìn ewúro ni ọ̀rọ̀ ewúro àtàwùsá ló fi di pé méjèèjì fẹ́ jọra. Torí bó ti wù kó rí bó bá fi lè jẹ ewúro yóò padà kọ́kọ́ kúrò lẹ́nu rẹ̀ àmọ́ yóò padà wà má dùn wà. Lálẹ́ òní Adébíyì ṣe wa lórí ètò. Ẹjẹ́ àṣẹ báyìí lórí ètò fútalẹ̀ ètò ni. Ọlá tí níwájú ògùn ní ọ̀pá ẹ̀wì tí mo dé báyìí lálejò lálẹ́ yìí o. Kàbíyèsí Ọlọ́run, kàbíyèsí Ọlọ́run. Ìwọ náà lè lámìwò tó fẹ́ sọ lórí ètò yìí, o fẹ́ polówó ọjà sóńgbọ̀wọ́ ètò yìí, nọ́mbà tó pè sí nọ́mbà kan so náà ni lórí ètò. Òkè yín ẹlẹ́bẹ̀ kú lé ẹ̀ka lẹ́ẹ̀kú kalẹ̀ kú dédé àkókò yìí o, ní kàní ìdámọ́rí ti 8.7 FM ńlọrọrin. Kàbíyèsí Ọlọ́run. Ọdẹ jẹ́ ṣe báyìí ná lórí ètò fútalẹ̀ ètò ní wọ́n mọ̀ wọn ní pẹ́ dé ẹlẹ́bẹ̀ kú kalẹ̀.

0: lórí ètò ọ̀hún bá a ṣe wà lálẹ́ ni ẹjẹ́ wa àwọn tó wà lójú òpó ìpè yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpè náà ni ti ń wọlé sọ́dọ̀ mi àmọ́ tó ń tẹnu ẹ̀ náà lálẹ́ ètò ní bá a ṣe máa bọ̀ lórí ètò ọ̀hún tá a pè lámìwò àjọ wo o fótalẹ̀ ètò ní o àwọn kankan wà tá a jọ fojú wò lórí ètò ọ̀hún ẹjẹ́ wọn ni àkọ́kọ́ tó wà bí ẹ̀ka àlẹ́ òkò ìbílẹ̀ tí ń pè wá o. ẹ̀ka àlẹ́ sàó.
1: ẹ̀kú ètò ọlọ́run ló jẹ́ ó bàjẹ́ o.
0: àdúpẹ́ ọlọ́run ní ṣètò òkò ìbílẹ̀ tí ń pè wá sà.
1: ìmáàmù owó wọlé látàbò tó ọjà.
0: tọ bàbá ẹ kú jọ gbogbo wà lórí ètò yìí sà.
1: ọlọ́run ló bàjẹ́ sẹ́rí àkọ́kọ́ ní ẹ̀dákun àwọn àlejò tí ẹ bá ti gbé wá. ẹni ká máa bá a súnmọ́ ká máa bá a súnmọ́ máìkì ní dáadáa ohun tí yìnyín kala ń gbọ́ dáadáa àgbóhun àlejò yẹn kò láwùjọ sókè.
0: tọ o da ẹ má bẹ
1: àwọn ẹlẹ́kọ̀ọ́ bá a ṣàtúnṣe lórí ẹ ṣé oṣù ẹlẹ́ẹ̀kejì àti obìnrin náà ọlọ́run bá a fi láyà balẹ̀.
0: àmì àmì o.
1: sẹ́rí bẹ́ẹ̀ a bá ti wà nú ayé bí ìdààmú àmì wà kò wà àti gbóhùn kò lè má wà ayé ṣùgbọ́n kò ti ń dúdú gbogbo ẹ̀rọ kó máa ṣàdúrà kó dẹ̀ máa ṣe sàárà. ọlọ́run gbogbo orí ìṣòro.
0: tọ àmì o.
1: gbogbo ìṣòro tó ń bẹ fúnkálukú aná ọlọ́run bá a kakú o.
0: àmì àmì àmì.
1: tọ àdúpẹ́ ìmọ̀ àmọ̀ owó ni látàbùtò ọjà.
0: àdúpẹ́ o láti àbùtò ọjà àdúpẹ́ fún ìdásí tìyín náà ní gbogbo ògbà ìmọ̀ ìbúwo látàbùtò ọjà àdúpẹ́ o àti fún àkíyèsí yín kò ní bàjẹ́ o.

0: jẹ́ wọn ẹnu wà ń bẹ̀ ẹ̀ka lé ó kọyín bulẹ̀ tí ń pè wá o.
1: ẹ̀ka
0: lé ó kọyín bulẹ̀ tí ń pè wá sa.
1: alonso rajo jẹ ní láti ìlú àwọn gbada.
0: tó à ń gbọ́ yín bàbá lórí ètò àmì wò lálẹ́ yìí sa.
1: ọ̀bẹ̀bì tí wọ́n ayé òní fẹ́ láṣẹ ọlọ́run.
0: àmì àṣẹlédùá.
1: níta ẹ kò ní fẹ àwọn ẹbí mi
0: sọ. àmì àṣẹlédùá.
1: àmọ̀dán náà rẹ ọlọ́run jẹ́ bóbi.
0: àmì o àmì ìlédùá àmì ìlédùá.
1: àti àlejò tí ẹ gbé agbódò jẹ pé bóyá bọ nǹkan gbé dáadáa bọ gbogbo ẹ lọnà nípa bí ìṣòro tí mẹlára náà ni ọlọ́wọ́ bọ́wọ́ bọ́ mú kúrò láṣọ
0: ọlọ́run. àmì àmì o àmì o.
1: yóò pèsè òun kúrò lára wọn yóò gbogbo ìṣòro kálukú náà kúrò ní ara wọn náà.
0: àmì ìlédùá àmì ìlédùá.
1: ẹni lè fẹ́ dá mọ́dé ní júná láṣọ ọlọ́run.
0: àmì àdúpẹ́ sáà àdúpẹ́ o.
1: Àwọn ọmọ
0: ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ

0: ṣọ́ra o. Ẹ jáwé ẹlòmíì tó wà lójú òpó ipò yìí ẹ̀ka lẹ́wọ̀n kan níbi ilẹ̀ tí ó pè wá.
1: Orúkọ mi ni Abáfẹ́dé Àgbà, Atoke Bọ́ńkè.
0: Tọ́ à ń gbọ̀ yín sá o.
1: Olùnibàdàn Àmọ̀lẹ́dùn àwọ̀. Olùnibẹ̀ yìí náà jẹ́ lágbẹ́ Ọlọ́run. Àmì Àjẹ́tẹ̀ ni Amọ̀rì pẹ̀lú ògùn jẹ́tọ́ ọ̀rọ̀ ó sì fi ẹ́rọ lọ́n lágbára ọlọ́run.
0: Lórí
1: yóò dédé Diamond FM kó má rí ìtúsílẹ̀ o, àánú ọlọ́run ni o.
0: Ọlọ́run ń jẹ́ bẹ́ẹ̀, ọlọ́run ń jẹ́
1: sọ. Ọlọ́run
0: ni sọ.
1: Ọlọ́run ni ó rí bẹ́ẹ̀ pẹ̀lú ògùn jẹ́tọ́ ọlọ́run, ẹ̀mí ni wàá gùn pa.
0: Àmì o,
1: ẹ tún lè fẹ́rẹ́sì náà ẹ̀mí rogún o.
0: Àmì ọlọ́run,
1: pẹ̀lú àwọn ọmọ rẹ̀ pátá.
0: Àmì aṣọ.
1: Òun náà padà sí ibú o.
0: Àmì ọlọ́run, àmì ọlọ́run.
1: Àwa náà tá à ń dá sí i, àwa náà ní máa padà sí ibú o.
0: Àmì adúpẹ́ o, adúpẹ́ o.
1: Kò sí ẹ̀ tó kọjá ìṣòro o. Àjẹsọ ni Amọ̀rí o.
0: Kábíyèsí ọlọ́run.
1: Lẹ́nu bá gbé kòsòrò tiẹ̀ náà kalẹ̀ lẹ́ báyìí, ó ga o. Àmọ́ ló bá sọ ju pẹ̀tẹ́rẹ̀ lágbára ọlọ́run.
0: Tọ́ àmì o, adúpẹ́ o.
1: Orúkọ mi ni Abáfẹ́dé Àgbà, Atoke Bọ́ńkè.
0: Tọ́ adúpẹ́ lọ́wọ́ yín sá o.

0: lórí ètò náà la wà lálẹ́ òní tá a pè lámì wo ẹ̀yìn tẹ́ ń gbọ́ wa nílé.
1: àdúrà fún mi.
0: kábíyèsí ọlọ́run mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyàn. kò sẹ́ni tí àmì wò lé mi nínú ayé o ẹ rí pàlejò mi lálẹ́ òní. fẹ̀yìn tẹ bá ń bàlejò mi bọ̀ wọ́n ní fúlàní làwọn o. ṣùgbọ́n tójú àwọn rí nínú àmì wò nínú ayé. ò léyìí tí wọ́n sọ jáde òun ni. léyìí tó súnmọ̀ sí pé àmì wò kan pé mo jẹ́ ẹ̀yà kan. àmì wò níṣe pẹ̀lú pé mo jẹ́ lẹ́sìn kan. kódà àmì wò níṣe pẹ̀lú pé àjọmọ̀ ìyá kan. àmì wò níṣe pẹ̀lú pé àjọmọ̀ ìlú kan. kò sẹ́ni tàmí ò lè mọ̀ nílé ayé. àdántan ni ká mọ̀ rí o àmì wà máa mìyàn ṣùgbọ́n bámi wà máa mìyàn nínú ayé. èmi máa ń sọ pé. kìí tini láti pa àmì wò kìí mini lámì pa. a máa mẹni láti tọ́ni sọ́nà ni. láti mú kẹ́yìn ó jẹ́ ẹni tó tún lókun tó lágbára dáadáa tó dúró gbẹ̀yìngbẹ̀yìn. bọ́rọ̀ àmì wò ṣeré nínú ayé náà nu. 0913655692 náà lójú òpó ọ̀hún. 0913655692. ò náà lójú òpó ọ̀hún. ẹjẹ́ wọn ni ó wà ń bí náà ẹ̀ka àlẹ́ ó kọyín bolẹ̀ tí ń pè wá o ẹ̀kú nídìí àkókò yìí o. ẹ̀ka àlẹ́ mà o.
2: orúkọ tèmi náà ni prophetess elizabeth láti ìlú ọgọ́jà.
0: tó ẹ káàbọ̀ sórí ètò àmì wò máa fún tálẹ̀ ètò ni o.
2: ọ̀rọ̀ woman yẹn touch.
0: but
2: mo gbàdúrà pé gbogbo bí sí bàtà tí ń ta wọ́n lẹ́sẹ̀ ọlọ́run bu òróró ìfura sí i.
0: àmì àmì ìlẹ́dùn.
2: olùrànlọ́wọ́ látòjú òru wá ọlọ́run ó gbé dìde fún wọn.
0: àmì àmì ìlẹ́dùn.
2: aláàánú tó ju aláàánú lọ ọlọ́run ó gbé dìde fún wọn.
0: àmì ọlọ́run àmì
2: ìlẹ́dùn. wá kí ẹ̀yin náà ilé àtọ̀nà yóò ní dàrú.
0: àmì o àmì ìlẹ́dùn wa.
2: bẹ́ẹ̀ ṣe ń tọ́jú ẹni ẹlẹ́ni ọlọ́run ó máa tọ́jú ẹ̀yin náà.
0: àmì o àmì ìlẹ́dùn wa. àmì àṣẹ o àṣẹ ìlera wa.
2: diamond fm ò ní bàjẹ́.
0: àmì o àmì ọlọ́run. ẹ ṣe àdúpẹ́ o ìyàwó tó pè yìí.

0: ẹjẹ ń wẹ nìkan dúdú sí ní agbọn àbínà ká tuntun lọ sí agbọn àbòmíyẹ káàlẹ ẹkú dédé àkókò yìí o.
1: ẹkú ètò
0: ọlọrun ní ṣètò ẹkú dédé àkókò yìí mà.
1: àmì.
0: orúkọ yín bolẹ tí ń pè wá mà.
1: ọkọ mi bẹ tó jẹ o.
0: kí lẹ kó kọ yín mà.
1: orúkọ mi ni àlìmá láti
0: òkèjì. ok à ń gbọ yín mà o ẹ káàbọ sórí ètò àmì o.
1: ẹkú ètò
0: ọlọrun ní ṣètò adúpẹ́mọ́.
1: ètò yóò ní dàrú.
0: àmì o àmì ọlọrun.
1: aláàánú tó jù bẹ́ẹ̀ lọ yóò wá yín bí
0: o. àmì ọlọrun àmì ọlọrun.
1: yẹ́sà.
0: tọ́ ó dàrọ̀ àjìláyọ̀ máa o.

0: lórí ètò àmìwò náà láwà lálẹ́ òní bẹ́yìn tẹ bá gbọ́ lágbòye ẹ̀yìn tẹ bá ń bá wa bọ̀ láti bẹ̀rẹ̀ ẹ̀yìn tọ́kàn yín lọ pẹ̀lú tiwa tẹ́ ń gbọ́ wa lálẹ́ ètò ní lórí ètò náà láwà fúntalẹ́ ètò ní lórí ètò ọ̀hún àti ìkó mẹ́ ẹjẹ́ wọn ẹni tó wà ń bí náà ẹjẹ́ wọn tó wà ń bí torí àkókò àfúntalẹ́ yẹ káàlẹ́ ó kọ yín bulẹ̀ tí ń pè wá sá o.
1: Ẹ̀lú
0: ẹ̀ káàlẹ́
1: ó kọ
0: yín bulẹ̀ tí ń pè.

0: 0913655692 náà lójú òkú tẹ́lẹ̀ pè sí 0913655692 nọ́mbà tó wọ yàrá agbára lálẹ́ ẹ̀tọ́ ní tẹ́lẹ̀ pè sí náà nu 0913655692 ẹ̀ka ilé ó kọyìn bulẹ̀ tí ń pè wá o ẹ̀ lọ́wọ́ ẹ̀ka ilé
1: o. Orúkọ mi ni Ibrahim láti ọ̀sìn ìdúgbò rẹ̀.
0: À ń gbọ̀ yín o, ẹ wà pẹ̀lú orí ètò.
1: Diamond ní Bàjẹ́
0: o. Àmì o, àmì Elédùà.
1: Ẹ mọ̀ lọ́wọ́ sókè ni o.
0: Àmì o, àmì Elédùà o.

0: oríṣiríṣi náà ni rí ayé bílé ayé ṣe rí náà nù nítọ̀ tó tò sí ẹjẹ́ àwọn ẹni tó wà ẹ̀ẹ́lú ẹ̀ka lẹ́hùn.
1: Tọ́
0: àdúpẹ́ ìyá wa ẹ̀ka àbọ̀ sórí ètò.
1: Lọ́hùn ní bàjẹ́ o, mọ́mí àlè àmì láti là o.
0: Tọ́ ìyá wa láti là wa ń gbọ́ yín mọ̀ o.
1: Tọ́ ìyá tó gbé wá Ọlọ́run ra láàánú sí wọn o.
0: Àmì ìlédùá, àmì ìlédùá.
1: Gbogbo wọn Ọlọ́run sọ di pẹ̀tẹ́lẹ̀ lágbára Ọlọ́run.
0: Àmì o, àmì ìlédùá o, àmì o.
1: Iná wa ni ilé yín ò ní dàrú o.
0: Àmì àṣẹlédùá,
1: àṣẹlédùá.
0: Ẹ ní fètò dásí, àwọn tá
1: ọwọ́ yín lẹ́fi bẹ̀rẹ̀ ọyìn lágbára
0: àmì ọlọ́run àdúpẹ́ o àmì ọlọ́run ọ̀dà àdúpẹ́ náà ó jìwà rí máa o. Kábíyèsí ọlọ́run lẹ́ẹ̀kan sí ẹ̀yìn tẹ́ ẹ dá sí ọ̀rọ̀ àlejò ẹ̀yìn àwọn mẹ́ta náà ni tàgbà lọ́sẹ̀ tó kọjá bàbá yín àdúpẹ́ o lọ́wọ́ ẹ̀yìn o kò ní bàjẹ́ o ẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta o àmọ́ lóore o àmọ́ lóore o bàbá àti ìyá wa náà alágbà ìyẹn Fajes Kola àdúpẹ́ ò lọ́wọ́ ẹ̀yìn náà o Mr. Festus kan àdúpẹ́ kò ní bàjẹ́ o wọn ìfẹ́ adá kọ òun lẹ́kùnrẹ́rẹ́ náà ni àmọ́ ìtẹ̀ṣe náà ọlọ́run ti gbà wọlé àṣẹ o ẹ fìní ládá lọ́dọ̀ ìlédùá ni o àdúpẹ́ ló ẹ̀ka lé ńkọ yín o.
2: Ẹ̀ka lẹ́ ẹ̀kú ètò
0: ọlọ́run ní ṣètò ẹ̀ka lẹ́ o.
2: Orúkọ mi ni Mr. Samuel láti òkè kúdù.
0: Láti òkè kúdù lọ ni a ń gbọ́ yín o.
2: Ẹ̀kú
0: ètò
2: náà àdúpẹ́ máa gbé gbogbo àbúrí ìyá náà fi súnmọ́ ọlọ́run dáadáa ọlọ́run ó sì mú gbogbo òkè sọ rẹ̀ ti balẹ̀ pẹ̀tẹ́lẹ̀.
0: Àdúpẹ́ lọ́wọ́ yín sàn.

0: Hello.
1: Ẹ ká
0: lẹ́ sá o.
1: Ọlọ́run tó yìn láti Ògbómọ̀ṣọ́.
0: Láti ìlú Ògbómọ̀ṣọ́ wa ń gbóyin sá.
1: Ẹ kú ètò ọlọ́ba àna ń tẹ́gbé wa lọ́wọ́ lóhun aláàánú.
0: Àmì Ọlọ́run.
1: Ọlọ́sìn nípa ẹ̀yìn náà lẹ ilé tẹ́yìn òní jóná.
0: Àmì Ọlọ́run. Látò
1: àpè èsì kan mo fẹ́ pè é sí. Tí àwọn èèyàn lè kọ̀m̀pléìn yẹn ní orí ètò ọlọ́yẹ ganú jẹ́ tàbí àwọn tẹ́ ń gbé wá àwọn èèyàn bíi bílíọ̀nù ló ń gbé tòun. Bọ̀ àwọn èèyàn ayé ti dájú àwọn èèyàn lo fún pọ̀ dáadáa mọ̀ wà bá pọ̀ náà lò. Ó yẹ kẹ́ bá ọmọ fi àkáàtì nọmba síta dàrẹ́tì. Lúkálùkù lè mọ̀ ṣe ìjọba fẹ́ ṣe dàrẹ́tì. Gbogbo èèyàn kọ́ ló mọ̀ ń rí bí pè. Lẹ́yìn ètò.
0: Ẹ ló sà ṣe wá ń gbọ́ mi sà.
1: Bẹ́ẹ̀.
0: Torí ẹ̀ la fífi nọ́mbà tiwa ta, ẹni ó bá fẹ́ nílò láti ṣe lọ́wọ́ kó pe nọ́mbà tiwa, a fún ni nọ́mbà tó bá fẹ́ lẹ́yìn ètò fún àwọn ìdí kàtó mi sà. Ẹrú àlejò tagbó alálẹ̀ tí wàá fẹ́ ràn lọ́wọ́ ẹ̀ pé wà, a fún yín láka nọ́mbà rẹ̀ dàrẹ́ ti tẹ́ sẹ́ndì sí. Ọlọ́run jí wa rí sa o, àdúpẹ́ látògbómọ̀ṣọ́ o. Kò sí méjì, kì í ṣe torí méjì ẹ̀ mọ́ bínú o, táwa náà ń rí. Nítawà náà ń dojúkọ lórí ètò yìí kì í ṣe kékeré gbọ́dọ̀ fi gbogbo ẹnu sọ̀rọ̀ lórí ètò ẹ̀ má bínú kábíyèsí ọlọ́run ẹ jẹ́ ń bá mọ bẹ́ẹ̀ ní tí mo sọ ọmọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́gbọ́n olóyè onílàákàyè ìdáná yóò ti yé wọn mo sì ń sọ yìí àti oríṣiríṣi làwa náà ti rí lórí ètò ìdíre táì fífi àkáǹtì ilẹ̀ lórí ètò direct life and direct torí pé àwọn kan wà wọ́n dúró bíi ẹjá fi léyìn ńlẹ̀ ẹni ò bá ràn yàn lọ́wọ́ tabagbé orí ètò ẹ pè mí lẹ́yìn ètò nọ́mbà mi mo ń fi ilẹ̀ nọ́mbà ń a fi pe àkáná bẹni yà á sẹ́ndì ẹ̀ sí ló ní tààràtà ẹ sẹ́ndì ẹ̀ sí. A dúpẹ́ lọ́wọ́ yín tẹ bá fi adúpẹ́ lọ́wọ́ yín. Ẹ já máa lọ díẹ̀ díẹ̀ fúnta lẹ́ẹ̀tò ní lórí ètò ọ̀tá pè lábẹ́wò náà láwà. Kábíyèsí Ọlọ́run mẹ́wàá ń ṣẹlẹ̀ nínú ayé o. Mẹ́wàá ń ṣẹlẹ̀ o, ìtọ́jú tàwa yìí náà rí ìṣe díẹ̀ lórí ètò.

ẹyin tájọ sálẹ̀ látẹnu òlòrò lọ́wọ́ àdúpẹ́ wa kí yín okùn ní bàjẹ́ o. Gbẹ̀ngà akẹ́ pẹ̀lú àjọ wà lálẹ́ ni o sọ́sẹ́ pìrìsẹ́ntà àgùtà sólù ẹ̀kọ́ ọkọ̀yàwó ẹ̀. Ìyẹ́ dòyè kápá o apá ò kápá dòyè kó sì apá ò kó sì dòyè kákàǹgà kàǹgà ò ṣe bá wọn bínú kó sì. À lọ lálẹ́ yìí á padà lọ́sẹ̀ tí ń bọ̀ yìí ò ní fòkun forí sàpáta lógo ọlọ́run. Èmi lẹ́mọ̀ gbọ́ o ẹ̀yin náà lẹ́sì máa gbọ́ mi nọ́mbà tẹ́lẹ̀ pè mí sí lẹ́yìn ètò ẹ mọ́ wà bínú ẹ bá pè lẹ́yìn ètò tí ń bá rí gbé o ẹ lè pè láàrin ọ̀sẹ̀ àbí kẹ́ pè lọ́la ọjọ́ sunday laago mọ́kànlá sókè. Ìdí tí mo fi máa ń pé aago mọ́kànlá sókè ni pé gbogbo owó àárọ̀ a máa ń bí sí bákan bàkàn bákan kò dédà kẹ́ ẹ pè mí kí n má lórí ọ̀fẹ́ àti gbé kọ́ọ̀lù yín yóò mí kẹ́ ẹ pè kí n gbé lọ́wọ́ kan ẹ pè laago mọ́kànlá sókè. Bó bá di láàrin ọ̀sẹ̀ lè pè mí èmi náà ní gbé lórí ètò tá a pè lámìwò ìlọ́ya fúnta lẹ́yẹ já máa tàta pínsẹ̀. Nọ́mbà ọ̀hún tẹ́ máa pè sí 08062891134 ẹ tún gbọ́ o 08062891134 08062891134 tẹ bá pè lálẹ́ tí ì bá rí gbé ẹ pè laago mọ́kànlá sókè lọ́la ká lè bá agbára náà ni kò sí nǹkan mí o àbí kẹ pè láàrin ọ̀sẹ̀. Ọlátìníwájú ògún ní yọ̀pá ẹ̀bì tìlẹ̀ méjì alákàfẹ́yìnrè ìjálogun international presenter ọmọláre o ti fa bọ́lá mọ̀ kan yẹn gan òkú papapà fírẹ̀ nàkànàkà gbára ẹ̀ lọ kànàkáná ọ̀sẹ̀ tí ń bọ̀ á tún pàdé ológo tọlọ́run èyí ò ní já sọmọ fún mi kò ní jábọ̀ wọn fẹ́yìn náà o eré àtàn ọlọ́run ní fi wálẹ̀ o 08062891134 ó dárọ̀ máa o ó dárọ̀ gbogbo èèyàn èyí ò ní já sọmọ fún mi mo sì wí o kò sì ní jábọ̀ wọn fẹ́yìn náà lógo tọlọ́run.

0: agbára ọba ìmọ́lẹ̀ tí gbogbo ayé mọ̀ sí bàbá dá padà wọ̀lúdé pẹ̀lú ọwọ́ agbára bàbá dàbí ara ti wọ̀lúdé pẹ̀lú ìwòsàn ìríran tí ò lẹ́gbẹ́ ojú ẹni nìmọ́lẹ̀ ni Èdùmọ̀rẹ́ mọ́ sọ wádìí táwọlé o gbogbo ẹni tí ìríran rẹ̀ ń wò bàìbà tí òríran dáadáa orí kurukuru ọ̀rẹ́ ni tó wà lọ́ọ̀kan àbí bẹ́ẹ̀ yẹn bá súnmọ́ o dàmọ̀ ìtọ́jú ìríran pámẹ́lẹ́ ẹlẹ́dùn wá fi dá bàbá wa bàbá dàbí ara ọba ìmọ́lẹ̀ lọ́la kò wá sírú àìsàn ìríran tó gbé dọ́dọ̀ wọn tó ní gbà láfíà gbogbo ẹni tí ìríran yọ lẹ́nu ọ̀nà àbáyọ ti dé o ẹ tara kàn sí bàbá dàbí ara ọba ìmọ́lẹ̀ bàbá dá padà ẹ lè gbé bàbá dàbí ara sórí ago 0706221250 lórúkọ Ọlọ́run ọba ìmọ́lẹ̀ tó dá ìmọ́lẹ̀ tó fún wa dì ìmọ́lẹ̀ tó ní ká máa fi rí mọ́lẹ̀ tí mọ́lẹ̀ wọ̀ sí ní dòkùnkùn láéláé náà la fi ń kí gbogbo èèyàn pé ẹ kú dédé àsìkò yìí ní gbogbo tẹ́tí láǹfààní láti máa gbọ́ mi gbétò fún tàkókò yìí ojúlọba ara aláwùrà bí dákun má gbà mọ́lẹ̀ lọ́wọ́ wa mọ́ sọ wá di ta ń wọlé bàbá ń sọ̀rọ̀ nípa ìríran abala kan tó ṣe pàtàkì nínú ìgbésí ayé ọmọ ẹ̀dá ni ìdí èyí pàtàkì gan ni mo fi ní àlejò pàtàkì nílé agbára pẹ̀lú mi ń bí bàbá ìmọ́lẹ̀ bàbá dàbí ara bàbá dá padà wọ́n wà pẹ̀lú mi lórí ẹ̀rọ agbagbe fún tàkókò yìí láti mọ dá wa lẹ́kọ̀ọ́ bó la sì lè ṣètọ́jú ojú wa bó la sì lè ṣètọ́jú ìmọ́lẹ̀ wa tí ìmọ́lẹ̀ yìí tí ò fi ní wọ̀ kùnkùn títí dọjú alẹ́ àti pé ẹni tí ó ti ní wàhálà bí ìṣòro kan àbí kejì pẹ̀lú ìríran rẹ̀ kí ni òjò náà bá yọ gan torí ká mọ̀ bá jìyà la ṣe ń yá mọ́ jìyà lọ́fà àlejò wa ẹ kú dédé àsìkò yẹn bá ń kí gbogbo ara lé.
1: Àánú Ọlọ́run, àlàáfíà Ọlọ́run, oore ajẹ́njẹ́ tán Ọlọ́run kó mọ bá gbogbo ẹ̀yin olùgbọ́ mi.
0: Àmì àmì.
1: Orúkọ mi tí mò ń bá yín sọ̀rọ̀ ni bàbá dàbí ara tí gbogbo ayé tó mọ̀ pè mí ní ọba ìmọ́lẹ̀ àbí bàbá dá padà tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ilé iṣẹ́ bàbá dàbí ara life care níbi tí a ti ń fi ewé àtegbò tí a ti ń fi ṣe ọmọ aráyé lóore.
0: Tó ẹ ṣeun ìbéèrè mi àkọ́kọ́ fún tòní ni wípé kí ni a ń pè ní àìsàn ìríran gan.
1: Ojú òun ni ìmọ́lẹ̀ ara.
0: Bẹ́ẹ̀ni.
1: Ìríran sì làgbà nílé ayé. Mo ń fi àkókò yìí mo fi ń bẹ Ọlọ́run fún gbogbo ẹ̀yin olùgbọ́ ètò yìí ojú wa kò ní orílẹ̀-èdè wa o.
0: Àmì.
1: Kí wọ́n padà sórí ìbéèrè tẹ bèrè. Àìsàn ìríran jẹ́ àwọn àìsàn àbí kùdìẹ̀kudiẹ tí ó lè bá ojú àbí ìríran ẹni tí ó fi di pé ìríran tó ti ń rí mọ́lẹ̀ kedere tí ò wá ní mọ́lẹ̀ kedere mọ́.
0: Bàbá gẹ́gẹ́ bí n tẹ́ ń sọ ni pé àwọn nǹkan kan máa ń dé bá ojú tójò wá ní mọ́lẹ̀ mọ́ ǹjẹ́ ó ṣeé ṣe kéèyàn ti máa ríran tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ìbéèrè mi kó wá bùṣe gàdà kó bùṣe gèdè kólúwa rẹ̀ ó mọ̀ wá ríran mọ́.
1: Bẹ́ẹ̀ni tí ẹlòmíì a máa bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ tí ẹlòmíì sì rèé ìmọ̀ wá lẹ́ẹ̀kan náà ni àmọ́ kì í sábà wá lẹ́ẹ̀kan náà. Eléyìí tó kọ́mọ̀ jù ńbẹ̀ náà ni kó bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀.
0: Kó bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀.
1: Gẹ́gẹ́ bí mo ṣe ń ṣàlàyé lẹ́ẹ̀kan. Àìsàn ìríran ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló lè fà á. Ẹlòmíì àbímọ ni tiẹ̀. Ẹlòmíì àìsàn ló fa tiẹ̀.
0: Kàsà.
1: Ẹlòmíì kẹ̀rẹ́ àfọwọ́fà àbí ìjàm̀bá òun ló fa ti tiẹ̀. Ẹ jẹ́ abẹ́rẹ́ látòrí àbímọ. Tí wọ́n bá pe àìsàn ní àbímọ, ohun tí wọ́n jẹ́ bẹ́ẹ̀ náà ni pé ó ṣeéṣe kó jẹ́ pé ìyá àbí bàbá irú ẹni bẹ́ẹ̀ ó ti ní irú àìsàn bẹ́ẹ̀ àbí kí nǹkan bẹ́ẹ̀ ó ti wà nínú fámìlì yẹn.
0: Kó jẹ́ àjogúnbá.
1: Àjogúnbá bẹ́ẹ̀ ni. Tó jẹ́ pé wọ́n ti wá bímọ ọmọ ẹlòmíì àti kékeré kékeré lọmọ yẹn ó ti wà.
0: Àti pín ní sín.
1: Bẹ́ẹ̀ ni.
0: Ni wọ́n ti dá àwọ̀ ojú fún yín gíláàsì.
1: Bẹ́ẹ̀ ni tójú náà ò ti ní ríran dáadáa. Ẹlòmíì sì rèé yóò ti máa dàgbà kó tó di pé nǹkan bẹ́ẹ̀ yóò máa jẹyọ sí.
0: Tó ẹ̀yin èèyàn wa ẹ súnmọ́ bí dáadáa kíláàsì ìmọ̀lade yìí tí bàbá wa ọba ìmọ́lẹ̀ tí wọ́n máa là wá lọ́yẹ̀ wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ lórí kí ni ó lè fa àìsàn ìríran ẹni àti pé bẹ́ẹ̀yẹn bá ní àìsàn ìríran tó ń da ojú rẹ̀ láàmú àwọn àpẹẹrẹ wo lèyàn máa rí.
1: Àwọn àìsàn tí ó lè kó bá ìríran ẹni ó bẹ̀rẹ̀ látòrí kí èèyàn ó máa ṣe ẹ̀yọ́ àṣejù.
0: Ẹ̀yọ́ àṣejù.
1: Bẹ́ẹ̀ni ẹ̀yọ́ àṣejù ó lè jẹ́ ti ìtọ̀ ṣúgà. Ìtọ̀ ṣúgà a máa wọlé sí lára látara àwọn nǹkan tá à ń jẹ àti nǹkan tá à ń mu. Òun náà sì máa jẹ́ àjogúnbá.
0: Kéèyàn máa jẹ dídùn dídùn gbogbo ìgbà.
1: Bẹ́ẹ̀ni títọ ṣúgà bá wà lára yóò kó bá ojú ẹni. Ẹlòmíì rèé ẹni tó súnmọ́ ni ó mọ rí kò ní rí ẹni tó jìnnà sí.
0: Bàbá kẹ tó tẹ̀síwájú àwọn èèyàn ó ti fẹ́ mọ ọmọ ibi tẹ́ ẹ wà pé tó ẹ dákun ìbò ni wọ́n wà ibo lọ́fíìsì yín wà àti pé ẹ bá fi nọ́mbà yín tẹ̀lé.
1: Iléeṣẹ́ bàbá dàbí ara bàbá dá padà ọba àmọ́lẹ̀ a wà ní sùúrù lérè nílùú ìlọrin.
0: Sùúrù lérè ńlọrin bí.
1: Bẹ́ẹ̀ni ládojúkọ àgọ́ ọlọ́pàá B division. Ìdojúkojú pẹ̀lú B division police station lẹ́gbẹ̀ẹ́ Rotamedic pharmacy.
0: Ibẹ̀ni
1: nílùú ìlọrin ibi tí ìṣẹ̀ àbádàbí ara wà náà.
0: Nọ́mbà yín.
1: 0700 622 622 125 125 02 02. Tí èèyàn bá ń ṣe ẹ̀yọ́ àṣejù ó lè jẹ́ ti òkú àtọ̀sí. Òun làwọn Yorùbá tó máa ń pè ní àtọ̀gbẹ.
0: Àtọ̀gbẹ.
1: Tó jẹ́ pé kéèyàn ó tó dijú kó tó lajú ó ti lọ́ tọ̀. elomi laarin alemoju yo mo to emerin e marun abi ju be lo
0: ki lo de
1: aise yo ase ju bayi oni je ke lomi o sonrun asun ba
0: lai so ke ngbe mo di
1: pe me wa ni mo se yo ti awon kan yo ba ri amojuto yo pada ko bayi riran ni ti o wa fi di pe elomi mo je so le kan en to wa to si ni ori ko ni ri en to jina si elomi en to jina si lo le ri ko ni ri ti to si elomi to ba ti bota bayi kurukuru ni gboju ojo bi eni pe gbogbo efin bi eni pe julo fero elomi te yan ba yo si lo nkan yo mo pe yan bo ko ni den ton mo elomi ori la telewo elomi o mo number tan ko owó ọmọ ló ń fẹ lómi káàkiri. Ìríran làgbà ńlẹ ayé ọlọ́mọ fọwà lójú.
0: Àmì
1: olóòtú ojú sí kókó inú ara.
0: Àmì
1: ẹjẹ́ àṣetọ́jú ara wa. Gbogbo èyíkéyìí tó léwu kẹmọ kẹfí inú àwọn àìsàn ríran yín. Ẹ máa bọ̀ lọ́dọ̀ bàbá dàbí ara. Èmi ọba àmọ́lẹ̀ tí mo jẹ́ apàṣẹ ìṣègùn fún gbogbo agbọmọlà ló ẹ̀rìn ọ̀sùn. Nọ́mbà 116 sùúrù lérè ládojúkọ àgọ́ ọlọ́pàá B Division. Odun bàbá dàbí ara ń lu ìlọrin lórílẹ̀-èdè Nàìjíríà Àìsá Ìmọ̀fọ́lóko.
0: Bẹ́ẹ̀ni mo ti
1: mọ̀ pé òkìkí
0: yín ti kàn káàkiri nípa ká tọ́jú ojú.
1: Bẹ́ẹ̀ni.
0: Nípínlẹ̀ Ọ̀sun, nípínlẹ̀ Ogun, nípínlẹ̀ Èkó, nípínlẹ̀ Èkìtì, ìpínlẹ̀ Ondo, ìpínlẹ̀ Ọ̀yọ́ tó fi dépínlẹ̀ Kwara tí a ń bí káàkiri orílẹ̀-èdè Nàìjíríà àmọ̀pọ̀ kìkì yín kan. Ọlọ́run sì gbà fún yín ẹ̀sìn tọ́jú àwọn èèyàn pẹ̀lú ọ̀rọ̀ ojú wọn sì ń gbádùn ló jẹ́ kí àwọn èèyàn máa gba tiyín. Ẹ bá ń tẹ̀síwájú sáà.
1: Ọlọ́run ni kì í sá wa.
0: Àdúpẹ́ àdúpẹ́.
1: Ẹ yọ àsọjù tí mo sọ lẹ́ẹ̀kan tí yín ò bá mójútó tó bá jẹ́ lè tó kó àtọ̀ sí bá fà ní tí ò bá ti sí àmójútó òun ló máa ń fa prostate enlargement tí wọ́n ń pè ní ìsétọ̀ tí tọ́ mọ wá ṣeré-ṣeré. Ẹlòmíì tó bá débi tí ó ti ṣẹ̀yọ́ báyìí yóò kọ́kọ́ fọwọ́ gbárí mú fún bí ìṣẹ́jú márùn-ún tẹ́yọ ò ní wá. Tọ́jú ara ẹ o, yọjú sí dàbí ara. Ẹlẹ́ẹ̀kejì inú àwọn àìsàn tó lè kó bá ojú ẹni ò ní ìfúnpá gíga. Ẹlòmíì kó tó rìn bùsọ̀kan sí kejì yóò ti sinmi. Ẹlòmíì ayọ̀ yóò mọ̀ lù ní pípípípípí.
0: Àyà jíjá.
1: Bẹ́ẹ̀ ni ẹlòmíì yóò kàn tiẹ̀ mọ̀ rẹ láti inú wá nítorí pé ìfúnpá ẹ̀ ga. Ó máa kó bá ojú.
0: Bẹ́ẹ̀ni.
1: Ojú bí ara ṣe ní ìfúnpá tiẹ̀ ojú náà ní ìfúnpá. Ó ní pressure tó gbúdọ̀ maintain tó bá ti ju normal pressure lọ.
0: Dédé tó ẹ kó débẹ̀.
1: Bẹ́ẹ̀ni ó náà ń pè ní adákẹ́ fọ́jú. Ayọ́kẹ́lẹ́ bojú jẹ́. Tó jẹ́ pé ẹlòmíì báyìí ojú ríro ni sáá.
0: Ojú
1: ẹlòmíì ọpọn ni kankankankan.
0: Ojú ẹlòmíì.
1: Bẹ́ẹ̀ni ojú ẹlòmíì a máa wà mí. Ojú ẹlòmíì yóò máa gun ni pinpinpinpin bí ẹni pé yẹpẹ dà sí.
2: Kòkòrò inú ẹ̀jẹ̀ tẹ́ ń wò táwọn bàbá wa tún máa ń pè ní nárùn àjàká òkú ẹlẹ́wù gbẹ̀dú. A máa kó bá ojú.
1: Ẹ mọ̀ fi ọwọ́ tó ń dùn yín ẹ mọ̀ fi sí abẹ́ aṣọ.
0: Tọ̀.
1: Túmi síta kí n fi ọ́ sílẹ̀ n ló kọ àìsàn ń jẹ́.
0: Bẹ́ẹ̀ni.
1: Bòmí mọ́ra kí n pa olórí kì í rẹ̀. Ẹlòmíì ó ti lọ òun ó ti lọ òun ó ti òun gan ti dalágbo
0: ni.
1: Ó ti káàkiri. Ẹbẹ̀rẹ̀ àgọ́lọ́pàá sùúrù lérè.
2: Àdojúkojú ẹ̀ ẹ rí ìyá tó ń ta èso ọ̀gẹ̀dẹ̀ ọ̀sán nkankan. Ẹ bèrè lọ́wọ́ ìyá tó ń ta èso yẹn pé bàbá dàbí ara lẹ ń bèrè. Ẹ ti rí bánà wa lọ́tún lọ́sì tán ya ojú sí ẹ ti tọ́dọ̀ wa nìyẹn.
1: Fóònù nọmba mi ni
0: 070-622-125-02. Tó bàbá, àkàìmọye àwọn èèyàn tí wọ́n tẹ pọ̀ padọ́dọ̀ yín lórí ọ̀rọ̀ ríran yìí tó sì jẹ́ pé lónìí wọ́n ti ju pọ̀ pálẹ̀ wọ́n ti ń káàkiri bó ṣe wù wọ́n wọn arìn sọ́tún wọn arìn sósì láì lo pàpá àbí wọ́n ń fà wọ́n tẹ̀tẹ́ mọ́ bó lẹ ṣe ń ṣe gan tó fi rí bẹ́ẹ̀.
1: Olóòtú Ọlọ́run ni kì í ṣàwa náà. Àmọ́ iṣẹ́ tí yẹn ti ń ṣe láìmọ iye ọdún sẹ́yìn. Ẹlòmíì àti ẹ̀ wá sọ́dọ̀ wa a rí i pé tá a bá ti fojú kan ojú náà láàmú sọ pé báyìí ló ṣe ń ṣe ọ́ báyìí ló ṣe ń ṣe ọ́ even láì ti jẹ́ pé ó ṣàlàyé nǹkan tó ń ṣe. Ó mọ̀ wá pé àbí bàbá dàbí ara ni agbára kan ti ń sọ̀rọ̀
0: sí. Àbọ̀wẹ́jú ni.
1: Kò rí bẹ́ẹ̀ Ọlọ́run ni àti pé iṣẹ́ tí yẹn ti ń ṣe.
0: Bẹ́ẹ̀ni.
1: Iṣẹ́ tán bí wa sínú ẹ̀ nílùú Òṣogbo wọn máa gbolé wa n tá à ń tọ́jú nu iṣẹ́ ìrandíran ni. Kábíyèsí
0: ẹ̀yà náà ni ó jọ ẹ tẹ̀síwájú bàbá.
1: Ẹlòmíì ìjà ló lọ́ọ́ là tí kùkù bá lójú.
0: Wọ́n sọ kùkù lójú. Tó bá ń wò bàlàbàlà.
1: Tó bá di ti ń wò bàlàbàlà.
2: Ẹlòmíì sì rèé látara ṣe ti ń ṣe for example nísìnyí iṣẹ́ ọ̀kadà kọ́lọ́ mọ dábò àwọn ọlọ́kadà wa. Iṣẹ́ yẹn mọ ó mọ padà ṣe àkóbá fún ojú pàápàá jùlọ àwọn tó bá mọ sí ojú wọn lẹ̀ tí wọn ò ní nǹkan kan tí wọn fi ń dáàbò bojú wọn. Tí ìyẹn bá jẹ́ tí ó ń bá mọ sun ẹkún púpọ̀ jù yóò kó bá ojú rẹ̀. Tí ìyẹn bá sì jẹ́ tó ń ṣiṣẹ́ tó jẹ́ pé èéfín pàápàá jùlọ àwọn tó ń ṣiṣẹ́ tó ń dáná oúnjẹ tó ń ta oúnjẹ tó bá jẹ́ pé iná gíná sì ń dá tí èéfín ṣe sí wọn lójú yóò kó bá ojú. Ẹ jẹ́ a máa ṣe àkíyèsí àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú ògo Ọlọ́run Elédùmarè òní fọwa lójú.
0: Bàbá bí nǹkan bá wá gbọ̀n sí yàn lójú bí eruku bí ẹ̀pẹ̀ bí àwọn ìṣẹ́pẹ́ igi tó run sí yàn lójú ǹjẹ́ ó ṣeéṣe kó bani lójú jẹ́ bí.
1: Bẹ́ẹ̀ ni koda elomi oju elomi tibe o ti ni nkan funfun tonto laarin oju to yo loruko tawon eleyibo npe ta le da lori ategun gbogbo eleyi to ba wo ko je nbe e ma bo lodo baba dabi ara pelu gbo olohun funfun tonto laarin oju re hun lai pe ojo o ni ri nbe mo
3: yo kuro nbe yo pora pelu itoju
1: pelu gbo lodo olohun lagbara lowo olohun ati iwe ategbo teledumare virgin kimi
3: beyan ba ni aisan iriran awon apere mi wo lo sese kuluware o tun ma ri
1: elomi o le wa moto lale elomi ti ba tin dibe agun mefa bo si meje ko le jade mo nitori pe ko le ri nkankan mo elomi si re to run ba sese njade ohun ni soro ti e mo nbere ti kurukuru gba gbogbo lele
3: kabisi
1: se ri kini ohun o yato lati ara sara amo gbogbo eleyi to ba wo ko je nbe gbogbo uruko to le wo kan ti pe fun e mo bo lodo baba dabi ara olohun o tu yin sile ero gba lode nbe a se ayewo fun yin ayewo ofe ayewo lodo baba dabi ara
3: to
1: gbogbo ayewo wa ofe ni
3: lẹyìn tẹ bá ti gba káàdì
1: tán ọfẹ lẹsàyẹwò a ṣàyẹwò ojú fún yín ti fúnpá ọfẹ ni àyẹwò ṣúgà gbogbo ohun tó jẹ mọ tẹsítì tá a ṣe fún yín
3: ọfẹ lẹsì
1: tẹsítì ni ó sì ṣáájú torí òun ní òjì àmọ kókó ilé tó ń ṣe yín bẹ.
2: Basic test náà wà táwa náà lè ṣe fúnra ra wa nílé torí ẹlòmíì ò mọ pé nǹkan ti sojú òun ẹ dọ́ bojú ọ̀tún kẹ́ ẹ fi tòsí wo nǹkan ẹ dọ́ bojú tòsí kẹ́ ẹ fi tọ̀tún wo nǹkan ẹ wo méjèèjì wò síra wọn tí ìmọ̀lẹ́ kan bá ti jù kan lọ ojú ti ní wàhálà nìyẹn tètè gbéra mọ́ bọ́ o.
1: pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run ọlọ́run tó ti ṣe tàwọn ará ṣáájú ọlọ́run ó ṣe tiyín náà ẹ mọ́ sọ gbàgbọ́ nù ẹ mọ́ bọ̀ ẹ mọ́ sọ retí nù ẹ mọ́ bọ̀ lọ́dọ̀ bàbá dàbí ara ní sùúrù lérè ńlu lọrin.
3: tó bàbá ká tó mọ̀ ń lọ ǹjẹ́ gbogbo àìsàn ojú náà ni ó ní ọ̀nà àbáyọ.
1: ẹ ṣe olóòtú ṣe rí ẹni tí ó bá fẹ́ purọ́ ni ó ní ẹlẹ́rìí ohun ọ̀run ló wà. ọ̀pọ̀lọpọ̀ náà àìsàn ojú òun ló ní solution àmọ́ eléyìí tí ò ní náà ń bẹ o.
3: ẹ̀sẹ̀ àwò.
1: ṣe rí wọ́n ń pe àìsàn kan ní adákẹ́fọ́jú. tí ó bá ti fi di pé ó bá fi lè mú ojú. tí ẹ tan iná sí ojú tí ojú ò rí iná kankan mọ. ojú bẹ́ẹ̀ ọwọ́ ọlọ́run nìkan ló kù sí kéèyàn má dààmú. yàtọ̀ síbẹ̀ tí ìjàmbá bá sí ojú tí omi tó wà nínú ojú tó bá fi lè jò dànù.
3: tó bá jò dànù.
1: kò sí ní tí mo lè ṣe sí mọ́ ẹ mọ́ wùlẹ̀ gbé dọ́dọ̀ mi. pàṣẹ wa ń sọ náà. olóòtú. àìsàn ìríran wa máa fi ṣe yán o. bẹ́ẹ̀ ni.
2: nítorí pé ní tá à ń pè.

0: tó mọ̀ lọ àdírẹ́sì yín ibi tó fíìsì yín wà àti fóònù nọmbà táwọn èèyàn pè yín sí.
1: gbogbo ibi tá a bá gbà wọ ìlú ìlọrin ẹgbẹ́ ọ̀kadà kẹlẹ́ ń lọ sí sùúrù lérè tẹ́ bá ti dé sùúrù lérè ẹ béèrè àgọ́ ọlọ́pàá b division àdojúkojú pẹ̀lú àgọ́ ọlọ́pàá b division ni bàbá dàbí ara wà lẹ́gbẹ̀ẹ́ ilé ìtajà rotamedic pharmacy ẹ rí ìyá kan tó ń ta èso ẹ béèrè àbí lọ́wọ́ ẹnikẹ́ni pé bàbá dàbí ara lẹ ń béèrè ẹ ti dọ́dọ̀ wa ni.
0: nọmba yín sà
1: 070 600 622 1250 1250 02
0: tó ẹ̀yìn ẹ̀yìn wa kò jẹ́ bó ti lóhùn ó jẹ́ mọ́ fọ̀rọ̀ ara rẹ ṣàwàdà ìríran rẹ mọ́ mu ní bíntín torí pé ojú lọ bá ara bójú bá ti láàyè gbogbo ara ti ní wàhálà gbogbo ara ti kàn jàgbọ̀n bójú bá ti ní problem ìwọ náà tètè tara kàn sí bàbá dàbí ara bàbá dá padà ọba ìmọ́lẹ̀ lónìí elédùmarè ò ní gbòde ọ̀sán lọ́wọ́ gbogbo wa o ire.

0: yomarugbo ojo
1: yes sir
0: si alafia lewa
1: alafia ni sir
0: alafia kristi ko ni fi sile
1: amen yesu
2: Psalm 65 verse 1 Olorun iyin duro de o ni si oni ati si o ni a o mu ileri fe nish e tati sile gbogbo eniyan ti Olorun ba pada gba o leyin opolopo ibanuje ati iya to ti je iwo na de mo on toju e ti ri e wo ojo ti won bi owo ru le tan bi e si wo bi to dagba si wo ye aisan to ti se aisan ti fe pa o aisan bi eni ma ku aisan bi eni ma ya were wo ni ru iji to dide si o laaro ojo aye re ogun to kokon faaro ojo aye eja tolorun ba pada gba o iwo ti te pari iwo na mo ra lata wa lo lo atawa ninu ojo ojo a ma pata ato mo ta si o loju iwo lo fobo ni kekere iwo na ran lo mi bo o iwo lo lodo lopon mi wa wo ye iya to ti je tiru e ba pada rona bayo to je eyan a je pe yin duro doluwa ni sioni eyin melo le le pada lenu ope ta nu ba dena bawo le se le mu owo ijo tori owo gengen ni saju ijo eyin melo le mo re dale mo pe dale mo yin so tori pe wa pada bori wa pada reyin ota e enowo yin soke to ba le sami afon lori ayoko
3: amen amen amen
2: afon ni ori ayoko
3: amen amen amen
2: afon ni eri ayo na
3: amen amen
2: amen in the name of Jesus Christ
4: amen
2: mama sere o ohun ti mo fe beyin fun bayin e try e ma tesiwaju e ma gbadura yin lo e ma kun fun okun atagbara e ma je ko re yin ti owo yin ba lo ro lowo ija ogun bori ni e je ko wo e le ma te pa madura tori pe iyin duro de olorun ni si oni lori oro re iyen ni wi pe leyin gbogbo aseyin wa aseyin bo le aye e ope lo ma ja si
4: mi jesu
2: nigba ti gbogbo e ba pada lo to ba pada bo wa pada leri aye
4: mi jesu
2: e so fun eni to njiya lowo yi to ndamu tara ni e so pe ireti si wa ireti de nbe fun igi ti abe lori tori to ba gborun omi yo pada ruwe pada o ti tan fun e be ni ko buru fun igba to nla koja ko le je igba opin re oni yi ki si opin aye re ojo ayeye re nbo na owo e soke wa ibi o ti gbo mi loni mo gbe ayeye li olowo
4: amen jesus
2: loni mo gbe ayo ni e lowo
4: amen jesus
2: eyin melo le nje ya lowo lori omo eyin melo le nje ya lori ise yin oluwa fi ayo paro re
4: amen jesus
2: ta lo le na o soke so pe arugbojo
4: arugbojo
2: fi opin si iya ti mo nje
4: fi opin si iya ti mo nje
2: fi opin si ibanuje mi
4: fi opin si ibanuje mi
2: e jade si mi bi alagbara
4: e jade si mi bi alagbara
2: e fi owo otura le mi lara
4: e fi owo otura le mi lara
2: e gbe owo anu le mi
4: e gbe owo anu le mi
2: e gbe owo ojurere le mi
4: e gbe owo ojurere le mi
2: e gba ekun ko lenu mi
4: e gba ekun ko lenu mi
2: e gba ofo ko lenu mi
4: e gba ofo ko lenu mi
2: e gba ibanuje ko lowo mi
4: e gba ibanuje ko lowo
2: e si ami le meta me
4: ha mi ha mi mi
2: gbẹrù pọ̀jù tẹ́sù bí o ti ń gbọ́ mi olúwa ní kí n kọ yín máa kọ yín ní àṣírí kan tó máa ń mú kádùá tètè gbà tí ẹ bá lè kọ́ sílẹ̀ kọ́ tó bá fẹ́ kádùá rẹ gbà bí o ti ń gbà tipẹ́ ẹ̀wà tètè rí ìyanu ọgbọ́n wà tá à ń dá sí i well mi lè tàn yín jẹ àbí sáàlẹ̀ sọ pé ojúṣàájú mi lọ́dọ̀ ọlọ́run rárá kì í sojúṣàájú ènìyàn ṣùgbọ́n ó lè dẹ́nì kínní lòun kò mọ́ dẹ́nì kejì lòun kò gba inú ẹnikẹ́ni láti sọ pé ọlọ́run sojúṣàájú kò dẹ̀ gba inú ẹnikẹ́ni láti sọ wípé ọlọ́run lè gbé àbúrò ga kó sì rẹ ẹ̀gbọ́n sílẹ̀ ọwọ́ ẹ sókè bí mo bọ́ lọ́ sí ń pin lóde ọ̀run ìwọ náà máa di àyànfẹ́ lénìí o ọlọ́run máa yọnu sí ọ láti òní lọ agbára ojú rere máa bà lé ẹ bẹ́ẹ̀yàn bá fẹ́ ṣe kí la lè fi bribe ọlọ́run kí la lè fi ṣe àbí bò ni ta lè fi pray tó jẹ́ pé ta bá pray lọ́nà bẹ́ẹ̀ ó máa jẹ́ kádùá yá torí ọlọ́run ló mọ iye àdúrà tó ti wà lórí kíú báyìí níwájú arúgbó ọjọ́ ọlọ́run ló mọ iye àwọn tó ti kọ lẹ́tà kalẹ̀ síwájú ọba àwọn ọba ọlọ́run ló mọ iye ẹni tó ti fi ẹkún gbàdúrà kílẹ̀ tó mọ gbà tílẹ̀ mọ́ níwọ̀ tó pray ọlọ́run ló mọ iye tó ti pray lálẹ́ àná tó sunkún ká tó wọ òní pé olúwa kó gbọ́ tẹkún tóun kó sì gbọ́ àròyé òun yóò bá rí bẹ́ẹ̀ wọ́n kẹ́ni di apostolic wọ́n kẹ́ni christ apostolic church wọ́n kẹ́ni redeem wọ́n kẹ́ni defy life gbogbo church tá a mọ́ kọ àti
5: pàtàkì tá mo kọ ọgbọ́n ló ń pariwo táwa ní òkọ̀kọ́ gbọ́ tiẹ̀ ọgbọ́n tó le dá number one lélẹ̀ tó bá fẹ́ kó gbọ́ tiẹ̀ má fi ẹ̀jẹ̀ sínú àdúà tó bá fẹ́ gbà tó bá kí n lu ẹ̀jẹ̀ sínú àdúà rẹ̀ ó possible kí àdúà rẹ̀ máa ní delay now especially tó bá ti rí èsì àdúrà rẹ̀ ẹ fi ẹ̀jẹ̀ sí àdúà yín ẹ̀jẹ̀ bíi báwo olúwa tó bá lè gbọ́ àdúà mi olúwa tó bá lè ṣe tí mò ń béèrè yìí màá sì ṣe báyìí báyìí fún ọ ó máa ń jẹ́ kí inú ọlọ́run dùn ó sì máa ń mú kọ́lọ́run gbéra láti tètè ṣe téèyàn bá fẹ́ àwọn wo ni àpẹẹrẹ mélòó tó ṣe bẹ́ẹ̀ nu bíbélì àwọn náà ni à ń pè ní Anna Anna tó ti yàgàn ó wá lọ sí sílò ló bá ń sunkún ló bá ń pray kìkété rẹ̀ ló ń jì lórí pẹpẹ ló bá ní olúwa bí wọn ọlọ́run bá lè bojú wo ìpọ́njú ìránṣẹ́ tó ohun ìránṣẹ́ rẹ̀ ní tòótọ́ tí o sì lè gbọ́ tó ń tó fóun lọmọkùnrin kan ó lòun ó sì dá ọmọ yẹn padà sórí pẹpẹ mí ó ní sí olúwa ni yóò máa ṣe òyò ọ̀dà ọmọ tó bá bí fọlọ́ ni olúwa bá gbọ́ olúwa sì fi àṣẹ sí torí n tó sọ àṣẹ sáré gùn bí bẹ́ẹ̀ dẹ̀ sọ pé ó ti máa ń lọ sí sílò tẹ́lẹ̀ lọ́dọọdún bọ̀tọ́ ọlọ́run ò fàṣẹ sádùá rẹ̀ ọjọ́ tí Anna fi ẹ̀jẹ̀ sádùrà tó jẹ́jẹ́ pé òun ó mu ọmọ yẹn fọlọ́ padà tó bá bí lọ́lọ́run sọ wípé àṣẹ mú tó wí ní àmọ́dún Anna padà gbọ́mọ wá dúpẹ́ ya ọwọ́ rẹ méjèèjì sókè ẹ̀jẹ̀ tó bá bó olúwa jẹ́ lónìí àṣẹ gorí ẹ̀ kò dẹ̀ dá kéèyàn jẹ́jẹ́ kó má san èyàn ò rí ìjà ọlọ́run olúwa lẹ́nìkan wà mí kì í ṣe ìwọ ló ṣe fúnra ẹ̀ ó bẹ́ ẹnìkan gbẹ́bọ ó bá ẹnìkan gbẹ́bọ ó gbé nítorí ẹnìkan ni olúwa sọ fún mi kílálẹ̀ pé tó bá jáde ìwọ ló kó bá ṣẹdẹ lẹ́nu jáde síta báyìí torí ó hẹ́pù ẹniyẹn ni ó wá bá gbẹ́bọ pé kí rẹ́ ìpara ni ẹni àdúnnù ṣó sáà bá gbé kó lè yí kẹni ẹni mọ́ kú ni maka 1:3 tó bá ti jáde àwọn kan sọ ọ̀rọ̀ rẹ ni o 1 2 and. Ìyàbò ló ti gbé yẹn.
6: Dádì ó ti pẹ́ kí n tó máa wá bí mi.
5: Ok.
6: Ara gínà sí sàmì ẹ̀ tóbi nínú sí kẹta. Wọ́n pè wá láti
5: kálò. Ara ìyá.
6: Ara ìyá gan so àwọn àròsọ́lá àfààní wáyé ká gbẹ bọ̀.
5: Àfààní àfààní ilẹ̀ bá gbé.
6: Èmi ò gbé kí n tó máa wá sádùn ara rẹ̀.
5: Kẹ́ tó máa wá rúgbọ́ ọjọ́.
6: Ó ti fara kù.
5: Àfààní ló bá ń pèsè ẹbọ yẹn.
6: Bẹ́ẹ̀ni sà.
5: Ẹ wá ti gbé.
6: Èmi mo
5: kí ni ẹbọ yẹn kí ni.
6: Oníkàrọ̀ odidi ẹran gbà yẹn ká fi ṣe.
5: Odidi ẹran gbogbo ẹlẹgbẹ lọ. Ó yá má jẹ̀mọ̀ ẹbọ fiọ́lẹ̀. Àṣẹ ẹbọ gbàmúrò jáde lára ẹ̀. Má jẹ̀mọ̀ ẹbọ gbé jáde lára ilé. Gbèsò kìkì ń gbọ́ wọlé. Omi tí ẹ̀rà yẹn ó dínà àṣẹ kó wọnú ẹ̀. Tẹ́ bá ti lomi màmá ara ó tù ẹ̀. Tó bá ti mú pé wọ́n tayọ kọ̀ọ̀kan ní àràárọ̀ kẹ́ tó jẹun ìwòsàn ó jẹ tiẹ̀ ara ò ní níyín mọ́ kí ológun gbógun ẹ̀ lọ káràmọ́ ni ọmọ àlàáfíà in Jesus name. Ó wọ́n náà gbẹ́bọ ni.
6: Bẹ́ẹ̀
5: ló bá gbé.
6: Dádì ọkọ mi ni mo bá gbé.
5: Ó bọ̀kọ̀ ẹ̀ gbé kí ló ṣe.
6: Mi mọ tó ṣe bọ̀tẹ̀ kọ́
5: lọ́wọ́. Kí ló ṣe tó fi bá gbé.
6: Mi mọ tó ṣe ọkàn mi kí assist
5: òun náà ni. Wọ́n ní kò assist àwọn kó gbẹ́bọ. Ẹ̀kọ́ náà fi síbẹ̀. Tó obìnrin kankan pé kí ni a fẹ́ gbẹ́bọ lé lórí.
6: No, mo kọ̀ ẹ́ assist.
5: Ọkàn ni kò bá wọn gbé. N bó ló gbé lọ.
6: Junction ni oríta.
5: Lóríta. Ríta mẹ́ta ògiri òkú ká o. Ẹ nọwọ́ tó yín sọ́kẹ̀.
7: Yes.
5: Sọ́gbẹ́ ní orúkọ Jésù.
7: Ní orúkọ Jésù.
5: Ẹ sí gbogbo ilẹ̀kùn àánú tó tì.
7: Ẹ sí gbogbo ilẹ̀kùn àánú tó tì.
5: Nínú oṣù kẹwàá yìí.
7: Nínú oṣù kẹwàá yìí.
5: Àánú tí mi ò gbà rí.
7: Àánú tí mi ò gbà rí.
5: Bóyá sáré wọnú ayé mi.
7: Bóyá sáré wọnú ayé mi.
5: Ọwọ́ ìfàsẹ́yìn.
7: Ọwọ́ ìfàsẹ́yìn.
5: Jáde lára mi.
7: Jáde lára mi.
5: Agbára fàkókò ẹni ṣòfò.
7: Agbára fàkókò ẹni ṣòfò.
5: Fìlẹ́ ayé mi lẹ̀.
7: Fìlẹ́ ayé mi lẹ̀.
5: Ọwọ́ tó ń dá mi dúró.
7: Ọwọ́ tó ń dá mi dúró.
5: Ó yà gbẹ láàyè. Ìmọ̀lẹ̀ tí mo gbé lọ́wọ́.
7: Ìmọ̀lẹ̀ tí mo gbé lọ́wọ́.
5: Ayé ẹ mọ̀ gbà lọ́wọ́ mi.
7: Ayé
5: ẹ mọ̀
7: gbà lọ́wọ́ mi.
5: Ẹ mọ̀ pa náà mi.
7: Ẹ mọ̀ pa náà mi.
5: Ẹ mọ̀ pa ìmọ̀lẹ̀ mi.
7: Ẹ mọ̀ pa ìmọ̀lẹ̀
5: mi. Ẹ mọ̀

0: tì mí kẹ́ gbógun lọ.
1: Ẹgbógun tì mí kẹ́ gbógun lọ.
0: Ẹ dìtẹ̀ mọ́ mi kẹ́ bá ìtẹ̀ lọ.
1: Ẹ dìtẹ̀ mọ́ mi kẹ́ bá ìtẹ̀ lọ.
0: Gbogbo ẹ̀yin alágbára yé.
1: Gbogbo ẹ̀yin alágbára yé.
0: Ẹ bọ ọtẹ torí mi gbé.
1: Ẹ bọ ọtẹ torí mi gbé.
0: Jẹ́ kí ẹ bọ pa ẹlẹ́bọ.
1: Ẹ jẹ́ kí ẹ bọ pa ẹlẹ́bọ.
0: Agbára tó ń gbanú ògiri wọlé.
1: Agbára tó ń gbanú ògiri wọlé.
0: Agbára tó ń yọjú látọjú wíńdò.
1: Agbára tó ń yọjú látọjú wíńdò.
0: O lè sọ ilé mi dahoro.
1: O lè sọ ilé mi dahoro.
0: Inú olúwa lè jáde.
1: Inú olúwa lè jáde.
0: Ọfà tó ń bẹ nínú omi ara àtẹ̀jẹ̀.
1: Ọfà tó ń bẹ nínú omi ara àtẹ̀jẹ̀.
0: O lè pa mí láìpẹ́ ọjọ́ mi.
1: O lè pa mí láìpẹ́ ọjọ́.
0: Jáde.
1: Jáde.
0: Ìlọrin tẹ́tí sílẹ̀. Gbogbo ènìyàn, ẹ gbọ́ ìròyìn ayọ̀. À ń gbé ìsọjí mẹ́ta bọ̀. Tolúwa ti pa láṣẹ fún mi pé mi ò gbọdọ̀ mọ́ ṣe. Ó di October 5, 6 àti 7 Monday to Wednesday ni ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ ni ó ṣe ṣe kí ọjọ́ on the 6 and 7 tó jẹ́ kejì àjíjọ́ kẹta ohun a lè ṣe oní àárọ̀ àti ìrọ̀lẹ́. So but ìrọ̀lẹ́ ni mẹ́tẹ̀ẹ̀ta ọjọ́ àkọ́kọ́ yóò jẹ́ ìrọ̀lẹ́ on the 5, 6 àti on the 7 ní oṣù October oṣù kẹwàá ẹ mọ prepare kalẹ̀ Kwara State Sports Stadium tó wà ní ọ̀nà Taiwo Road. Gbogbo ènìyàn a gbé ní on the 5, 6 àti 7 ibẹ̀yẹn kánsẹ́lì ó ti wáyé, ibẹ̀yẹn ni deliverance ó ti wáyé, ibẹ̀yẹn ni healing. Gbogbo àwọn tó láìsàn ẹ tò wọ́n sọ wájú. Gbogbo àwọn tára ni ẹ prepare àwọn kalẹ̀. Gbogbo àwọn tí ìyá ń jẹ tí èsùn pẹ́ lójú ẹgbẹ́ ọwá Ọlọ́run fẹ́ fún àjàgàdànù kájọ pàdé ní on the 5, on the 6 at on the 7 ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ láago mẹ́rin a sì gbé wọ bíi 6:30 tá a bá tutù wá ṣe lọ ó ṣeéṣe kí n máa fi àárọ̀ ṣe kánsẹ́lì kí n máa fi àárọ̀ ṣe deliverance àti láti sọ ìran fáwọn tí wọ́n nílò ọ̀nà àbáyọ sọ́ra ayé wọn ẹ pìpì àkalẹ̀ a ó pè handkerchief mantu arúgbọjọ́ à ń kóbọ̀ tá a máa pín fún gbogbo ènìyàn ẹ mọ prepare máa dẹ̀ pín ọsẹ tí mo ń pèsè kalẹ̀ ọsẹ tí máa ti pín fún yín ẹ lọ fi wé àmì ayé dànù ẹ lọ fi sí gbogbo ìkórira ẹ̀tẹ̀yìn tẹ̀ kì í ró lóore ẹ sàmúmúra kalẹ̀ gbogbo ẹni stadium on the 5, 6, 7 nílọrin ni o ẹ mọ prepare gbogbo èèyàn ogun ayé yín dáràn.

0: otutu ati ododo ase bi ase mi ipere ipe ni ise ọlọrun fẹ ni kẹsẹ fẹ ni kan lọlọ ya ya lọ tọrọ ni wọn yìí kékeré lórí asase ma jáde pẹlú ọrọ ọmọ tí lórí mi ṣìlẹ mo fẹ gbára rẹ lónìí ni kò ní dọlà oògùn ayé mi ase ọlọrun baba mo fayọ jẹ mo fayọ.
1: Ogo ni fun oruko Olorun loke orun baba ko lataro loruko Jesu ko ni re yen baba ko to ri pe a lo sinu oro Olorun baba ki la npe ni ominira
2: ominira o ti e ba koko ta wa yi ominira oni di nira mo wa lowo
1: mi Jesu olugbala
2: Jesu wi nkaka oni bi omo ba so yin di ominira o le yin o di ominira ni tooto nipa ti aye ba wa ni idupule ti o le rin ti o le dide
3: ti ori ona ba yo ni kete to ba ri ona ba yo bibeli wi pe oni ominira o de iru eni be ni ominira nu ye ewo arakunrin to wa ni enu ona tempili ta npe ni daradara bibeli wi pe won ma gbe wa be ni o olominira because gege bibeli te bere in te npe ni ominira ni pe en to ni ori ofe lati yasi bi to ba wu en to ni ori ofe lati ri to ba wu fe en to ni ori ofe lati je en to ba fe je beni en to ni ori ofe lati se to ba fe se olominira sugbon ko ni ta nso nipa re yi ko le wonu temple ta npe ni daradara bibeli wi pe won ma gbe ka be ni sugbon
1: peteru
3: ati won koja lo won wa ri lenu ona temple daradara on to sagbe oni peteru ati pita oni to nbere kan lowo won won ni wo wa fadaka ati wura awa oni sugbon ta ni ni pe dide
1: jesu dide ko si
3: ko si mari nje je o pe kete to ni ominira ona wa ona temple daradara tele ko le wo gbogbo okan ti aye fi sinu ide lale yi o di ominira
2: amen
3: bi olorun ba fu orilede wa lominira bo te je pe ko ta fe ati wa nbe agbominira lo to ni nkan le
2: baba
3: ma awon eniyan sugbon bo ti le le koko bi awa ba ke pe jesu eni to ni ominira to dara lodo yo fun aluminira
2: amen
3: abo ona ti ma rowo yo wa rorun ati ma je yo rorun e wo nti ilu da e wo nta ye da lo to agbominira sugbon nigeria o ti bo o lowo inira olorun nikan lo le fun ani ominira gbogbo eni to gbo mi adua lalegba ta fi le di ominira patapata
1: in lo ti gbo yen baba gege bi oro te so fun wa pe en ti yun le da nkan se fun ra re iru aye bembe inu de baba se wa ni so pe gbogbo awon to pe wo sosohun ti won rin kakiri abi ti won ti se ninu emi sa le so pe lominira bi
3: ogo ni foruko olorun loke
1: oru
3: ke se gbogbo en ti wa moto lowo lominira
1: abi o si
3: ke se to ko ile alarabara lo ni ominira opolopo wa o ni ile nla o ni owo lowo sugba ide kan wa ninu aye re
1: abi o si
3: o le ja ide asa beni o le ja ide lori omo o le ja pe ko layo lori ise re ọdún yẹ pé kò ní ayọ lórí ọkọ rẹ a nìyẹn olómìnira lóòótọ ń jẹ ń tó wù ú ṣùgbọn kò láyọ
1: ó ní kankan tó ń bà lọkàn jẹ
3: ó ní kankan tó ń bà lọkàn jẹ irú àwọn èèyàn bẹẹ lolúwarí kájọ pàdé lórí òkè láàárọ friday
1: láàárọ friday
3: ní friday tó ń bọ
1: yìí
3: irú àwọn èèyàn bẹẹ lọlọrun ń fẹnu àwọn programu tó ń lọ lọwọ ọlọrun òmìnira o le fun wa lominira yo mu ide won ku yo fun wa layo yo ran ibanuje lo eni tin wa omo olorun o fun lomo eni tin fe oko olorun o fun loko eni tin fe promotion yo ri promotion eni tin fe alafia yo ri ominira yo di ominira yo ni alafia ile ojo pipe yo ja lo eye awon eniyan olorun baba wo bayo ti ko fi gba kankan dawo se duro oni iwo lo kan lale yi to dominira
1: amen iwo lo kan lale to dominira baba gege be yin so ni pade friday yi o da pe pade yi se pataki si
3: o kan mi lara erike mi ha mare sugbon ti friday leyi akase ni o
1: akase ni
3: a fe gbadua erike ori oke kan mo gbadebi olorun ti sise iyanu yo yinra ilogo o ni ki pin omi agbara fa awon eyan kan mu ki de ojo pipe oja
1: ah
3: o ni pe oro fa awon eyan ki won lo ki ajaga oja ki ona bayo farahan ki lekun o si gbogbo bi tayi si ni osona ma o olu ayo lana a pade ni ilu ikirun leyin school of science ni ago mesan laaro nigba to ba pe mi ma farabale ke o gbo number ye dada ma pe number jo ja jo soro ki gbadura fo ko bere ko bo se debe ni ojo sunday a wa ni fufayo katida ni ilu osogbo yen ma je praise and deliverance tuesday ni pade a counseling wa ti victory program lago mesan na lona si ago
1: mejila
3: eri pa won ipade yen fun ilu kokan ni ati fun agbegbe kokan to ba ti pe mi ma so bi to gba
1: nko na to ti gbo to ba ti pe aba abo so bo se debe baba awon yen ta wa nso yi pe ba won wa ninu de ke ma nbo fun awon pade yi kini ke ma mu bo
3: ma bo kalu gba ko re
1: pelu igbagbo
3: bibeli pe igbagbo
2: ni ìdánilójú ń dáhùn
1: retí ìjẹ́rìísí ohun tá ò tí ì rí
2: òun retí ọmọ òun retí ọkọ òun retí iṣẹ́ òun retí promotion òun retí àlàáfíà ó nífọ̀kànbalẹ̀ gbogbo nǹkan nira ó wà nínú ìdè kan ọlọ́run òmìnira tó ní agbára láti fúnni lómìnira òun retí ilẹ̀ máa bọ̀ èmi ó fún ọ lómi àdúà ọbẹ̀ni wọ́n tó bá dẹ̀ gbàgbọ́ wa gẹ́ẹ̀tì òróró àdúà iṣẹ́ ìyanu ọ̀sẹ̀lẹ̀ àjọ ìyìn ọlọ́run ni ṣùgbọ́n lálẹ́ ìka tó sùn mo fẹ́ gbàdúrà fáwọn èèyàn ènìyàn 100 tó bá kọ́kọ́ pè wọlé àjọ gbàdúà ilẹ̀kùn tó tì
1: yóò dẹ̀ sí sọ fọwọ́ gbé àánú lé pé lẹ̀kùn ayọ̀mí sí lálẹ̀ lórúkọ jésù bó dẹ̀ ti wí bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ lórúkọ jésù bàbá kí ni olúwa ní fún gbogbo ọmọ nàìjíríà
2: ògo ni fún orúkọ ọlọ́run lókè ọ̀rọ̀
1: hallelujah
2: ó ní agbára tó lè já okun ayé
1: agbára tó lè já okun ayé
2: agbára tó lè já okun ayé sórí ayé tá a wà yìí mi ò dẹrù bá ọ wọn ni kò múra sọrọ ara rẹ sà wọn fọrọ ara ẹ ṣeré wọn fọrọ ọmọ rẹ ṣeré wọn fọrọ iṣẹ rẹ ṣeré wọn wo ayé rẹ nínú àwọn ìka là ń bá gbé inú ayé yìí àwọn ìka làájọ́ rìnrìn àjò ayé yìí àfi ká súnmọ́ ọlọ́run bá a bá súnmọ́ ọlọ́run nìkan la lè bọ́ lọ́wọ́ ogun ayé bá a bá súnmọ́ ọlọ́run nìkan la lè gbọ́ lọ́wọ́ ogun òkùnkùn bá a bá súnmọ́ ọlọ́run nìkan la lè gbọ́ lọ́wọ́ ogun ọ̀tá. Bá a má ṣe pé olúwa tó wà nípa tiwa ọlọ́run yẹn nìkan ló lè gbà wá. Ọlọ́run nìkan la lè bẹ̀ o.
1: Jésù nìkan la lè ké sí o. Ọlọ́run nìkan la lè bẹ̀ o. Jésù nìkan la lè ké sí o. Ògo tó sọnù lọ́wọ́ ènìyàn. Àtẹ̀yí Jésù fẹ̀mí òkùnkùn gbà lọ́wọ́ ènìyàn o. Jésù Kristi la lè bẹ̀ o. Kó wà ní fún wa.
2: Ta ló lè sọ wá di òmìnira?
1: Jésù.
2: Ìbá má ṣe pé Ọlọ́run tó wà nípa tiwa. Kí ni àbá máa wí nísìn? Àwọn tá à ń bá gbẹnu ayé àwọn agbéraga ìkẹni àwọn afẹ́ ajẹ́ mọ̀fẹ́ ayó àwọn afẹ́ asùn mọ̀fẹ́ ají àwọn afẹ́ asòwò mọ̀fẹ́ ajèrè gbọ́ àwọn ni wọ́n ń yọ lẹ́nu àfi kó o súnmọ́ ọlọ́run kó o lè bá domira lọ́wọ́ wọn kó o lè bá bọ́ lọ́wọ́ ogun fi jésù ṣe ìgbẹ́kẹ̀lé rẹ képe yóò gbà ọ́ tó o bá lè jí agbára nínú rẹ̀ tó o bá lè gbé ìhámọ́ ara ọlọ́run wọ̀ wá bọ́ lọ́wọ́ ogun tó dìde
1: sórí.
2: Bí a máa ṣe pé olúwa tó wà pẹ̀lú wa mo fẹ́ kà nínú ìwé Psalm 124 láti ẹsẹ̀ àkọ́kọ́. Yes.
1: Ìbámá ṣe pé olúwa tó wà fún wa.
2: Ìbámá ṣe pé olúwa tó wà fún wa. Yes.
1: Kí ni Israẹli kí ó máa wí nísinsìnyí?
2: Sọ́kúnmọ́sọ́kúnmọ́ mo fẹ́ bẹ̀rẹ̀ prógámù yìí pé inú ayé tá a wà yìí inú ayé ìkànnì àfi ká dìgà mọ́ra ọlọ́run wọ̀. Bíbélì gbé ká gbé gbogbo ìhà mọ́ra ọlọ́run wọ̀. Ó ní ká kọjú ìjà sí èṣù àti àwọn ọmọ ogun rẹ̀. Kí ló ní yóò ṣe? Ìdí nìyẹn tá a gbọ́dọ̀ fi rọ̀ mọ́ ọlọ́run. Kó o lè bá a borí ogun tán gbé dìde sí ọ̀nlé bàbá rẹ̀. Kó o lè bá a borí ogun tán gbé dìde sí ọ̀nlé ọkọ rẹ̀. Àwọn tí wọ́n ń wọ̀ ní àwòmọ́jú pé kí n lọ jẹ́ ẹ̀ kí n lọ wọ̀ ọ́ ilé kí n lọ kọ́ ọ́ mọ́tò kí n ló ra àwọn tí wọ́n fẹ́ dẹrù ayọ̀ rẹ̀ nù. Gbogbo èèyàn ẹ gbé ọwọ́ sókè lálẹ́ yìí ẹni tí ń ṣe ìlara àyànmọ́ ògo rẹ̀ tó ló ẹrù ayọ̀ rẹ̀ lòún fẹ́ dànù ọ̀rọ̀ jáde lálẹ́ olúwa yóò dojú ẹ̀
1: bọ́. Amen.
2: Gbọ́mi sà gbọ́mi mà ohun tó ọ̀kà kún yẹn àwọn kan ń bínú torí ẹ̀ ìbámu ṣe pé olúwa tó wà pẹ̀lú ẹ̀ wọ́n fẹ́ da ilé ayọ̀ rẹ̀ nù wọ́n fẹ́ da ẹrù ayọ̀ rẹ̀ nù ọlọ́wọ́ kaba kaba tó wọ̀ yẹn tí ọ̀jọ̀wọ́ lójú yẹn àwọn kan ń bínú torí ẹ̀ ọ̀tún wá fi gòsójú àwọn kan wà tínú ń bí tó ti ká wọn lápá bẹ́yẹn ẹwà ọlọ́run ayé rẹ̀ ń bí àwọn ọ̀tá rẹ̀ nínú wọ́n lọ sí bàbá ṣe mọ́lẹ́jì ara rẹ̀ ìbámọ́ ṣe pé olúwa tó wà pẹ̀lú rẹ̀ ìdí nìyí màmá wọ́n fọ́ ọlọ́run yìí lẹ̀ àǹtí ọgbọ́dọ̀ súnmọ́ ọlọ́run kó kún fún àdúà torí pé àwọn paná ògo wọ́n súnmọ́ ọ. Mi ò dẹ́rù bọ́ sà mi ò dẹ́rù bọ́ ọmọ àdúà ni ọgbà ọlọ́run ni ọwọ́ kan kó lè bá a borí ogun ayé. Yes.
1: Ìbámu ṣe pé olúwa tí ó ti wà ní tiwa.
2: Aha.
1: Nígbà tí àwọn ènìyàn dúró sí wa.
2: Nígbà táwọn èèyàn dúró sí wa ẹja máa wo ibi tí ọba dé ẹja máa wo ibi tí ọba já
3: ejama wo bi o se se ejama wo bi o se rona re gba ngbo oto ma to yawo ti bi to yawo to hun ti won wa fe ko je ire omo ti won fe ko je nje omo ti won fe ko rona bayo iba ma se pe olorun olorun yen owo ankara odowo lara o ga mi nu bi awon kan inu bi wa
1: wo lo se
3: o to ba go owo inu bi wa iba ma se pe olorun to wa pelu re olorun ni olorun ni o je ki ero ta o se li olori ota o fe ko debito nlo on fe deru ayo re nu ni on fe deru ola re nu ni sugbo olorun o ni gba fun wa yes
1: nigba na ni won ba gbe wa mi laaye
3: nigba na ni won ba gbe owa de woran oni ala to ola o kan wa lasan ni oni nto sele si on lasan ni o de so bu e o ba awon apere ti o ye ko fara ga nbe o de nwo re ni ran sama o de wa woli e keke ijo ke polohun oni lati je alagba ni oluwa ogun laaye agbara ron ni kala file bori e
1: yes
3: yes
1: ngbati ibinu won ru si wa
3: ngbati ibinu won ru si wa
1: ngba na ni omi won ni ba bori wa mole
3: yes
1: isan omi ba ti bori okan wa
3: yes
1: ngba na ni agbera ga omi ba bori okan wa
3: yes
1: olubukun ni oluwa
3: olubukun lo oluwa
1: ti ko fi wa fun won bi ohun ode fun eyin
3: won yes
1: okan wa yo
3: okan wa yo
1: jade ku ninu okun apeye
3: gbogbo eyan gbe owo soke ke to ka to tele e gbadura yi ninu ile Oluwa fa mi jade ninu ahamo ti mo wa
1: Oluwa fa mi jade ninu ahamo ti mo wa
3: e fa mi jade
1: Oluwa fa mi jade
3: e fa won mo mi jade
1: e fa won mo mi jade
3: Oluwa fa mi yo
1: Oluwa fa mi jade
3: e imale mi o tan
1: e imale mi o tan Oluwa
3: awo mi ko tan
1: awo mi jo tan Oluwa
3: yes
1: okan wa yo jade
3: okan wa yo
1: jade bi o ko
3: peye o ko ja awa si yo o ko ja awa yo Olorun lo ja okun aye
1: o
3: de omo mi mo fe omi mo mo fe osoro mo mo fe ki se re o tesi waju mo mo fe ka yo fara han lori aye awon mo re mo o fe ba un re je mo olowo o nto fun o layo yen fe daru mo olowo
1: yes
3: ti e ba se pe olorun to ja okun aye lara re idinu ti ni e ko fini ko ja jo gbadua leyin eto yi nto luwa ba ni so fun awon eyan mo baba fu ayo ko de ja pade ni bi adua ni jo friday yi ja jo gbadua me ka jo ke pe to le gba wa o ni o ko ja oni awa si yo iran lowo wa nbe lowo olorun to da orun ataye yes
1: okan wa yo jade bi eye jade kuro ninu okun apeye
3: yes
1: okun ja
3: yes
1: awa si yo
3: yes
1: iran lowo nbe ni oruko oluwa
3: yes
1: to da orun wa
3: praise the lord
1: hallelujah
3: so mo ko n lo le gbekele to le mu ori ogun kere to afolorun si gbekele re kere to afolorun si agbara re to ba afolorun si gbagbara re wa bo lowo ogun aye to ba lo afolorun si gbekele re ogun okokun ni bori e You need God in your journey. You need God in your way. Without God, you can't do it.
1: Yes.
3: We are living among wicked people.
1: Yes.
3: Those people that envy your life. Why come out? You know them are beyond. Why come out? They know them are beyond. But say, one of them is Ben, say, like, what are you doing? Say, I'm not going to se ya lagbaja le lo ni so bu yi won de fe run se yen mo olowo o de wo ran mama adura ni ogba fi olorun se igbekele re ko le ba bo lowo gun aye
1: okay niyan buru
3: okay niyan buru jai ta lo le mo awon ti won ki o yen ti won ready si won o fe igbedide re won o fe iselogo re inu ayo re nbi won bi won se sogba re dogbon ni won wa sugbon olorun o ni gba adura ni ogba kire to fa adura se re mama fi olorun se olugbejare yo ja fun o eru o si ba o mo so no program kan pe you need to have your own prophet
1: yes
3: kere do wura eni na o lori oke to nlo o ni program to tin gbadua ah ko dara o o ni na si olorun to n fi oro aye re lo to je iran si olorun to to ke sa wa saka ma je o te jo gbadua ko da aye ile ogun laye olorun ni ko wa ko mo ko aye mo ba bori re olorun ni ko wa ka ko le bori ogun ata bi okun oba jani ti won oba yo kini sele fe ma wi nigba ti agbera ga omi to dide
1: yes
3: nigba ti riru omi de okun ja awa si yo a jo gbadua lale yo e ja ko sale gbadua yi e gbe owo yin soke ninu ile ma se bi a pe o wa ninu emi pelu mi mo pase ni oruko jesu ki okun aye ja lara
1: amen
3: ma so mi bo ti so pe
1: okun aye o
3: to di aguara mi
1: to di aguara mi mole
3: ti aguara mi o se ri bo se
1: ko ri mo se dede mo
3: ino
1: jalara
3: jalara mi
2: Olorun ipe mi yo si gbe olaruge.
1: Ime.
2: O pe lo sasi, ki mo ni ko sasi.
1: O pe.
2: 70.
1: 70.
2: 70 meji ni o, akoko ni mo ke yen o. 70.
1: 70. 70.
2: 70. 70.
1: 70. 70.
2: 48.
1: 48.
2: 35.
1: 35.
2: 72.
1: 72.
2: 70.
1: 70.
2: 70.
1: 70.
2: 48.
1: 48.
2: 35.
1: 35.
2: 72.
1: 72.
2: O pe mi ni yen, oruko mi lo ba nbe, Olureme Ajibode. To ba ti se send the message si mi tabi ko pe mi ke n gbadura fun Olorun ipe ori oke yi yo gbadura fun o ni mai ni ma gbo mi a jo gbadura bye bye number ti mo pe jade o na ni WhatsApp me je n pe ti mo busy to ba ti ri mi pe mi wole send the message si WhatsApp ma da Olorun
1: 080 080 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0
2: yo.
4: Abara Jesu ndabira o wole ogun aye.
5: Hey, akoko ton wo fo pe si isoro ton ba ifira loke pe nibi padi adura to ma nwaye ni gogo Sunday keta ninu osu eyi ta so po charity Sunday Sunday fifuni ni